0: Dáfídì orí kẹta ẹsẹ̀ karùn-ún wípé èmi dùbúlẹ̀ mo sì sùn mo sì jí nítorí tí Olúwa tì mí lẹ́yìn ní orúkọ Jésù. Àdúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ ńlá tí a rí gbà ní ọwọ́ yín èyí tí ẹ fi mú àwọn ènìyàn yín sùn láyọ̀ tí wọ́n sì jí láyọ̀ tí ẹ ò jẹ́ kí ewu ojú oorun kí ó borí wọn. Ẹ̀mí mímọ́ ẹ ṣe Olúwa gba ọpẹ́ wa. Àdúpẹ́ torí wípé ẹ jẹ́ ká rogun àsápè ní ọ̀gànjọ́ òru ẹ pa àwọn ènìyàn yín mọ́. Ẹ dáàbò yín bò wọ́n ní gbogbo ọ̀nà ọjọ́ òní kó jẹ́ ọjọ́ ìrànlọ́wọ́ fún yín níbi iṣẹ́ yín kẹ́rí èrè níbẹ̀ ní ọ̀nà yín gbogbo kẹ́bá olóore pàdé olóore Olúwa kó gbé dìde sí yín lọ́jọ́ tí ebi ń pọ̀nà ẹ ò ní rìn níbẹ̀. Ìjàmbá ti rìn ní ọ̀sán tàbí àjàkálẹ̀ àrùn ti rìn kiri ní òkùnkùn kò ní bá ẹ̀yin àti ilé yín. Bí ẹ ti ń jáde mo fi yín lé orí ọ̀fẹ́ Kristi ti bábá ti ọmọ ti ẹ̀mí mọ́ lọ́wọ́ kó máa ṣe àmọ̀nà yín nígbà tí ẹ bá padà wọlé ní àṣálẹ́ orin ọpẹ́ àti orin ìyìn kó gbẹnu yín kan. Jésù Kristi Olúwa wa àmì ní orúkọ Jésù.
1: Àwùjọ mi náà ṣàìtàn ọ̀rọ̀ yìí bisimilahi rahmanir rahim alhamdulillahi ladhi ayana ba'da ma amatana wa ilayhi nushur lahu almulku wa lahu alhamdu wa huwa ala kulli shay'in qadir. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba tí ó jí wa pẹ̀lú dáadáa láàárọ̀ yìí abẹ nínú àánú rẹ̀ jíjí tí a jí lénìí má jẹ́ ajé sínú ìbànújẹ́. Ọba tó ni wá kú fi ìṣọ́ ẹ̀ṣọ́ wa orílẹ̀-èdè Nàìjíríà ọlọ́mọjẹkú bàjẹ́ iléeṣẹ́ wa ní bíbá yìí náà ọlọ́mọjẹ ó dàrú àdáwọlé wa àdákanlé wa ọlọ́njẹ́ ó yọrí sí dáadáa ṣùgbọ́n kí gbogbo wa ó rántí o wípé jíjí tí a jí láàárọ̀ yìí kí a ṣe jẹ́ kọ́lọ́n kó mọ́ dákun kó fi sọ ẹ̀ṣọ́ ẹni kọ̀ọ̀kan wa. Ọlọ́bí rahmatika ya rahama rahimi Allahumma inna as'aluka khayra ma fi yasal yawm wa a'udhu bika min sharri ma fi al-adhari yawm wa la hawla wa la quwwata illa billah.
2: Heroes are remembered for who they are. Here or on the other side, we celebrate greatness and the little side spirit. We are here to celebrate truth, culture, and originality as it unfolds. We are here to glow, glow, 99.1 FM. Let's go. For every dish, a winning recipe. For every drink, a star formula. For every moment enjoyed, happiness is in the picture. When 99.1 FM comes on, everywhere glows. Glow, 99.1 FM. Your station, your voice.

gbàbí má gbàbẹ gbàbẹ má gbàbí ibìkan lè yàn ó gbà táì débi àwọn rè ẹyà sọ wa kẹ polówó ọjà kájọ bùgbàjẹ lórí ìkànnì glo 99.1 FM ìjàpọ̀ àkúrẹ́ onílé iṣẹ́ ńlá àti kéréje kéréje oníṣẹ́ ọwọ́ àtòṣìṣẹ́ ìjọba ẹ̀já jọ ṣe

0: fẹ ma da sọ mọ ẹrù tó wọ ọlọrun yẹ ọlọrun fẹ sọ òdìdẹ kó dẹ ọwọ rẹ mo fẹ gbàdúrà fún wa tọmọ rẹ ayé wa tọmọ rẹ sọmọ lọrẹ látòrí lọ níbi tọmọ rẹ ti ṣubú ọyá yọ dìde níbi tọkọ rẹ ti ṣubú olúwàgbé dìde níbi táyà rẹ ti ṣubú olúwàgbé dìde kò ní kù wọ nìkan olórí aláàánú pàtàkì yóò rẹ lọwọ aṣọ ayé rẹ mú àwọn tí ó máa bèrè pé kí ló fẹ lọsẹ yìí aṣọ ayé wa tọmọ rẹ mú olóore kí ló kàn lọsẹ yìí ìrànlọwọ tó kọjá oríro yàgbà lọ́sẹ̀ yìí ọba tó jàánú joseph yóò ṣàánú rẹ ọba tó kọ̀nẹ́ẹ̀tì joseph láti inú túbú yóò kọ̀nẹ́ẹ̀tì lọ́sẹ̀ yìí gbanigbani tí ń gbani lágbàtà yóò gbà lọ́sẹ̀ yìí o ọlọ́bàtà ni mọ́dọ̀ ọjà wá jọlá ọlọ́run lọ́sẹ̀ yìí èèyàn bí èèyàn yóò gbé ọ̀dìdẹ lọ́sẹ̀ yìí angẹ́lì yóò paradà yóò dé ènìyàn yóò rẹ ìdílé yín lọ́wọ́ lọ́sẹ̀ yìí tẹ̀mí eléyìí ẹni bí ẹni yóò yọ sí ọwọ́ rẹ àyè yóò ti pẹ́ sí ọmọ rẹ gbólúwàgà ìwọ́ tọ́mọ rẹ ò ní délé ẹni tí ò fẹ́ yín dénú o àdúrò tàbí olùbọ́ kò ní gbowó lọ́wọ́ rẹ lọ́sẹ̀ yìí o ayé ò ní tí ọkọ rẹ ní tìkùtì lọ́sẹ̀ yìí o ayé ò ní fi wàhálà ọmọ tí ọ gbọ̀ngbọ̀n lọ́sẹ̀ yìí ọ̀sẹ̀ yìí ọmọ rẹ ò ní rí gbàtú ẹ̀yọ̀ ọmọ rẹ ò ní ṣe lákàlàkàdé lọ́lọ́dì lọ́sẹ̀ yìí ìrànlọ́wọ́ ọlọ́run kò dìde sí ọ láti sí òní wa àìní kí ń ṣe ti ọlọ́run yóò bùkún ọ lọ́sẹ̀ yìí ẹ má fòyà ayọ̀ ló máa já sí lọ́sẹ̀ yìí ẹ mọ́kàn lè ìrànlọ́wọ́ dìde sí ọ daniel jáde nínú ọgbà kìnnìún ayé rẹ jáde sí gbangba rere joseph jáde nínú kànga gbígbé àní ayé rẹ jáde síbi ìrànlọ́wọ́ ó ní fìkan yíká lọ́sẹ̀ yìí o wà á jẹ́ èèyàn tọmọtọmọ afẹ́fẹ́ yẹ̀yẹ̀ kò ní gbowó lọ́wọ́ dádì wa lọ́sẹ̀ yìí o olúwa yóò pàánú pọ̀ ọ́ lé aṣọ ẹ̀yẹ rẹ àwọ̀dá lẹ́ni o àdúrà rẹ yóò gbà lórí iṣẹ́ yẹn lọ́sẹ̀ yìí àdúrà rẹ yóò sì gbà lórí àwọn ọmọ rẹ o a ò ní ṣìrì lọ́sẹ̀ yìí ayé ò ní mọ̀dé abájọ ìdílé yín lọ́sẹ̀ yìí ogun kì í borí ọlọ́run ogun òdẹ kì í borí ọmọ ọlọ́run ogun ò ní borí rẹ adínilọ́wọ́ mú tó di ọwọ́ rẹ mú láti ọ̀sẹ̀ kan lórúkọ jẹ yóò jẹ̀yà yóò jẹ wẹ́yà lọ́sẹ̀ yìí wà á bá ọlọ́run pàdé nínú àánú rẹ lọ́sẹ̀ yìí ẹni tí ẹjọ́ ṣe kékeré kò ní ràn níṣẹ́ dé tòru tòru ó ní wọ́ owó tì lọ́sẹ̀ yìí ó ní rẹ̀ tọmọtọmọ lọ́sẹ̀ yìí omi ata ọ̀sẹ̀ bọ́jú ò ní jìyà lọ́sẹ̀ yìí apani sókè yóò fà sókè lọ́sẹ̀ yìí ayé máa polongo tí tóbi ọlọ́run lára rẹ lọ́sẹ̀ yìí lẹ́yìn owó èyí ló kà lórúkọ jẹ́ wàá gbẹ yìí wàá gbẹ yẹ lọ́sẹ̀ yìí olúwa yóò fàyè gba àwọn ọmọ rẹ níbi gíga olúwa máa bá tètè ṣe lọ́sẹ̀ yìí kí yẹ̀yẹ́ tó dé máa gbà mọ̀ràn lọ́wọ́ àwọn aláṣeyọrí lórúkọ jẹ́ yóò dára fún ọ lọ́sẹ̀ yìí ó ní pẹ́ lẹ́yìn odi lásán ọmọ ológo rẹ ò ní ṣàgbéjẹun lọ́sẹ̀ yìí ò ní rágò bó ṣe lọ lọ́bọ̀ kò ní ṣẹlẹ̀ sí ọ lọ́sẹ̀ yìí ó màlúù ayọ̀ rẹ tó gbéra lọ́sẹ̀ yìí ó balẹ̀ láyọ̀ lọ́sẹ̀ yìí ó da ó ní sáré asán lọ́sẹ̀ yìí ò ní jí sí gbèsè àfínísù kò ní fẹjọ́ rẹ sún ọlọ́rẹ lọ́sẹ̀ yìí ó ní di ẹnu arinlẹ̀ ẹni máa jẹun gbẹngbẹ ẹtìlẹ̀kùn gbẹngbẹ máa dé gbìyànjú rẹ ládé lọ́sẹ̀ yìí ó ẹni kòkó rẹ yè ló mọ̀ lọ́wọ́ àmọ̀ ṣe lọ́sẹ̀ yìí ogun àyàbá kò ní yanú ilé rẹ lọ́sẹ̀ yìí ó ní fi àìlówó lọ́wọ́ bá wí lọ́sẹ̀ yìí ó ìgbìyànjú rẹ máa dọwọ́ lọ́sẹ̀ yìí ọ̀nà báyọ̀ láti dọ ọlọ́rẹ̀ yóò là fún ọ lọ́sẹ̀ yìí àìlówó lọ́wọ́ kò ní yẹ̀yẹ́ ìwà tọmọ rẹ lọ́sẹ̀ yìí àfi ọlọ́lá ọlọ́run dá ọlọ́lá tọmọtọmọ lọ́sẹ̀ yìí inú owó ló ti máa mówó lọ́sẹ̀ yìí ọmọ mi ọmọ rẹ máa rí iṣẹ́ yẹn gba o ayé ò ní fi gbẹ́kígbẹ́ bomi fún ọ lọ́sẹ̀ yìí o ọmọ ológo rẹ ò ní rí pẹ́jú lọ́sẹ̀ yìí máa kíyè sára ò ní kó sẹ́wọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bí ẹrẹ́ bí àwàdà ire rẹ máa dé lọ́sẹ̀ yìí o mo mọ̀ báyìí ni sà ire máa wá wá lọ́sẹ̀ yìí o ó dá mi lójú ogun ọmọ rẹ máa dìde lọ́sẹ̀ yìí o abọ́lánlé rẹ yóò rówó ṣayé rẹ lọ́sẹ̀ yìí akọ́rẹ́dé rẹ yóò kọ́rẹ́ wọlé lọ́sẹ̀ yìí o àkùkọ ọlà rẹ yóò kọ́ lọ́sẹ̀ yìí o aládé wúrà yóò fi wúrà tó wó ké ọ lọ́sẹ̀ yìí ọmọ rẹ ò ní di fáin bara lọ́sẹ̀ yìí o ó tó bá dọ́wọ́ lọ́wọ́ yá lọ ṣe rẹ́rẹ́ ogun ọmọ rẹ ò ní di àpimọ́wọ̀ Genesis 31 verse 1 ní ọ̀sẹ̀ yá yóò ní gbé ogun ọmọ rẹ lọ Esame chapter 4 verse 21 ogun ò ní fi ọmọ rẹ sílẹ̀ lọ́sẹ̀ yìí o Jeremiah chapter 2 verse 11 wọ́n ní pàrọ̀ ogun ọmọ rẹ lọ́sẹ̀ yìí Psalm 78 verse 61 ogun ọmọ rẹ ò ní bọ́ sọ́wọ́ ẹlẹ́nì ní lọ́sẹ̀ yìí Psalm 58 verse 8 ogun ọmọ rẹ ò ní sùn fọ́fọ́ lọ́sẹ̀ yìí Psalm 4 verse 2 ogun ìwà tó ọmọ rẹ kò ní dín ìtìjú Psalm chapter 3 verse 23 ogun ọmọ rẹ máa gbèrú sí lọ́sẹ̀ yìí níwọ̀n ìgbà tó júbà sí mọ wàá ríta jẹ́ṣe lọ́sẹ̀ yìí wàá gbẹ́jọ owó wàá rówó ná lọ́sẹ̀ yìí ó ní tọrọ lò lọ́sẹ̀ yìí ó wàá rí ìbùkún ọlọ́run lọ́sẹ̀ yìí ó wàá fi rọrùn ṣayé rẹ lọ́sẹ̀ yìí ọkọ rẹ máa rìn rẹ lọ́sẹ̀ yìí wọn ní fi iṣẹ́ rẹ dààmú rẹ lọ́sẹ̀ yìí ó owó tó ń kó pamọ́ yẹn lórúkọ jésù ò ní fi wà ẹ̀sán ọ̀dẹ̀dẹ̀ rẹ dọ̀dẹ̀dẹ̀ ọlá ọ̀dẹ̀dẹ̀ rẹ tún dọ̀dẹ̀dẹ̀ ọlá àgbàlá yín máa kún fowó ìrànlọ́wọ́ dìde sí ọ kò dẹ̀ niku wanika o olore yona yi lowo yesu oluwa engineer wo ri kan ti wa nle o leji nigba ti wo gan gba olanu yi soke tata to je ki awon ara le gbo
1: mo wa ninu le mi rent yara kan emi atawon omo mi baba ma ngbadura kan ani gba kokoro ile omo a kole fun e omo a ra moto fun e nigba ti baba ti ngbadura yen lori TikTok inu le mi rent ti mo wa yen emi na baba nura ma gba ma ma sha mi ami ami se lawon tenant ta jo ran gbe le yen won a ma gbo ariwo mi nta e wo ariwo te n pade de n gbadura e de n sha mi ariwo de n deta won le mi temi ye
2: ariwo ami re o ma pada di e ri
1: ṣugbọn ki ma fa oro mi gun mo de ti wa nu le mi
2: e ti ko lo le
1: mo ti ko le mi self contained
3: room and palace
1: leyin 3 bedroom flat in waju to ba de tun ma pe mi wa ni te ba de le ya ac
2: ac
1: iya solar
3: so ile ni ac o ni
2: solar
3: yeah
2: igbe yo
3: yes sir
2: mi mani to ba dije laye e mi mani to ba je won mo o ya lo sori re tama tama
3: iya o ni ac
2: iya solar
1: olorun alabi amo baba yen sise ara
3: lo se
2: leni to nlo yara kan tele abiya ma ifowo gbale no yara to wa yen lori ile yi obirin biri bi te lo so pon ti ko lo le yen o oda iwo atomare o ya e ko lo le tutu
0: baba mama gbogbo eniyan lo mo wi pe a lo pastors conference leni ojo meta yi olorun se nipa ti mo dori oke ohun mo ni afani lati kokoro musadi wa fun awon mo olorun o de ye ki ti pin lati gba ti mo ti de ṣugbọn ma nidi ti olorun fi je ko je ola ni mo fe pin to ba ti gba lofe ni ola lo fi sinu ororo to ba ni ninu ile to ba de nbo ni ola yen wa pelu igbagbo to yanranti bibeli wi pe to ba ni igbagbo bi oro musadi to ba ni ki oke ko si o de ma si so fun gbogbo eniyan to ba mo wípé programme ọ̀la prophetic ni ìyẹn wípé afẹ́ ṣiṣẹ́ wòlíì pọ̀nbẹ́lẹ́ afẹ́ wọnú àdúrà lọ bí wọ́n ṣe wọnú àdúrà lọ ní òkè pentecost bọ́ọ̀lẹ̀ ní kọ́lá àgbàdo ìjàyè lẹ́kọ̀ọ́ lọ́nà ait yẹn sọ fún ọlọ́kadà kan gbé lọ sí classic arena hall aago mẹ́sàn-án ni ò wá ríre gbà torí pé ní jọ́ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tí mo bá ṣe ń ṣe gbogbo ènìyàn máa dá ọrẹ láti sílẹ̀kọ̀ọ̀sẹ̀ tuntun lónìí bá ṣe ń dá lórí dádì mọ́mí ládà lórí àwọn ọmọ bí ọlọ́run bá ṣe bùkún ọ̀tọ́ ni o nítorí iyekíye ni lábẹ́ iyekíye àǹfààní ti sílẹ̀ fún gbogbo ènìyàn lẹ́kọ̀ọ́ ayò ó ṣí fún ọ lọ́sẹ̀ yìí ọlọ́run bàbá alábìyamọ o ààyè ló wà.
4: Hello, hello, prophet 090-60-57-11-10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30-34-34-77-14 lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14 fàkẹyẹ emmanuel ló máa gbé jáde first bank.
0: Abiyamọ o a ò ní mọ bọjọ mọ.
5: 99.1 FM, not your regular radio. We are the grandmasters of quality and sophistication. Go tell a friend, entertainment has taken a new shape. Tune in. Stay tuned on Glow 99.1 FM.

0: ọ̀rán pọ̀.
1: Nínú àwọn ìwé ìròyìn olójoojúmọ́ tòní.
0: Ọ̀rán pọ̀.
1: Nínú gbogbo ìwé ìròyìn ìtajọ̀wádìí ètò lónìí.
0: Ọ̀rán mọ̀ pọ̀, ó mọ̀ pọ̀, ó mọ̀ pọ̀, ó mọ̀ yá ń pín àwọn.
1: Nínú gbogbo ìwé ìròyìn tí ń bẹ níwájú wa lóòrò ní.
0: Ọ̀rán
1: pọ̀ ń bẹ̀.
0: Punch.
1: Ó pọ̀.
0: Daily Trust.
1: Ọ̀rán pọ̀.
0: Àwọn ìwé ìròyìn tí ń jáde ń tì bútò orílẹ̀-èdè àgbáláyé náà ń gọ́.
1: Ọ̀rán pọ̀ dáadáa.
0: Láti kọ̀rọ̀ kọ́ńdú yàrá ìròyìn wa.
1: Ọ̀rán
0: pọ̀ ń bẹ̀.
1: Ó
0: pọ̀ yẹ́yẹ̀. Bó ti pọ̀ yẹ́yẹ̀ tó náà bó ti yanpian náà lábẹ̀rẹ̀ sí máa fi àwọn kókó kòkòkókó lẹ́yìn tó jẹ́ pé ti ń gbé harí. Òun lákọ̀ọ́kọ́ fi léde lónìí o láti ọ̀dọ̀ tèmi jẹ́ ń bẹ̀rẹ̀ lórí àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ṣe subsidy kò ṣe subsidy. Ayọ̀ ni àníyọ̀ ṣùgbọ́n ẹnìkan ò mọ̀ kán mọ̀ tí ń jẹ́ kó di mímọ̀ o. Ó ló ṣe é ṣe o kó mú ìrọ̀rùn dé bá wa lónìí ṣùgbọ́n ń gbà ó bá dé ọjọ́ ọ̀la ìnira yóò wà dé bá ètò ọrọ̀ ajé wa.
1: Lórí ọ̀rọ̀ àdínkù lẹ́yìn tí ààrẹ Bọ́lá Tinubu ti mú dé bá epo bẹntiró ní iléeṣẹ́ NLPCL, wọ́n ní Peter Obi àti Falana wọ́n mọ̀ tí ń bẹnu àtẹ́lu ọwọ́ tí ilé ìjọba àpapọ̀ tó gbé wá òun. Wọ́n ní eléyìí náà ló ti mú kí àwọn awakọ̀ máa kérora lọ́wọ́ ta wà yìí.
0: Bákan náà ni ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ti ń jẹ́ kó di mímọ̀ fún gbogbo ọmọ ilẹ̀ yìí wípé ẹ wò ó lótìtó àti òdodo. Ètò ọrọ̀ ajé wa ó dàbí ẹni pé ó ti ń fojú léde wípé orúkọ gan sí ṣùgbọ́n pàápàá sí ìyẹn ti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ń sapá àwọn o láti wípé kíni.
1: Ọgbà bẹ́ẹ̀ náà ni ààrẹ òun ti sọ fáwọn gómìnà nílẹ̀ yìí ó ní ẹ wò ó ẹ mọ̀ ṣe àwọn àkànṣe ètò àtàwọn iṣẹ́ léyìí tí yóò mú ìrọ̀rùn báwọn èèyàn ìpínlẹ̀ yín.
0: Bákan náà leléyìí ní ìròyìn kan mọ̀ ti jẹyọ o láti ojú ewé kan nínú ìwé ìròyìn Daily Post ni Àtíkù ó mọ̀ ti bẹ̀rẹ̀ sí ń ké gbàǹjarì báyìí ó ní ẹ̀dákun ẹ̀ wá gbani ó ní ẹ wò ó àwọn ọmọ ilẹ̀ Yorùbá méjì ọ̀dọ̀ọ̀dọ̀ àwọn náà ní Tinubu lọ́mọ̀ yan láti wípé kí wọ́n darí ikọ̀ àjọ elétò ìdìbò ọwọ́ ṣe kìlọ̀kìlọ̀ wọ́n ló ṣe.
1: Ó dá nípa ti àjọ INEC àti Àtíkù léyìí tó mẹ́nuba kíkan lẹ́yìn lápá àti bí wọ́n ní Àtíkù ọ̀hún náà ni ti ń fẹ́ kí àjọ INEC kó mọ ṣàlàyé àwọn iléeṣẹ́ tí wọ́n ti gbé iṣẹ́ fún láti mọ tẹ ìwé ìdìbò jáde.
0: Bákan náà leléyìí ní ìròyìn kan mọ̀ jẹ́yọ́ owó ẹni tí ó jẹ alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC oníṣẹ́ rí àwọn ètò ìdìbò tó wáyé nínú ẹgbẹ́ òṣèlú APC ó ti ń ṣe àfihàn gbangba wípé tí ó bá di ọdún 2027 Tinubu yóò jàwé olúborí.
1: Àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì iléeṣẹ́ ológun iná ni wọ́n mọ̀ tí ń lọ́gun lọ́wọ́ ta wà yìí o. Wọ́n ní ìṣọwọ́ tí wọ́n fi san owó ìfẹ̀yìntì wọn náà ni kò tí ì yé wọn dáadáa kíjọba mọ̀ ṣàlàyé.
0: Ìpínlẹ̀ Ondo ti àti Ambí níbẹ̀ náà ni ẹni tí ó jẹ́ gómìnà wa Èyí Ayé Dàtí wa ó mọ̀ ti tọ́ padà tó fìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ o. Ó ní ìfarajì ohun náà ni bí àwọn ìjọba ìbílẹ̀ ti ń bẹ káàkiri bí wọ́n ti ní ìdàgbàsókè.
1: Àjọ Serapu ti pe báǹkì àpapọ̀ ilẹ̀ yìí lẹ́jọ́ lórí àwọn owó kan tó jẹ́ ti ètò ìdìbò àti tàwọn aráàlú Eyun Public Money. Ó ní pé àwọn owó ọ̀hún náà ni kò lè ṣàlàyé kí làwọn owó ọ̀hún gangan èèlò làwọn owó náà àmọ̀ jẹ́ kí ẹgbẹ́ olójúmọ́ òní.
0: Ìròyìn bẹ́ẹ̀ ń bí tó pọ̀ jáǹtì rẹ̀ tó jẹ́ pé ti abẹ́rẹ́ sí mọ́ tún pẹ́rẹ́pẹ́rẹ́ rẹ̀ tá mọ yànnàná rẹ̀ àti eléyìí tó jẹ́ pé ta láǹfààní àti orí ọ̀fẹ́ láti mú kókó rẹ̀ jáde ẹ gbọ́. Àwọn kan bẹ náà tó jẹ́ pé àti mú kókó rẹ̀ àti fi léde gbogbo ẹ̀ náà ó náà lẹ́mọ̀ gbọ́ lórí ètò yín ètò wa ọ̀rọ̀ pọ̀.
1: Nínú àwọn ìwé ìròyìn olójoojúmọ́ tòní.
0: Bá a ti ń ṣe lójoojúmọ́ náà làá mọ̀ ṣe lónìí o àkì ìyẹn lẹ́ńbẹ́ ni bó ni I can see. Mo dẹ̀ lè sọ wípé ọjọ́ ajé tuntun leléyìí
1: bẹ́ẹ̀ni
0: is a new Monday that's coming to Monday a new as a Monday ọjọ́ ajé tuntun náà ni ǹjẹ́ bẹ̀ overgraduate ni mo ti mọ̀ pé gbogbo nǹkan lọ́tún ni ó bẹ̀rẹ̀ sí mọ́ dé bá wa ilé wa ọ̀tún ọ̀nà wa ọ̀tún iṣẹ́ wa ọ̀tún gbogbo nǹkan bá ń ṣe lágbára lọ́wọ́ Elédùmarè ọ̀tún náà ni ó mọ̀ já sí láti òní lọ. Aládé tí ń jẹ adé ní yìí ló kọ tí mò ń jẹ o bàbá oníkẹ̀kẹ́ worldwide only overgraduate in the universe olówó orí ìyálọ́jà kan ṣoṣo ní ìlú Mariwo.
1: Bẹ́ẹ̀ ni orúkọ tèmi kò tí ì yípadà kò sì ní yípadà Ṣáìdá Láṣẹ lọ ọba tí ń bẹ lókè Olúwarẹ̀mílẹ́kùn Ìdòwú lorúkọ tèmi o. Ọ̀rẹ́bìnrin yín ọmọ kan báyìí bí ẹgbà àgbèjọ ọmọ ní kí n pe ẹ̀káàbọ̀ Èkó ojúmọ́.
0: Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí ká máa nà ń bẹ̀ lọ́lọ́kan òjọ̀gan àti mi àti kẹ̀kẹ́ iná kẹ̀kẹ́ ìlíjà mi bẹ̀rẹ̀ láti ojú ewé kan ní ìwé ìròyìn nínú ìwé ìròyìn Open wọn nítorí pé ilé báyìí náà la ti ń kẹ́ṣọ́ rode níbi tí ẹni tí ó jẹ́ gómìnà ti ìpínlẹ̀ Ondo Ayédàtiwa ó mọ̀ tó ti padà fi fidi ifaraji re wi pe in to jeun logun julo o na ne idagba soke awon ijoba ibile o ti fide lede baye gomina loki ayeda ti wa ti ipinle ondo o na lo tun ti pada si ntenumo oro re ati ifaraji re wi pe ko si nkan meji o to je wi pe ti ohun fe se bi ko se wi pe ohun fe mu gbogbo pa gbogbo ona lati le je ki atileyin ko waye fun awon idagba soke ijoba ibile ti nbe ni tibutoro ipinle yi ati wi pe oyun mu

0: Ipe nise ni awon awako tin kerora pe awon o ni anfani si eyi ti joba apapo to kede na eni to je omoye si ipo are legbe oselu Nigerian Democratic Congress NDC Peter Obi ati agbejoro ajijangbara ni Femi Falana ni won ti jumo benu atelu joba apapo lori eyi to ti kede nipa adiku owo epo bentiro fun ogbonjo lowo ta wayi won ni se ni awon awako ti won ti ni awon o lanfani si ikede joba apapo na nigbati Peter Obi tin benu atelu oro won pe nise na ni eyi ko kato lati le yanju isoro ta awon mo Nigeria ti won koju Falana na so pe ki won ku mo pese epo bentiro nile yi gan leyi ti o mu adiku deba iyo owo epo bentiro eni to je egbe oselu People's Democratic Party PDP ekati ipinle ko na wa pe fun akoyawo ati eyi ti o mu ki irorun ko roso mu fa mo Nigeria pelu bi egbe oselu APC na ati le se are won ni ewo eyi te te nso yi o dun gan ni o tori pe fun gba die ina ni oro na ati eto na ti o fi wa ki se titilalai the guardian na leti ka nibe gan mo ti mu wa fun yin
1: vanguard ni nbe ni waju mi lo lo yi ti mo lo na wo gan ni tori pe awon oroyin come on, Bembe, Tony, Tuma, Tolakaki. Nebiro, you think Jacko, the memo, we wish I do it to the world on 2027. Pupo, and no, I want a bell, Shilu. I tell you, I want to say, oh, DJ, I want to come on to DJ, can you imagine Banajo, what Bojuagan, one a kilode ti o fi je wi pe oruko won o si ninu awon akole ati atejade awon oludije ti ajo eleto idibo ti orilede Nigeria ti o fi lede iroyin kan tin je ko de mo bayi wi pe gbogbo awon ti je awon egbe olojelu kan ni tibuto orilede Nigeria ti awon oludije kan leyi to je pe ti o so ko won ninu awon asepari ati afilede eyun awon ti je omoye dije sipo gomina ati awon ile asofin ipinle leyi ti ajo eleto idibo ti orilede Nigeria ti ofilede ni amọ ti bere si ngba na je bayi o koda won koroju won fajuro si ajo eleto idibo ohun nigba to je wipe ti won so oro na won wo ni wo wipe pupo ninu etin se ti awon oko kan ti awon ajo eleto idibo ti orilede Nigeria ti an filede o na ni o si oko awon kan be o bi igba ti an ba so pe nse lo ni awon baba baba kan abi awon kan ti an lo agbara won lati wipe ki won le mo se ru nkan be won wa so fun ajo eleto idibo ti orilede Nigeria wi pe ewu e tete wa woro ko fi sada be ba wa woro ko fi sada lori oro yi eye eye kene kene on ganganga o hello si oju ewe kan ninu wero yin vanguard e lo ka la ka tamba
0: e kankan ninu egbe oselu ADC loju wero yin daily post na ni o ti so fun ijoba are Bola Tinubu pe ewo eyi te ti ko jogodi ba omo Nigeria lowo ta wa yi o to ge alubataki darin omo ye sipo gomina ni egbe oselu African Democratic Congress ADC e ka ti pinle Jigawa Sabo Mohammed Nakudu ti je ko di mo pe omo Nigeria na ni won ti to iyawo daada lati gba ti are Bola Tinubu ti de ori alefa ni ojo kokan din ni ogbon osu karun odun 2023 ekan won ninu egbe oselu ADC na ni o soro yi ninu atijade kan loju opo Facebook re lana ojo aiko o fesun kan ijoba are Bola Tinubu pe nise ni o ti ko omo Nigeria sinu papo na yan ya lati latara awon eto leyi tin tako omo niyan ati awon igbese leyi ti ijoba ohun tin gbe na kudu ohun wa pe fun awon ona bayi leyi ti yo mu ki irorun ko de ba awon mo Nigeria ni pataki lati yanju awon isoro eto oraje leyi ti awon mo Nigeria ti won koju lati bi won ti yo owo iranwo ori epo ege bi nti na kudu ohun to tun so oni se ri adiku owo epo bentu leyi ti ijoba are Bola Tinubu ti kede fun ogbon ojo yi oni pe awon mo Nigeria won leto si awon kan marasun leyi ti o tayo eyi ti ijoba to gbe kale lowo ta wa yi daily post leti ka ani be gan ni mo ti mu afun yin lojumo oni
1: van van van vanguard na nembe lodo timi oniki vanu re kin si guide re na jade nitori pe iroyin to ni se pelu oro eto oselu o na tun le leyin wo ti ku ninu iwe iroyin vanguard o won bi ti eni ti o je alaga papo fun egbe oselu APC iluada o ma tin je ko de memo oni se ri awon eto idibo kan tin se ninu egbe oselu APC o ti se afihan wi pe labe bo ti wu ko ri se lodun 2027 tinumbu o na lo mo jawe olu borio eni ti o je alaga apapo fun egbe osilu olosisu owo all progressive congress apc nentawe yilwada inlo tin je ko de mimo wi pe awon ibo kan leyi to je pe tin din dandi laarin egbe osilu apc on lo ti se afihan wi pe labe bo ti wo ko ri pe are bola tinubu o na ni o jawe olubori ninu eto idibo si ipo are ti o waye ni odun 2027 iwada na ni o soro yi di mimo nigba ti o fin kopa lori awon eto kan ninu ile ise amohunmaworan kan ni orilede nigeria eyi unun leyi to je kin tan se fun ni anayi o wa je ko di mimo oni pelu eto pepon ati awon ifimufile ati gbogbo awon nkan to tin sele kaakiri ni tibutoru ninu egbe oselu apc lawon ipinle o mo tin se afihan o labe bo ti wu kori oni ipenija yowo ki egbe ohun ki o le mo koju lowo lowo yi o lawon mo ti mo wi pe ko si enikeni ti o le fe yin tinubu gbalẹ mo abi ko jan yan ko jan eyin re mo le pi ninu eto idibo ti nbo lona yi o wa je ko di mimo ni awa ti se ito pinpin wa a si ti mo bi dan lo a ti mo n to fe sele ni ojo ibo oni fun idi eyi e gba gbi e pe tinubu o ni se kene pe ko ni jawe olubori lodun 2037 elo ko le o tun ni o tun ni kini kini gan gan gan elo si oju ewe kan ninu iwe royin vanguard elo ka lakatambe
0: iwe royin punchi na ni nbe ni waju mi yi ni biti mo ti ri royin kan lati odo awon osise feyin ti ologun ile yi ti won so pe ona ti won gba san owo ifeyin ti won lowo ta wa yi ina ni ko iti yi awon daada o awon osise feyin ti ile ise ologun ni won mo ti koroju si bi won tin se amulo sisan owo ifeyin ti won lowo ta wa yi lati odo ajo ti mojuto sisan owo ifeyin ti awon ologun ohun fun pe ona ti won wa gba san lowo ta wa yi na ni alaye re ti ko iti ye won won ni koda sisan owo ohun ina ni ko ba eyi ti nbe lokan won mu o eni to je agbenuso ikorajo awon agbakoroje ologun ohun abiodun duro woye habat nlo soro yi nigba tin ba awon akoroyin so lana ojo aiku o ni pe awon osise feyin ti ologun na ini oro iti ye won daada leyin ipade ti won ti se lojo eti nibi ti won tin je ko di mimo pe be eyan ba ti le lo odun mewa ninu ile ise ologun yo mo gba ida ogoji ninu owo ifeyinti won ni lawon orin to wa tele na ni yo mo gba alekun ida meji meji o wa se lalaye oni bi eyan ba ti wa lo odun mokanla yo gba ida meji le ni ogoji beyan ba lo odun mejila yo gba ida merin le ni ogoji oni be ina de fi mo ka ti ti o fi wa pe odun me dogbon odun marun din ni ogoji oni sugbon ju gbogbo e lo awon alaye yi ina ni ko iti ye won tori pe ona ti won gba san owo osu yi ina ni ko farahan ninu eyi ti won gba lowo lowo ta wa yi punch ni won ko si nibe gan letter ka
1: lo mo nbe ni waju mi bayi nitori pe agbon ni o eto oselu nibe na mo kan lu lowo lowo ni bi ti gun kan ati awon elegbe njegbe kan eyun ni mo ti se kilo kilo fun eni ti o je oludije elegbe oselu APP sile asofi apapo le yi amadi oni ewu eyi to se to nipinle imo mo dukuku mo mo huru mo en awon ti an je agbakoroje ninu egbe oselu APC mo awon ato kan ti amo si civic action for democracy CAD awon eniyan ti se kilo kilo fun eni ti o je omo oye dije si ile asofi apapo ninu egbe oselu action people's party eyi mun lekun ti idibo ti ilaorun ipinle imo dr shiman amadi wi pe gbogbo imo huru ati kan labuku leyi to je pe to nse fun eni ti o je awon agba ninu egbe oselu progressive congress ni ipinle na won lo to ge won ne adududu ke darin o won ne awon ajo yi ni o mo se kilo kilo yi o nibi etije ti ipade pajawuri kan ti en se pelu awon akoroyin nilu owerri ni opin ose ti o koja yi eni ti o wa je adari ati oga agba patapata fun etije ti ajo ohun franklin ngoveru o nlo mo je ko de mimo ni seri ikikilo yi o na ni opon dandan lowo ta wa yi latari awon ejo kan to ti waye lati ile ejo leyi ti o je wipe to je wipe kinikini on gangan o elo si oju ewe kan ninu iwe royin the sun elo ka lakatambe
0: iwe royin pm news na ni be lowo mi yi nibi ti ajo serap ti pe banki apapo ile yi lejo pe ko wa ma salaye nipa bi owo awon owo kan leyi ti won ti ya soto fun eto dibo ati awon owo to je ti awon aralu bi o ti pora ti ko si si alaye kan pato bayi lori re ajo ti mojuto eto ora je awujo ati akoyawo ise serap n lo ti pe banki apapo ile yi central bank of nigeria lejo lati wa ma salaye owo to 1,000,000 mefa to le ẹ̀sùn mẹ́ta lé ní ogúnlówó dọ́là léyìí tí wọ́n ti yà sọ́tọ̀ fún ètò ìdìbò àti owó tó tó tírílíọ̀nù kan tó lé ẹ̀sùn mẹ́ta lé lọ́gọ́ta lówó náírà léyìí tó jẹ́ ti owó àwọn aráàlú gẹ́gẹ́ bí ó ti farahàn nínú àtẹ̀jáde kan láti ọwọ́ àyẹ̀wò owó wà àpapọ̀ ilẹ̀ yìí nínú àbájáde èsì ti ọdún 2023 àjọṣe rapọ̀ òun náà ni ó pe ìpẹ̀jọ́ yìí níwájú ilé ẹjọ́ gíga ti ń bẹ nílùú Abuja pé kí ilé ẹjọ́ òun kó mọ kan nípa fún báǹkì àpapọ̀ òun láti wá ṣàlàyé àwọn tí wọ́n jọrọ àwọn ètò yìí ìdí gan tí wọ́n fi ya owó náà sọ́tọ̀ àti àwọn àlàyé lọ́kànòjọ̀kan tó fi mọ́ àwọn ìwádìí àbẹnu ẹni tó jẹ́ àyẹ̀wò owó àpapọ̀ ilẹ̀ yìí ọ̀hún iná ni ó ṣe àtẹ̀jáde yìí ní ọjọ́ keje oṣù kẹjọ ọdún tá a wà yìí níbi tí ó ti ń fẹ̀sùn kàn pé níṣe ni báǹkì àpapọ̀ ilẹ̀ yìí ọ̀hún tó kùnà láti wá máa tọpinpin bí àwọn owó ọ̀hún ti pòórá ní pàtàkì láwọn owó tí wọ́n ti yà sọ́tọ̀ fún ètò ìdìbò iyún $6.23 million gẹ́gẹ́ bí wọ́n ti yà sọ́tọ̀ fún ètò ìdìbò lábẹ́ ìdarí ààrẹ àná olóògbé Muhammadu Buhari ẹni tó jẹ́ igbákejì adarí àjọ Serapo ọ̀hún Kọ́láwọlé Olúwadáre iná ni ó mọ̀ sọ ọ̀rọ̀ yìí o nínú àtẹ̀jáde kan léyìí tí ó fi léde lánàá ọjọ́ àìkú pm news lẹ́tẹ̀ka níbẹ̀ gan ni mo ti mú wá fún yín.
1: ibi tí mo wà iná ń wọ àwọn ò tí ì wá tó ń tumò ń bẹ lójú ìwé kan nínú ìwé ìròyìn the sun níbi tí ìròyìn kan ti ń jẹ kóde mímọ wípé ẹ mọ sọ bẹẹ mọ sọ ṣe bẹẹ sọ sọ bẹẹ pé n ò bá wọn díje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ẹ̀mbò yìí irọ́ ni o mo ṣì ń bẹ lára àwọn tó ń díje sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ẹ̀mbò yìí ẹni tí ó jẹ olùdíje sí ipò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú alábùradà pdp ní ìpínlẹ̀ Ẹ̀mbò yìí èyí nínú ètò ìdìbò gbogbogbò tí ó wáyé ní ọdún tí ń bọ̀ yìí olóyè ń fi ayé òdì náà ló ti bẹ̀rẹ̀ sí ń sẹ́ lórí àwọn àhesọ ọ̀rọ̀ kan wípé ń ṣe lòun ò bá wọn kópa nínú ètò ìdìbò ọ̀hún mọ́ pé bóyá ń ṣe lòun ti yọwọ́ US ọ̀hún kúrò nínú wípé à ń díje gẹ́gẹ́ bí ọmọ òye díje sípò gómìnà òdì oúnjẹ kò dì mímọ̀ báyìí ó ní ẹ wò ó èmi ń bẹ o nínú ètò ìdìbò yìí mo sì ń tẹ̀síwájú ṣe rí ẹnìkan tí ó bá kàn ti ẹ̀ lọ ń sọ bí ìgbà tí wọ́n bá mo sọ wípé kò mọ tí ń ṣe ni ó ní mo dẹ̀ sírìọ́sì pẹ̀lú ẹ̀ gangan nítorí wípé gbogbo àwọn nǹkan tó jẹ́ pé tí mo ní lọ́kàn ó náà ní láti wípé kí n jẹ́ kí ebi ọ̀pàgbà fọwọ́ mẹ́kẹ́ tí ń báwọn ènìyàn fira ní ìpínlẹ̀ náà tí ò ṣì ohun ìṣẹ̀ tó jẹ́ pé tí kálukú wọn tí wọ́n bẹ nú rẹ̀ báyìí kí ọ́ tán lẹ̀ pẹ́tápẹ́tá ó ní ẹ̀rẹ́ mi ń tèmi o pé n ó ju pájú sílẹ̀ fẹ́ nìkẹ́ni ó ní láéláé n ò lè juwọ́lẹ̀ o n ò ní fi ẹlẹ́lẹ̀ o n ò sì ní kú nínú ipò yìí àjọ máa lọ sí gómìnà òsì yìí gangan àjọ lọ ṣe ìjọba ń bẹ̀ ni ẹ lọ sí ojú ewé kanjọ nínú ìwé ìròyìn the sun ẹ lọ kà á lákàtàǹbẹ̀.
0: lójú ìwé ìròyìn vangard náà ni mo ti rí ìròyìn kan láti ọ̀dọ̀ igbákejì ààrẹ ilẹ̀ yìí tẹ́lẹ̀ rí Atiku Abubakar níbi tí ó ti ní pé kí àjọ INEC mọ̀ ṣàlàyé iléeṣẹ́ gan pàtó tó máa ń tẹ àwọn ìwé ìdìbò táwọn ọmọ Nàìjíríà ó lò fún ti ọdún 2027 igbákejì ààrẹ ilẹ̀ yìí tẹ́lẹ̀ rí Atiku Abubakar tó tún jẹ́ ọmọ òye sípò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú ADC ti ní pé kí àjọ INEC mọ̀ ṣàlàyé iléeṣẹ́ tí ń tẹ ìwé ìdìbò àti àwọn ìwé míì lẹ́yìn tí wọ́n lò fún ètò ìdìbò ti ọdún 2027 tó sì jẹ́ kó di mímọ̀ pé ṣe rí àwọn irúfẹ́ nǹkan báyìí tó bá ń farasin iná ni ó lè mú kí ìgbọ́kànlé nínú ètò ìdìbò ọ̀hún kó mọ dìmẹ́rí kókó ọmọ ọlọ́dún tí Atiku ti ń dẹnu mọ́ ni pé ọmọ Nàìjíríà wọ́n lè máa ṣe ìdìbò láì tí ẹ̀ mọ pàtó ẹni tí ń tẹ ìwé ìdìbò ọ̀hún gan bí wọ́n ti gbé iṣẹ́ náà fún ẹni náà àti àwọn ọ̀nà tí wọ́n ń gbà ṣe nínú àtẹ̀jáde kan láti ọwọ́ ẹni tó jẹ́ abẹ́ṣinkáwẹ̀ lórí ìbáraàlú sọ̀rọ̀ Frank Shaibu ìní ọmọ òye sípò ààrẹ ọ̀hún Atiku tí ó ti jẹ́ pé ó di mímọ̀ pé òun fẹ́ àlàyé ní kíkún kí àjọ INEC kó mọ ṣàlàyé nípa àwọn nǹkan mìíràn léyìí tí àbálẹ̀ mi yóò mọ fi tó wa létí báyìí nípa àwọn ọ̀rọ̀ míì tí Atiku tí ó sọ nípa àwọn ọmọ Yorùbá tí wọ́n ń darí àjọ INEC vangard lẹ́tẹ̀ka níbẹ̀ gan ni mo ti mú wá fún yín.
1: ìròyìn náà lọ fẹ́ jẹ́ kémi náà kí n sáré lọ pápápá sínú tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ròyìn tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ohun tí Atiku ti sọ Atiku náà ni ó ti bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ kan tó sì ké gbàǹjarì lórí wípé ó ní ẹwù èé ti rí olódidi àwọn ọmọ ilẹ̀ Yorùbá méjì ó náà ni ààrẹ Tinubu ìlọ́mọ̀ ti yan o gẹ́gẹ́ bí àwọn adarí nínú ètíje ti àjọ ètò ìdìbò ti orílẹ̀-èdè àjọ elétò ìdìbò ti orílẹ̀-èdè Nàìjíríà ẹni tí ó jẹ́ ọmọ òye díje sí ipò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress àti tó tún fi ìgbà kan jẹ́ igbákejì ààrẹ nile ye ati ko Abubakar olomo ti fi gbe bonu to si si ke gbanjari oni ewu etiri oni odidi awon ti an je omo ile yoruba meji gbanko gbanko ona ni are orilede nigeria nlomo ti lo tiyan o gege bi awon ti o ndari awon eleka je ka kan ninu ajo ile to edibo ti orilede nigeria ati ko nlo soro yidi mimo ninu atejade re to fi lede ni ojo isimi gba enu enu ti o je agbenuso re prank chaibu ni bi to ti nje ko di mo wi pe edakun e je ki are ko wa se alaye idi to fi yan arabirin oluyemi titi layo adeyemi sowume ati dr lawrence bayode gege bi awon ti won ma be ni eka kan to se gbogi eyo ninu ajo elotibo ti odibo ti orilede nigeria oni kinin to de kilo fa because re gangan hello si oju ewe kan ninu iwe royin daily post gege bi olori emi bi o ti wi e lo ka lakatambe
0: loju we royin daily trust 34 kan tan na ni mo ti ri royin kan tin so pe se ri ife onu ona ni o ti lale wo pelu bi ile ise olopa ati pagidina oriko ti won ti se ipade awon tin tako are bola tinubu ni ipinle kano won ni omo iko kan ti won pe ni tinubu must go ina ni won mo ti fi patari bi ile ise olopa ati pagidina bi ti won ti se ikorajo won o aba ikima leyi to je agbejoro ati okan lara awon ti won ko iko na jo ina ni o mo ki gba jare yi o pe ile ise olopa ina ni o tin da won lowo ko lati mo lo si oriko na gege bi nti iko tinubu must go ohun so oni se ri iko yi ina ni ki se ti oloselo sugbon ti won kan da si lati mo se itaniji ati ikorajo awon nigeria lati de fibole arebola tinubu jade o kuro ni asoro ki nigba ti o ba di odun 2027 iko ohun wa je ko di mimo pe eyi to ohun se lowo lowo yi ina ni lati mo ko roju si awon inira leyi ti ijoba ti nbe lode yi ti o ti ko ba awon mo nigeria ti gbogbo e lo won ile ise olopa ko gba won laye lati mo se ikorajo won eyun ni ipinle kano nibi ti won ti ya soto daily trust ni won ko si nibe gan leti trust e jade
1: daily na ti nje trust na ti nbe ni waju re yi na lo nbe ni waju mi o oro doju ogbagade o mo debi ologun gbe nsa awon kan ti an je olugbe awon abule kan ni ipinle kebi won mo ti gbegidina popo oju ona to wa lati jega si ko nta agora o won ne eto abobe o na ni o le deyin deyin mo fun idi eyi won ne awon o ni gba o won o si ni gba rara ni an so ye popo ninu awon ti an je olugbe kan to je pe ti won be ni awon pa abi kan ni ipinle kebi o na ni o je pe ni ojo satide ti o koja yi o ne won ti lo gbegidina popo oju ona kan to je wi pe ti o nbe ni jega to kwa lati jega lo si ko nta agora leyi to je pe ti an fife onuwon ta ko bo se je wi pe in se ni an kan ma nse akolu oni le ma le ma si gbogbo awon ti an je omo bibi awon agbegbe yi leyi to je pe awon omo egbegun agbesumo mi la kura wa awon ni an ma nse ose yi o gege bi ate jade kan ti won fi lede eyu nla gba inu foran agbelewo kan lori ero aye ilu jara leyi to ti se afihan bi awon olufe onuwon ohun bi won ti gbe awon igi ati awon taya ti an gbe si oju popo ohun ti ina si bere sin jalalala ti e fina to ru fi lawon oju ona na latari wi pe nse ni kosi awon abukan to ni ituma won ni bo ti le je wi pe nse ni awon ile ise olopa ti won nbe ni won gbianju lati pe ki an fi gas itaju ki an fi tu won ka won ni sugbon won ma fa kekori won ni life abada awon o ni gba o ayafi ati ayafi be ba je ke eto abo to ni ituma ki o wa ni oju popo oju ona yi lo si oju ewe kan ninu ewe royin daily trust e lo ka
0: lakatambe
1: alo
0: abo moje oda ka se mi mo ko do di pe a mo gbe omo bo bebe wole an bo wa

gbogbo ẹ̀yin ara ilé. Ìbò ló ká yín mọ́ láàárọ̀ yìí. Ìkànnì Glow 99.1 FM ẹ̀ ń bẹ̀ gangan ló ká yín mọ́ ẹ̀ síléyà. Tó jẹ́ pé ńbẹ̀ láti máa ja yín tán, láti máa gbé yín débẹ̀. Ẹ̀yẹ ń pẹ́ tí àwọn òròyìn tó jẹ́ pé níṣe kò láre ìdárayá, ìyẹn ló kọ̀ọ̀kan léjèèjì lápapẹ̀ gangan nìyẹn. Ó kí yẹ káàárọ̀ jákèjádò. Ẹ ká alẹ́ jákèjádò. Ẹ ká sàn jákèjádò. Ìyẹn fún àwọn tó jẹ́ pé lórí ẹ̀rọ ayélujára. Tó yẹ orí Radio Garden lẹ́yìn tí ń gbọ́ wa ni. Tàbí lórí Facebook lẹ́tí wò wá, ìyẹn lápapẹ̀ láàárọ̀. Gbogbo yín lákí ó àlólódì.

gbogbo àwọn òròyìn abẹ́ bí nkàtínkàtí ló ń bẹ́ bí lẹ́yẹyọ ìyẹn lọ́kọ̀ọ̀kan léjèèjì àwọn òròyìn èyí tó ní ṣe ìyẹn nípa ti aré ìdárayá gbogbo ẹ̀ ló wà ń bí láàárọ̀ yìí láti máa gbéra wa débẹ̀ ìjọkọ̀ by junction ní kọ́nà by kọ́nà àwọn tèmi ti dúró kòrí ìyẹn lápàbẹ̀ láàárọ̀ yìí ilé àwọn tó ṣẹlẹ̀ ìyẹn ní weekend tá a lò tán yìí weekend tá a lò tán yìí action padà bó sórí pápá gangan nìyẹn pàápàá jùlọ láwọn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìyẹn káàkiri àwọn líìgì ní orílẹ̀-èdè gẹ̀ẹ́sì

Araya ni ipinle Ondo ni awon atuto lorisirisi lo se be to tin waye ye je bi oro won ni gomido fi ronse iyan si agbeni Oladimeji Abimbola lo je ko gogon ni alaga iyan fun ilese ijoba to ni se pelu are daraya ni ipinle Ondo e lowo ta wa ye ye je bo se wa lapa be gogon niyan o ya papapa en bo ni ki tu yo si laro ipinle Ondo na ni mo si wa ye je ba se gba o wi pe ilese ijoba e to ni pelu are daraya ati awon ajo kan won se be ti gbe idije kan kale lati fi sawari awon ogo tutun iyan ni ipinle Ondo ile se ijoba to ni sare daraya iyan pelu Akure United lo ti gbe idije kan kale gege ba se gbo won lo to bi awon ogbon egbe agbe bolu lorisirisi to je ko ma kopa ninu idije on gege bo je fi lele lapa be gogo niyan ìjọun tó jẹ́ pé àná ló ṣe bẹ́ẹ̀ ti gbéra sọ tó sì máa kásẹ̀lẹ̀ ìyẹn ní ọjọ́ kẹrìnlá nínú oṣù tá a wà ìgọgọ lápá àbẹ̀gọgọ nìyẹn ó jẹ́ pé pápá ìṣeré ìyẹn ti ìpínlẹ̀ Ondo Akure Sports Complex làwọn ìdíje ọ̀hún ti máa wáyé gẹ́gẹ́ bó ṣe wà lápá abẹ. Lára àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù ló jẹ́ pé wọ́n lọ́ ṣe bẹ́ẹ̀ ti forúkọ ńlẹ̀ láti kópa nínú ìdíje ọ̀hún. Atiri Akure United, Benford FC, Rema FC, Agbana FC, ati be be lo. Lo je pe loni, opolopo lara awon agbe agbabolu. Won ma kopa o ninu awon ifosewonse kan to je pe nbe lo ti ma yu awon to ma lanfani lati lo soju orilede Nigeria. Iyen kakakiri lawon orilede Gẹ̀ẹ́sì. Loni gogan to je pe bi ago marun. Ago mejo iyan si ago marun aro yin awon idije lojirisi lo ma waye iyan lapa re gogo niyan iyan papa isere e to nbe nibo lodu ilu orilede Nigeria ni ipinle Ondo iyan ni Akure iyan bo se wa lapa be gogo niyan e je tun se be kin te waju nbo ni kin ya si iyan lapa be laro yin omo orilede Nigeria kan to je pe ka sare ori odo iyan lapa be gẹ́gẹ́ bó ṣe wà lọ́wọ́ ta wa yìí kọ́yin sọ́lá Ajayi ó ti fi ọ̀rọ̀ kan léde o ó ní ǹjẹ́ ẹ mọ̀ pé bóun ṣe ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé òun gbìyànjú dáadáa ìyẹn lọ́wọ́ ta wa yìí nípa ká sá eré orí ọ̀dùn ó ní ǹjẹ́ ẹ mọ̀ pé ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìyẹn ìpínlẹ̀ Èkó lòún mà ti bẹ̀rẹ̀ tóun wá di èèyàn ìyẹn tí ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn ń wò ìyẹn lórí pápá èyíbo ló ti sọ̀rọ̀ yìí ètò kan lè tó ń gbé kalẹ̀ láìpẹ́ yìí ní ìpínlẹ̀ Èkó ń bẹ̀ gọ́gọ́ ló ti sọ̀rọ̀ tó sì ti ń pa àrọwà tó tún ń pa àwọn ọ̀dọ́ ìyẹn níyànjú wípé gbogbo ẹ̀bùn tẹ́ ẹ bá ní ẹ rí wípé ẹ mú lò nítorí pé kí ni ó ṣeéṣe ìyẹn kí ẹ̀bùn yìí ó gbé yín káàkiri gbogbo orílẹ̀-èdè àgbà láyé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó jẹ́ pé Kọ́yín Sọ́lá Ajayi sọ ó ní gẹ́gẹ́ bó ń ṣe bẹ̀rẹ̀ ó tó di pé òun náà tún kópa ìyẹn fún orílẹ̀-èdè bàbá nínú ìdíje olympic ó ní lóòótọ́ ni o wọ́n bí òun ní ọdún 2004 nínú oṣù kẹsàn-án ọjọ́ kẹrìnlá ní ìkòròdú ní ìpínlẹ̀ èkó tó sì jẹ́ pé àwọn pápá ìṣeré bíi eruku ní ìpínlẹ̀ èkó àti lórí kọ́ńkéré lòún ti bẹ̀rẹ̀ láti máa kópa ìyẹn fún orílẹ̀-èdè bàbá òun láti máa kópa ìyẹn fún ara òun kó tó di pé ogun òun wá búyọ tó wá di tó ń kópa ìyẹn fún orílẹ̀-èdè bàbá òun ó sọ eléyìí láti fi pa àwọn ọ̀dọ́ ìyẹn níyànjú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ ìyẹn lápá àbẹ̀ gangan nìyẹn ó yẹ pápápá ìdíje rugby èèyàn tó jẹ igbákejì àwọn àjọ tó ń kópa nínú ìdíje ọ̀hún àbí àwọn ẹgbẹ́ àti àwọn tó ń kópa nínú ìdíje ọ̀hún ní orílẹ̀-èdè Nàìjíríà Adé Adébísí òun ló máa fi ọ̀rọ̀ kan léde ibi tó lè sọ̀rọ̀ wípé nítorí pòǹgọ́ tún ni ìyẹn gíwa àwọn àjọ ìyẹn nípa ti ìdíje ìyẹn ti rugby gẹ́gẹ́ bí àwọn ìgbáradì kan ló jẹ́ kó máa wáyé láìpẹ́ yìí tó ń pè ní Rugby League World Cup 2026 ní Australia níbi tí wọ́n ti kó àwọn kan tó jẹ́ pé wọ́n ti ń ṣe àwọn ìgbáradì pàápàá jùlọ ìyẹn tó máa ṣojú orílẹ̀-èdè Nàìjíríà níbẹ̀ ló ti sọ̀rọ̀ síwájú sí wípé o lákòókò yìí òun ní ìgbàgbọ́ wípé ìdíje ọ̀hún ó
o ma ni

àpẹẹrẹ rere ìyẹn ní orílẹ̀-èdè nàìjíríà nítorí pé kí ni àwọn ṣe tán láti gbé ògo ìyẹn wá sí orílẹ̀-èdè nàìjíríà nípa ti ìdíjọ ìyẹn bó ṣe wà lápá bẹ láì yọba wà sí lẹ́nu gangan nìyẹn

ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan. Patrick Ochemẹ àti akẹgbẹ́ Raphael Ukeuku. Wọ́n ṣe bẹ́ẹ̀ ti láǹfààní láti tẹ̀wájú nínú ìdíje ìyẹn ti àwọn oníjà. Ilé ìtàn pè ní Professional Fighters League Africa. Nínú àwọn ìdíje kan lè tán kópa ní weekend tá a lò kọjá yìí. Ó lè jẹ́ pé bẹ́ẹ̀ náà ti máa láǹfààní láti ṣojú orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ìdíje ìyẹn ti Bantamweight àti Lightweight àti Welterweight ló jẹ́ kó máa wáyé ìyẹn Rwanda. Tó bá di oṣù kejìlá ní ọjọ́ kẹwàá ìyẹn bó ṣe wà lápá bẹ̀. Ochemẹ ló jẹ́ pé òun àti akẹgbẹ́ ẹ̀ ló jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Kọ́mẹ Thompson náà jọ gbóná wojú ara wọn. Tó sì ná jáde nígbà tó bá ń yọ jìgá jáde kúrò nú ẹsẹ̀ ìyẹn bó ṣe wà lápá bẹ̀ gọ́gọ́ ìyẹn. Ó ti wá láǹfààní láti tẹ̀wájú ẹnì kejì ẹ̀. Ìgbóná pegedé láti lè tẹ̀wájú nínú ìdíje ilé tó tún bọ̀ lọ́wọ́ wájú. Ìyẹn bó ṣe wà lápá bẹ̀ gọ́gọ́ ìyẹn. Ó ṣe ní láàánú. Afẹ̀ṣẹ́kù bí òjò kan nì ló jọ́ ọmọ orílẹ̀-èdè ìyẹn Puerto Rico. Winfredo Bazoka. Òun la gbọ́ pọ́n ṣe bẹ́ẹ̀ ní ìgbèkúrújẹ lọ́wọ́ ẹbúra. Gẹ́gẹ́ bí ìròyìn tí wọ́n fi léde. Bazoka ló jẹ́ pé ó ti láǹfààní láti gba àwọn ọ̀mì ẹ̀yẹ ìyẹn nípa ti ká afẹ̀ṣẹ́kù bíi World Title. Pàápàá jùlọ láwọn kàtígórì bíi Bantamweight, Featherweight àti Super Featherweight. Nínú ìjà léyìí tó tóbi 48 ló ti láǹfààní láti jà. Tó sì jẹ́ pé inú bíi 44 ló ti láǹfààní láti jáwé olúborí. Nínú ìjà léyìí tó tó 48 ó ti jáwé olúborí ìyẹn nínú mélòó. 44 ìyẹn 44 ló ti jáwé olúborí ìyẹn bó ṣe wà lápá bẹ̀. Gẹ́gẹ́ mọ́ṣẹ́ fi léde ọ̀kan gbòógì lára àwọn tó ń bẹ ìyẹn lágbọ́n ti bọ́ọ̀sì ní orílẹ̀-èdè àgbáláyé. Òun ló fi ọ̀rọ̀ ìlédè gẹ́gẹ́ bó ṣe fi sórí ẹ̀rọ ayélujára ìyẹn ní weekend tá a lò tán yìí tó lòun bá àwọn ìdílé ìyẹn Wilfredo wọ́n bá àwọn ìdílé wọn kẹ́dùn. Gẹ́gẹ́ bó ṣe pàdánù ògbóǹtarìgì ajìjà ṣé kó ń ja ẹ̀ṣẹ́ ẹni ìyẹn ní 69 years. Gẹ́gẹ́ bóhun tí wọ́n sọ lápá rẹ̀ gbọ́gbọ́n ẹgbẹ́ ṣe bẹ́ẹ̀ kí n tẹ̀wájú lápá bí ibi tá a fẹ́ yà pọ̀ láàárọ̀.

àwọn olùkọ́ ni ìyẹn fún àwọn tó ń gbá bọ́ọ̀lù yẹn lórí kọ̀ǹkéré. Ló jẹ́ bí olùrànlọ́wọ́ olùkọ́ ni Christopher Kadri ló ti fi ọ̀rọ̀ léde o. Ìpé nínú ìfọsọwọnsẹ̀ ní táwọn máa gbá tó jẹ́ ìfọsọwọnsẹ̀ kùmẹ́sẹ̀ yọ. Ló jẹ́ kó gangan. Wọ́n fi máa mọ̀ bí wọ́n máa láǹfààní láti kópa. Ìyẹn fún orílẹ̀-èdè Nàìjíríà nínú ìdíje. Ìyẹn torí ẹ̀dáláwọ̀ dúdú. Ilé ìtàn máa gbá ẹ̀yẹ lọ́dún tá a wà yìí. Bó tiẹ̀ jẹ́ pé ìfọsọwọnsẹ̀ wọn àkọ́kọ́. Èyí tí wọ́n kọ́ gbá pẹ̀lú orílẹ̀-èdè Ghana. Omi ni wọ́n bára wọn ta. Tó sì jẹ́ pé àwọn máa gbéra pára yìí. Ó di orílẹ̀-èdè Ghana lé ìtàn máa gbá ní kẹta. Ó ti sọ̀rọ̀ síwájú sí. Ó lóun ní ìgbàgbọ́ wípé àwọn máa jáwé olúborí. Àwọn sì máa lọ sínú ìdíje ọ̀hún láti ṣojú orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó jẹ́ pé fi léde, ẹ̀yàn gbà tó ń fi ọ̀rọ̀ wérọ̀ ìyẹn pẹ̀lú àwọn oníròyìn láìpẹ́ yìí. Láti ibẹ̀ lọ, Eric Chair ti sọ̀rọ̀ síwájú o. Kí ló ń tẹ́ Eric Chair sọ? Olùkọ́ni fún ikọ̀ ti Super Eagles ní orílẹ̀-èdè Nàìjíríà. Eric Chair ló ti sọ̀rọ̀ wípé ohun tóun ní ìgbàgbọ́ àti pé ìmọ̀ràn tóun àti pé èròǹgbà tóun nípa ti ìdíje ti AFCON ni pé kó máa ṣe lọ́dún méjì-méjì. Mọ̀ pé láìpẹ́ yìí àwọn òròyìn kan jáde wípé ó ṣeé ṣe kó jẹ́ pé bí ọdún mẹ́rin-mẹ́rin òun náà máa gbá ìdíje ìyẹn ti AFCON. Ó sì jẹ́ pé àwọn ọ̀rọ̀ kan tó wá ń jáde báyìí tó jẹ́ ààrẹ ìyẹn fún àjọ CAF tó wá fọ̀rọ̀ léde ngboro ayé wọ́n pé àwọn fẹ́ gbé e yẹ̀wò. Ẹni tí ẹ̀rọ náà wá sọ̀rọ̀ síwájú pé ní ìjẹ́ mọ̀ wípé tá a bá ń gbá bọ́ọ̀lù lọ́dún méjì-méjì èyí máa jẹ́ kí ìdàgbàsókè ó bá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà ìyẹn ní orílẹ̀-èdè aláwọ̀ dúdú. Èyí torí pé tá a bá sọ pé ọdún bíi mẹ́rin ìrẹ̀wẹ̀sì gan-an máa dé ìyẹn bá àwọn tó ń gbá bọ́ọ̀lù wọ́n ti mọ̀ pé káwọn tó gbá tournament ó ti bí ọdún mẹ́rin ó ní ṣùgbọ́n tó máa jẹ́ ọdún méjì-méjì èyí máa jẹ́ kí ìdàgbàsókè kó dé bá àwọn orílẹ̀-èdè lóríṣiríṣi ìyẹn yóò lè dá láwọ̀ dúdú. Ó ní torí ìdí èyí òun gẹ́gẹ́ bí èèyàn kan o òun fara mọ́ òun pé kí ni wọ́n máa gbá ìdíje AFCON ìyẹn ní ọdún méjì-méjì. Ẹ̀ríkẹ́ tó jẹ́ pé òun ló kó Málì sọ̀dí lọ sínú ìdíje ti AFCON ní ọdún 2023 ó tó wá gbaṣẹ́ ìyẹn ti ikọ̀ ti Super Eagles. Ó sì jẹ́ pé ti ọdún 2025 ló kó ikọ̀ ìyẹn Super Eagles sọ̀dí. Ó jẹ́ pé lẹ́yìn ọ̀rẹ́yìn ipò kẹta òun darí ṣàjẹ́ lápá rẹ̀. Ló ti fọ̀rọ̀ léde ó sì ti gba àwọn àjọ CAF níyànjú. Ó tẹ̀ jẹ́ pé à ń gbọ́ náà àwọn ìròyìn ń lọ wípé ààrẹ àjọ CAF náà ti ń wò pé ọ̀rọ̀ táwọn sọ ni àwọn fẹ́ gbé yẹ̀wò láti wò bóyá ọdún mẹ́rin ni àwọn á máa gbá àti ọdún bíi méjì gẹ́gẹ́ bó ṣe wà lápá bẹ́ẹ̀.

0: orílẹ̀-èdè Egypt àti Malaysia yóò pẹ̀ kẹlu bí wọ́n ti parí ogun ti ń bẹ ní ìlà oòrùn àárín gbùngbùn. Akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè France ni wọ́n ti gbáradì fún ìfẹ̀hónúhàn tuntun àròyìn kẹ dúró pẹ̀lú wa o. Ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Lára akitiyan láti lè mú àdínkù dé bá iye táwọn Nàìjíríà ń ná lójoojúmọ́. Adébólà Tinubu jẹ́ kó dé mọ̀ pé ìjọba àpapọ̀ òun ló ti fojú fo owó tó tó tírílíọ̀nù mẹ́ta tó lé ẹ̀sún mẹ́ta lówó náírà nínú àwọn owó orí àti àwọn owó tí wọ́n pa wọlé nípa ti epo rọ̀bì. Ààrẹ ọ̀hún tún jẹ́ kó di mímọ̀ pé ìgbésẹ̀ ìjọba láti lè mú àdínkù dé bá iye owó epo bẹntiró lọ́wọ́ tá a wà yìí, iná ni láti lè mú kí iléeṣẹ́ NNPC kí ó fojú fo àwọn èrè tí yóò mọ̀ pa wọlé fún ọgbọ̀n ọjọ́. Ààrẹ Bọ́lá Tinubu ọ̀hún wá tẹnumọ́ pé àwọn àtúntò ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí, iná ni ó ti bẹ̀rẹ̀ sí ṣe dáadáa pẹ̀lú àlàyé pé iye owó ọkọ̀ iná ni yóò mọ̀ dínkù pẹ̀lú ìtẹ̀síwájú tó mọ̀ dé bá ìgbé ayé àwọn ọmọ Nàìjíríà, àti pẹ̀lú pé àwọn èròjà ti ń bẹ nílẹ̀ náà ni àlékún rẹ̀ ti ń lọ sọ́dọ̀ ìjọba àpapọ̀ àti àwọn ìjọba ìpínlẹ̀. Ààrẹ ọ̀hún tún jẹ́ kó dìímọ̀ pé àwọn èrè tí wọ́n ti ń rí lọ́wọ́ tá a wà yìí, iná ni kò tí ì tó nǹkan léyìí tí wọ́n mọ̀ fi sọ di ìgbé ayé rọrùn fáwọn ọmọ Nàìjíríà, ṣùgbọ́n tí ó ń ṣèlérí láti túbọ̀ jáwé sóbì mímú àdínkù dé bá iye owó oúnjẹ, pípèsè iṣẹ́ àti pípèsè àwọn ohun kòṣeémánìí fáwọn ọmọ Nàìjíríà. Àjọ elétò ìdìbò àpapọ̀ ilẹ̀ yìí INEC ló ti fipá taari ìròyìn kan léyìí tí ó ti fojú hàn lórí ẹ̀ka ayélujára pé níṣe ni ó ti kéde àwọn olùdíje sí ipò gómìnà láwọn tí wọ́n ṣe pàtàkì ní ìpínlẹ̀ mẹ́fà bíi ìpínlẹ̀ Zamfara, Gombe, Delta, Plateau, Yobe àti ìpínlẹ̀ Kano. Àjọ INEC ọ̀hún sọ̀rọ̀ ìdí mímọ̀ lónìí léyìí tí ó pín káàkiri ẹ̀ka ayélujára rẹ̀ pé àjọ INEC ọ̀hún fẹ́ mọ sọ fáwọn ọmọ aráàlú pé ìròyìn ọ̀hún náà ni ó jẹ́ ìròyìn èké tí kò sì wá láti ọ̀dọ̀ àjọ INEC náà. Àjọ elétò ìdìbò náà wá rọ àwọn aráàlú láti fetípalaba irúfẹ́ ìròyìn bẹ́ẹ̀ kí wọ́n sì kóra ró ní pínpín ìròyìn náà káàkiri, tó sì tún gba ọmọ Nàìjíríà níyànjú láti gbọ́kànlé àwọn ọ̀rọ̀ tí bá ń ti àka rẹ̀ jáde nìkan ṣoṣo. Ìròyìn jẹ́ kó di mímọ̀ pé ààrẹ ilẹ̀ France Abdel Fattah, ààrẹ ilẹ̀ Egypt Abdel Fattah Sisi, ìní ó ti parí àbẹ̀wò rẹ̀ ọlọ́jọ́ méjì sí ilẹ̀ Malaysia, léyìí tó jẹ́ pé èyí ni ìgbà àkọ́kọ́ tí adarí ilẹ̀ Egypt ọ̀hún yóò ṣe àbẹ̀wò sí ilẹ̀ Malaysia fún èlé ọgbọ̀n ọdún. Atọ́hún àti olóòtú ìjọba ilẹ̀ Malaysia Awa Ibrahim yóò sì pẹ̀ kẹlu ìdí pàtàkì láti lè parí aáwọ̀ ti ń bẹ ní ẹkùn ìlà oòrùn àárín gbùngbùn. Ẹ̀wẹ̀, àwọn méjèèjì jùmọ̀ bẹnu àtẹ́lu ìgbésẹ̀ lè ṣológun ilẹ̀ Israel ní Gaza, tí wọ́n sì ń pẹ̀ kẹlu bí wọ́n ti mú ojútùú wá sí ìṣòro tí ń kojú agbègbè náà tó fi mọ́ pákàleke ti ń bẹ ní agbègbè erékùṣù Hormuz. Àwọn aláṣẹ orílẹ̀-èdè Algeria ló ti múròyìn wá pé wọ́n ti fi sìnkún òfin mu àwọn ọmọ orílẹ̀-èdè Morocco 181 ṣáájú ní oṣù yìí lórí ẹ̀sùn pé níṣe ni wọ́n ti ń gbìyànjú láti da yanpọ̀yanrìn sílẹ̀ ní orílẹ̀-èdè náà. Nínú àtẹ̀jáde kan láti ọwọ́ ẹni tó jẹ́ adarí ẹ̀ka ètò ààbò nílẹ̀ Morocco, ó jẹ́ kó di mímọ̀ pé àwọn afurasí ọ̀hún, lára wọn iná ti rí ọ̀kan lára àwọn òṣìṣẹ́ elétò ààbò tẹ́lẹ̀ rí ní ilẹ̀ Morocco, léyìí tí ó rapálá wọ orílẹ̀-èdè ọ̀hún láti orí òkè Trails, léyìí tó pààlà pẹ̀lú Tunisia, tí wọ́n sì ti ń gbáradì láti mọ̀ dá súlàsúgbà sílẹ̀, léyìí tó lè fojú tẹ́ḿbẹ́lú ètò ààbò àti ààtò ìlú. Ìròyìn àgbáyé lẹ́sìn tẹ́tí sí láti kan ní Glo 99.1 FM Ìjàpọ̀ State. Àkúrẹ́ bá a bá padà dé lámọ̀ tẹ̀síwájú, ẹ má yí kúrò, à ń padà bọ̀. Ṣeun ikaabo pada si ara iroyin ni kan ni Glow 99.1 FM Ijapo State Akure ele ibawa dore lori awon ikan ni ibani dore wa won www.glowfmradio.com loju opo X wa Glow 91 FM loju opo Facebook wa Glow 99.1 FM Akure Instagram Glow 91 FM loju opo YouTube wa Glow FM Nigeria ele igba itakun opo Glow FM lori ka ipate itakun se Google Play Store tabi kegbe wa lori ero radio garden nibi kibi ti e ba wa lode agbaye e tun le firi nsowo si ara ikoro njo wa lori awon number yi 0704 7001991 tabi 0805 3335045 iroyin wa to sun ni inte so waju iroyin je ko di mimo pe awon arin ajo na ni won tin de si wako ofurufu mekele ni orilede Ethiopia leyi to je igba koko ni kan bi ose meta be o ba gbagbe won ti mu asoroba irina ni pa wako ofurufu tin be ni olu ilu orilede ohun latari bi awon egbegun ti inja fun ijijangbara awon eyan ti le Tigray ti won ti gba akoso ilu na ti won si nse akolu wako ofurufu ilede na ni ojo keta le ni ogun osu kesan odun ta wa yi didapada irin ajo oju ofurufu yi na ni ko seyin bi awon iko ologun ijoba apapo ilede na ti pada gba akoso ni mekele ni ojo keta osu kewa odun ta wa yi pelu ba awon ijijangbara ohun ati awon adari won tin takete si ilu na iroyin je ko di mimo pe awon minister fun eto isuna ati awon alakoso banki agba kakiri orilede ni won peju pese si Bangkok lo se ta wa yi fun ipade olododun won pelu ajo alowolodun lagbaye IMF to fi mo banki agbaye leyi ti won ti mo pe kelu eto oraje awujo ati owoja ogun ile America ati Iran lori ipese epo robi to fi mo awon gbese leyi ti o tin peleke si ati isamulo AI ewe ipade ohun na ni yo gbera so loni si ojo abameta ni orilu orilede Thailand leyi ti awon ti won be nigbonu awon nkan wonyi yo ti ma pe kelo awon ti yo mu ki atunto ati agbegun ki o wa lawujo lode agbaye lati orilede France iroyin jade pe awon akeko ni ile eko girama ti be ni orilede France ni won bere iwode won fun akoko ta wa yi leyi ti won fi nlogun fun igbe aye rorun pelu ireti pe won mo tesiwaju pelu ife honu han tutun awon ti won se ife honu ohun ini won ti la kale pe won bere ni ola leyi to le mu ki aye pada tun ki o waye gege bi won ti bere ni arin osu kesan odun ta wa yi ni eyi ti ijoba orilede ohun ti ni ireti tele pe o ti nlole ijoba ohun na ni o ti wọn pagidina awọn ibi ti awọn akẹkọ ohun yo mo kurajo si bere lati ola ninu iroyin are idaraya balogun iko torilede Portugal Cristiano Ronaldo nlo ti kede pe ohun ni agbabọlu to danto julọ ninu itan bọlu alafesegba Ronaldo nlo soro yi nigba tin ba awon akoroyin soro ni Portugal pelu bi eni odun mokanle ni ogojo ohun ti nfira re we awon kanrin ti won gba bọlu bi Lionel Messi Pele ati Diego Maradona iroyin je ko di mimo pe o ku nkan bi golu ogun ki Ronaldo ohun ki o ni golu egberun kan ninu irin ajo bolu alafesegba re koni ju bayi lo lori iroyin agbaye to soni lati kan ni Glow 99.1 FM Ijapo State kure ka to ma lo koko ta menu bare lekan si sha aju nla ti muroyin wa fun pe ajo INEC nlo ti fi patari iroyin kan leyi ti o tin foju won lori eka ayelujara pe nise ni o ti kede awon oludije si epo gomina lawon ipinle mefa to fi mo ipinle Zamfara Gombe Delta Plateau Yobe ati ipinle Kano kono nla tun muroyin wa fun yin pe are ile Egypt Abdel Fattah al-Sisi ini o ti pari abewo lojo meji re si Malaysia pelu bi atohun ati olotu ijoba ile Malaysia Anwar Ibrahim ti won tin pe kelu oro to ni se pelu pipari sula sugba tin be ni ila orun arin gbogbon la kotan lati muroyin wa fun yin pe awon akeko onile eko girama loilede France ni won bere iwode won leyi ti won ti ko mu asoroba ni arin osu kesan odun ta wa yi abidere lori royin agbaye tosan ni lati kon ni glow 99.1 fm ijapo state akure comfort o molafe lolotu iroyin oluware mi lekun idowo lo ka seti igbo yin e seun te ba wa gbo o e ka san e ma ya se
1: orisirisi ninu eyo kan to tun ta won yo radio awara wa ni jo

0: ni ati de
1: bi ati ma nde ni gbogbo igba ni gbogbo akoko ni gbogbo ojo awa na ko
2: ajuba lo
1: awa na ko ajuba lo awa da nje bebe ni glo glo
0: beni glo
1: 99.1 FM
0: beni
1: ni ja ko ni lu akure oloye mekun nibe la kale si eto yin na ni te ti mo pe gbajugbaja eto eto to ma npo lowo gbogbo awon nkan te ba nse ni le ise yin eto to ma ngbe yin debe to ma mu yin jade o na re o
0: beni oju oja
1: e kule
0: e kap
1: se la via ni
0: dada ni
1: ati ti de lo sey
0: ati de o
1: ati de ba ti nde
0: beni a so be fun
1: ati de
0: ati tu de lo
1: oja nbe le abi o se nle
0: o wa nle
1: eh
0: o po nle
1: eh yo
0: beni mo turayo atan logun ti gbe omo si aje pupa no ni o de iya loja yin iya laje yin
1: iya loja
0: beni ah iya loja ni mi iya laje ni mi
1: oda
0: o ya daruko re
1: alade tin je ade ni yi lo ko ti mo nje baba oni keke keke laje
0: o ya keke laje o ya gbe won de be
1: se ka wonu oja ni
0: ati e ti bere now
1: se ka wonu oja
0: a ma bere wonu oja
1: se ka wonu oja ni
0: ati wonu oja
1: gege bi e ti mo ba ti ma nse lori eto yi wi pe a wa gbo oyin sile ni le ise yin ta ba ti wa gbo yin sile gbogbo nte ma nte nu ara yin le fi so o
0: ma salaye fun ara
1: yin iseju perete na ni ṣugbọn iwon ba iseju perete te lo yi e mo wi pe ere re pe te
0: beni eni ma ba wa ti wo po le se glo e ma ni ere to po
1: inte se ta si gba lowo yin
0: owo ida kan mu ni
1: ko to nkankan ko to nkankan te yin ni wi pe e sa ti to bi te tin taja yin e so nte nse e so nte nta lo ba tan number wo ni won le pe wa si na ka kokko bere pelu eyi hun
0: number 0703022 3281 number to wole si odo aje pupa yin mo turayo atologun
1: eyi to wole todo temi na keke laje leleyi o baba keke laje
0: baba
1: oni keke worldwide ṣugbọn ni sai
0: worldwide ni
1: worldwide ni mi ṣugbọn ni dai bayi keke baba keke to laje ni
0: baba keke to laje
1: 08060 96 64 38 oni number te pe mi si ta se fi kan si eye ni gbogbo bi te ba wa
0: e pe number wa a ma record yin
1: a n bo funra wa ni
0: a n bo o
1: awa
0: eyin fura yin tun le re record ara yin e send re si wa
1: se ka doju oja
0: se ka sare
1: wonu oja
0: won ti pe wa a n bo ni nikan ni glow
1: 99.1 FM nibe la wa ta wa sozu
0: be
1: ni awa ni leyi
0: awa ni
1: ah ni je meji ta ma nse bi kin se wi
0: pe loja wa la se gbe
1: ka ma rebrand yin
0: be ni ka ma rebrand won
1: ka ma brand ka ma brand brand yin
0: ah oyibo epo
1: ti o ba graduate na ni
0: eh o ba graduate won ti po ja won ya loja won yen ma ma ma dori won ru
1: eh eh ah so mo pe ninu won na ari
0: awon ya loja wa la ti o ba laje wa won wa pelu wa ma ma fi oyinbo re da wo
1: ani awon modernizer no won
0: eh won okay modernizer
1: modernizer
0: organizer
1: modernizer
0: organizer na le polowo ayo
1: woni
0: seti
1: won yo won
0: seti le polowo
1: in san gbe ni modernizer modernizer won ti ode wo yi
0: te ode wo yi oyinbo epo ja sare wonu oja lo
1: je ka to wonu oja lo je ka to wonu oja lo
2: oju oja
3: oruko mi ni Adesewa Bisola Simo je manager ni ile ise Yomes Paints and Chemical Depot ti a wa ni Old Garage Afunbi Owo Street off Arakale and Adesida Road before Matador opposite neighborhood market Akure afi Askoyi ki eyin onibara wa wi pe akupale mo odun a ba wa layo ati alaafia a si dupe lowo yin fun ibasepo yin pelu wa Olorun atubo ma wa pelu yin. A tun fi asiko yi so fun yin wipe awon oja wa nile lorisirisi lopolopo yanturu. Awon chemical bi emulsion acrylic, satin acrylic, titanium dioxide, calcium carbonate, brown oxide, blue oxide, awon hydrating paste lorisirisi. Leyin na a tun ni eleyi ti a fi se ile bi silane and sealant ni ti ile yi ati oke okun. Gege bi eti mo wa, a kin ba won ta gbant su eyo chemical ti won fi ko oda. Original pombele lo oja ti wa, eyin alara tuta ati ti lodidi lodidi. Oja n wa le ni repete fun yin, eyin diwo loja wa ba je ko won rara. E wa gbo o, ebu pataki wa fun gbogbo awon tun ba wa raja leyin o. Bi e ba se raja sile bo se ma po tun, Olorun yo ma bu fun alaye lekunrere e pe wa si ori number yi 08067292008 lekan si 08067292008 081-3931 tabi 081-3931-9097 081-3931-9097 Ẹ ṣeun, a ó máa retí yín o.
4: Ile-ise kan be nile yi ti kin tagba ntu eyo chemical ti an fin ku oda paint chemical to je pe ojulowo ponbele ni won da nde mo Yomes Chemical International ni o gonge ni won ni bi kata won chemical ti an fin pese oda iba je ti emotion tabi ti gloss gbogbo re lo piti mu sodo won imported se ni kin se ti le yi won wa ni afun bi owo street old garage ni to si matador opposite neighborhood market off arakale road akure ondo state eyin alara tuta ateyin lodindi e ma bo ni Yomes Chemical paint owo oja wa kin kan ni legun eyin oda na oda ti e ba fi chemical won po pin yin ke be ni ki sin di olomi sooroso tenu quantity boli ko ninu awon tin ta chemical paint nile yi Yomes Paint Chemical International ni olorun gba fun nigba gbogbo e wa ke wa ba wa dogo ko ke mo pe rere ni oluwa we will satisfy you in all ways eyin te fera old says at retail says e di wo loja wa bade koda be ba se nkan si wa to be na ni reward yin yo ga gara to number wa re 08067292008 tabi 081-3931-9097 Yomes Paint Chemical lo ni arare lemi ateyin yo fi lo le aye wa gbo o
0: ah babalaje
1: nam
0: babalaje
1: ai
0: keke laje
1: monje
0: o ya move o je kon mo
1: itesiwaju ni opa asegun awa ma so ni le ise wa wi pe oja ti eniyan ba nta ti oba ti polowo re iru oja be na at the end of the time olohun ni je ku sele si wa
0: won
1: tu pada polowo re ni gbogbo oja yin e ni lo ni gbanjo
0: ami
1: gbogbo nte fowo yin ko jo te fi je ki ere ko mo wole sinu gba yin lagbara lowo eledumare e ni lo ni gbanjo
0: sugbon
1: e je ka mo bo be ti nse yike ti do
0: o wa bi nti ni
1: ko gajara lo
0: ani pelowo awon to ti dara po won ani jejo
1: won po
0: owo ti yin na yi wa be e dara po mo wa na o ati n pe yin aye sin be mi le odaguta no aye sin be mi glo fm wa e wa ogo re pe pe ma bo ma bo ma
5: Lala dagbada nla fun ewe isegbe aja ojo isegbe oda itakun to ba fe se bi anamo ma tani ko le du lai lai ta ba nso nipa awon to nta ba to great to quality nle yi dada bag to duro re bi traveling bag school bag bag igbeyawo bag fawon to fe ririn ajo lo soke okun laptop bag bag bi Whispers, Grossbar, Sauce Polo, Boxy, Lalala, Plastic Box, Fawo Mama Mama, Atawo Moge, Star Express, Ati Bag Lori Shurishi, Tioni Doju Tiyan, Bugwe Bugwe, Loro Pogu, Eniba Mona, Loya Katele, Ero Witi Witi. This is Love Global Venture, number 75, Oba Deshida Road, Doju Kojo Lukayo De Plaza, Ijongu Junction, Niwa Kalesi, Fojulowo Bagi, Ala Lukwe, Ironyayo, Fawo Tofera Bagi, Lara Tota, Iyete Ma Ba Lekumbadon, Lema Ba Lodo Selo, Ojo Katakata Wati Nipa Lori Le, Onu Wati Nipa Lalani, Ogwe Tati Wa, Telu Ko, Fawo Bagi Ala Lukwe, To Quality Dada, Ekwe Ala Share, Ati Oludari Leshe, Say Love Global Venture, So the number is 080-3804-4658, 080-3804-4658, Say Love Global Venture, I wanna catch you eh.
0: Oja, wan test waju.
1: On test waju.
0: Wan badu wa, Jafi number wa lady.
1: Oh,
0: I feel you. Àwọn aláwàdà méjì dé wọn ò bẹjẹ kó fi wọn lọrùn lẹ bẹẹ ni torí ti yín la máa ṣe wa o ẹyin lè jẹ kí inú wa ń dùn
1: bẹẹ ni
0: ẹyin lè fọkọ wa balẹ kì í ṣe àwọn tá máa ní pé à ń gbádùn yín lásán ara o àfẹ àwọn yẹn
1: ìgbádùn tí ò bá lówó lọwọ
0: yóò àfẹrù yẹn ẹjọ àfẹ àwọn ìyálọjà wa. Àwọn ló múnú wa ń dùn.
1: Wọ́n mọ̀ wá.
0: Ló múnú ìyá lájé ń dùn.
1: Bẹ́ẹ̀ ni.
0: Ló múnú bàbá lájé ń dùn.
1: Kẹ̀kẹ́ lájé.
0: Ló mú kẹ̀kẹ́ lájé ń dùn. Àwọn ló gbé wa débẹ̀. Nọ́mbà wa ni 0703-022-3281. Bàbá lájé kẹ̀kẹ́.
1: Nọ́mbà mi ò tíì yí padà.
0: Kò lè yí padà.
1: 0860-96-64-38. Ẹ kàn máa pè é ní oní wẹ̀lẹ̀ wẹ̀lẹ̀. Kọjá yín kọ́dà máa ṣe kíni kọ́mọ ta lóní wẹ̀lẹ̀.
2: Wẹ̀lẹ̀.
1: Ojú
2: ọjà.
6: Driving school,
7: accident free.
6: Driving school,
7: accident free.
8: Orúkọ tèmi ni engineer Adeyinka Adeniyi, alákóso àti olùdarí Adeyinka Driving School ní ìlú Akure. Ilé-ìwé wa wà ní number 170A Oyemekun Road, Akure. Nọ́mbà tẹlifí pè mí sí ni 080-3440-7154. À ń kọ́ yàn bọ́ ṣe wa ọkọ̀ ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yọ. Àwọn driver mi wà ní ìgboro tó yẹ pé wọ́n mọ ọkọ̀ wà tó yẹ pé wọn mọ àwọn àmì ojú ọ̀nà. Ẹ wá sí Adeyinka Driving School kẹ wá gba ìdánilẹ́kọ̀ọ́ mọ ṣe wa ọkọ̀ ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ. Dé àwọn ìyàwó ilé tó yẹ kí ọkọ̀ ní mọ́tò méjì mẹ́ta sílé tán lè gbé kankan bẹ̀ tán lọ háyà driver nígboro. Ẹ wá sí Adeyinka Driving School ẹ wá fún ìdánilẹ́kọ̀ọ́ tó tọ́ àti ọ̀nà tó yẹ. Ẹ má lọ fagidí gbé mọ́tò nínú ilé. Mọ́tò kì í ṣe kan tó ń fagidí gbé kì í ṣe pé torí pé mo ti ní agbára pé lè fi gbé ọkọ̀ wíwà kò rí bẹ́ẹ̀ rárá. So ẹ wá sí Adeyinka Driving School kẹ wá wá fún ìdánilẹ́kọ̀ọ́ kẹ lè máa gbé ọkọ̀ ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ. À ń súnmọ́ ọdún súnmọ́ wa. Àlàáfíà la máa fi ṣe ọdún yìí o. A máa rí tiwa ṣe lágbára Ọlọ́run. Ọlọ́run wà pẹ̀lú wa o. Ẹ ṣe gan. Lẹ́ẹ̀kan sí fóun nọmbà mi ní 080-3440-7154. Èmi gangan ni mo máa gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn. Lẹ́ẹ̀kan sí 080-3440-7154. Aṣọ̀dún ayọ̀.
6: Driving school,
7: accident free.
6: Driving school,
7: accident free.
0: Wọ́n máa gbọ́ iṣẹ́ wọn. Kì í ṣe pé ká gbowó lọ́wọ́ èèyàn kan kó máa gbọ́ iṣẹ́ tí wọn ò rí bẹ́ẹ̀ nílé iṣẹ́
1: tó yẹ. Ọlọ́run ọba ò ní
0: jẹ́. Àkókò tá a bá fún yín.
1: Bẹ́ẹ̀ ni.
0: Bẹ́ẹ̀ ni ṣe máa
1: gbọ́. Bá a bá ṣe sọ wípé bó ti máa rí.
0: Bẹ́ẹ̀
1: náà ló ṣe máa rí.
0: Àwọ̀ yóò padà.
1: Gbogbo ń tá a bá dẹ̀ wá gbà á lẹ̀. Lọ́wọ́ yín pé ohun yín la gbà á lẹ̀.
0: Ohun
1: addition
0: oh
1: God
0: overgraduate
1: n tó tún mú wá lónìí nù ni.
0: Ó ń bọ́ọ̀lù bí kan lára ni ọmọ ń fi ilẹ̀.
1: We don't do subtraction, so we do addition.
0: Ó wọ̀ náà kí yẹ mi ara mi lọ. Ìbálájé rọra máa gbé mi débẹ̀. Nínú àwọn ìyálọ́jà wọn yẹn inú mi dùn sí wọn nítorí wọn múnú mi dùn. Wọ́n ń pè mí ní ọlọ́kọ̀jọ̀ pé máa bọ̀ wá rìkọ́ọ̀dù wa.
1: Bẹ́ẹ̀ni
0: adè ló ń rìkọ́ọ̀dù wọn. Wọ́n
1: dẹ̀ ń gbádùn iṣẹ́ wa.
0: Wọ́n dẹ̀ ń tẹ̀síwájú.
1: Bẹ́ẹ̀ni ọdún kan wọ́n èyí ti rí àwọn èèyàn tẹ̀ ń dá gìrìgìrì wọn wá láti àwọn orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbàlá ayé kì í wà ń ṣe nàìjíríà nìkan.
0: Ó ní aníbàárà mi kan gan tó ń gan jẹ́rìí sí pé látijọ́ tí mo ti bá ń dòwò pọ̀ ní iléeṣẹ́ Glow FM iléeṣẹ́ mi ti ń tẹ̀síwájú.
1: Wọ́n mọ̀ pé reason ò ní pé alujara ayélujára la
0: wa
1: gbogbo ń tà ń ṣe
0: báyìí
2: Glow 99.1 FM. Ojú ọjà.
9: Ìyá Abuja ń pè yín o, ṣe ń gbọ́. gbogbo alábòójúṣe ngbọ́mà ìyá Abuja bẹ́ palasi ló ń pè yẹn máa bọ̀ ẹ̀yin ìyá àbíyè bẹ́ ṣe ń gbé súnmọ́ dádì ìwà náà ló ń dúró ògo ni fọ́nà lókè ọ̀run ọba tó jẹ́ kí nǹkan ayọ̀ kó dúró sí yín lára ọba tó jẹ́ kí gọ́ọ̀nà dúró sí yín lára president minister àwọn doctor máa ti dúró sí yín lára ẹ jọ tó bá ti dúró bó lẹ ká lọ ìyá Abuja babies palace ẹ máa bọ̀ ní ti ìyá Abuja babies palace àrùyé lẹ máa rù ẹ̀ ní rí ìdààmú o ojú òde ní tì yín èyí la fi ń sọ fún pé ìyá Abuja ń ṣe promo ní number 30 odò Kòyí street behind democracy park tẹ bá ti dé ìlú àkùrẹ ẹrí central mosque ńlá lẹgbẹẹ títì central mosque lẹgbẹẹ títì ẹyin ẹ ní democracy park wà ẹgbà road tó wà lẹgbẹẹ lọ ìsàlẹ ẹlẹ́ẹ̀ lọ sí sanfẹ́ṣẹ́ na primary school ẹ ti rí sanbọọdù ńlá gbàngbà níwájú ilé dance tier níbẹ̀ wọ́n gbé ìyá Abuja bẹ́ẹ̀ palace bẹ́ẹ̀ mechanic workshop wà náà opposite ọ̀dọ̀ wa kò sí ikọ̀ ọmọ tẹ́ ẹ fẹ́ kábẹ̀ láti ibi àwọn wooden wardrobe plastic wardrobe imported baby bath local baby bath folded baby bath bẹ́ẹ̀ àwọn baby cot lóríṣiríṣi gbogbo ẹ̀ la ní àwọn anga tí ò ní dà wò lójijì aláwọn anga different ó dẹ̀ ṣíìpù ẹ bá jẹ́ ń gbé yín mọ́ra ọjà ti ṣíìpù bàbá tinubu ti bojú ó ti bá wa ṣe ọjà ti chip díẹ̀díẹ̀ lóòótọ́ ọjà àwọn tẹ́lẹ̀ bọ̀ tó tuntun wálẹ̀ díẹ̀díẹ̀ ẹ wá sí ti ìyá Abuja àwọn baby worker baby tricycle àwọn baby sitter ẹ máa bọ̀ ní ti ìyá Abuja àwọn different type of baby flags àwọn flags tí ò ní ṣe yín ní wàhálà gíjẹ́ flags tí ẹ máa fi gbómi ka náà tá a máa tutù àní ẹ wá sí ti ìyá Abuja ẹ wá sí ṣọ́ọ̀bù olóríire tó rọmọ olóríire lẹ fẹ́ bí ẹ máa bọ̀ ní ti ìyá Abuja àwọn set of fuel baby diaper bag we have it in different size tí ẹ bá fẹ́ kọ́ ọmọ yín dàbí òyìnbó ó wà ó ní ti ìyá Abuja àwọn cream ni ò láìbora ó wà tọ́wọ́ máa turn to the white àwọn British cream ìlú London náà ti ṣe tá a ti ń kó wọlé ẹ wá rà á àwọn tó fi ń fọṣọ ọmọ ní ẹ̀dínwó ẹ máa gbogbo hospital snakes nígbà tó máa gbà lọ hospital pátápátápátá ló wà ní ẹ̀dínwó gbogbo ẹ̀ ti dínwó lóòótọ́ àwọn kan ti rà ní 2 years 3 years tán lọ́jà wọn ọjà ti wálẹ̀ ẹ máa mú ti ìyá Abuja yín bàbá wa ẹjọ́ a wà lórí ìpínlẹ̀ ẹgbẹ́ sún àwọn ìyá wa dáadáa ẹjọ́ gbọ́ ọmọ tẹ́ bá ti bí náà ló máa ṣeré lójú ẹ̀mí yín o ọmọ ọlọ́mọ ní wọlé dè yín o àgbà ọlọ́run fóònù nọmba ìyá Abuja kò máa yí padà tẹ́ ẹ ti mọ̀ ni 070-39-07-02-61 ẹlẹ́ẹ̀kejì 080-64-05-58-59 òun náà ní whatsapp o méjèèjì ẹ̀ náà ní whatsapp ẹ lè ṣe whatsapp ẹ lè ṣe ní whatsapp kọ́ tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ wá sí ọjà ẹ pè é ṣe whatsapp àwọn deliver ọjà fún nílé wherever where you are give the nice price àbíyé o aṣọ́dún ayọ̀ o.
0: bàbá kẹ̀kẹ́ lajẹ́
1: kẹ̀kẹ́ lajẹ́ pa jẹ́kọ́ mọ́ kẹ̀kẹ́
0: o mọ̀ wí kẹ̀kẹ́ lajẹ́ yẹn òun la máa fi rìn wọnú ọjà
1: òun náà nẹ
0: òun la fi tẹ̀síwájú náà ọjà òun ló fi rí wa tó ń sọ pé ẹyin ya lọ́jẹ́ ojú yín máa ń dán ọmọ ní ẹyin náà ni ẹyin náà ni
1: wọlé máa ń gló
0: ẹyin
1: kan okun wọn balẹ̀
0: òun
1: la máa gló ọmọ pé
0: orúkọ
1: adúgbẹ́
0: bàtàwọ̀
1: ò jẹ́
0: torí àwọn ìyá lọ́jà wa wọ́n tọ́jú wa
1: gan
0: wọ́n darapọ̀ mọ́ wa nínú iṣẹ́
1: gidi
0: wọ́n mú iṣẹ́ wá fún wa nínú iṣẹ́
1: àwọn iṣẹ́ alálùbáríkà kìí ṣiṣẹ́ tí ò ní tumọ̀ o kìí ṣe pé kéèyàn kò máa ṣiṣẹ́ bí erin kò máa jẹjẹ ìlérí o bí tàwọn ìyá lọ́jà wa àwọn bàbá lọ́jà wa ti ń bá wa dòwò pọ̀ kọ́
0: bẹ́ẹ̀ni iṣẹ́ wọn dẹ̀ tún tẹ̀síwájú
1: díẹ̀ èyí ń tọ́dọ̀ díẹ̀
0: ẹ mú bírò yín lọ́wọ́ kẹ̀kọ́ lẹ̀
1: ẹ mú takàndá yín
0: àti gègé yín
1: ẹ mọ̀ kọ́lẹ̀
0: ẹ máa kọ́lẹ̀ o
1: eléyìí tó dọ́dọ̀ tèmi náà jẹ́ kí
0: n filẹ̀ fi nọ́mbà rẹ̀ dédé
1: ṣé kí n fi léde
10: 080-60-96-64-38
1: nọ́mbà tó dọ́dọ̀ bàbá kẹ̀kẹ́ lajẹ́ náà.
11: èrò ọjà
12: fàbá wọlé tọ ni fàfà là ń jìfà ìkànnì glo 99.1 fm tún kórè dálẹ̀ ẹ̀yún nílé iṣẹ́ olókoòwò oníṣẹ́wọ́ ẹlẹgbẹ́jẹgbẹ́
13: ìgbà ìrọ̀lọ́dọ̀ lè mọ́lẹ̀ tó sùpá adé orí ọ̀kí òjò tẹyẹkẹyẹ glo 99.1 fm àkúrẹ́ àgbàlẹ́tù.
14: gbàbí má gbàbẹ̀ gbàbẹ̀ má gbàbí ibìkan lè yàn ó gbà táì débi àwọn rè. Ẹyà sọ wa kẹ polówó ọjà kájọ bugbájẹ lórí ìkànnì glo 99.1 fm ìjàpọ̀ àkúrẹ́ onílé iṣẹ́ ńlá àti kéréje oníṣẹ́ ọwọ́ àtòṣìṣẹ́ ìjọba ẹ̀jẹ̀ àjọṣe.

0: You are listening to Glow 99.1 FM. Refreshing.
1: Oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọ́n yọ. Rédíò àwa ara wa níjọ.
2: Gbàbí má gbàbẹ̀, gbàbẹ̀ má gbàbí, ibìkan lè yàn ó gbà táì débi àwọn rè. Ẹyà sọ wa kẹ́ polówó ọjà kájọ bùgbàjẹ lórí ìkànnì Glow 99.1 FM. Ìjàpọ̀ Àkúrẹ́, onílé iṣẹ́ ńlá àti kéréje kéréje, oníṣẹ́ ọwọ́ àtòṣìṣẹ́ ìjọba, ẹ̀jẹ̀ àjọṣe.

0: kàyéfì ńlá.
1: Ìṣẹ̀lẹ̀ aburú mọ̀ níṣẹ̀lẹ̀ ẹ̀sẹ̀ nìkọ̀ọ̀kan wà.
0: Kàyéfì ńlá.
1: Ìṣẹ̀lẹ̀ láàbí mọ̀ níṣẹ̀lẹ̀ sí wa.
0: Gbogbo nǹkan tó ń pè ní àrélù àjálù àwọn ìṣẹ̀lẹ̀ là lórí ìṣẹ̀lẹ̀ láàbí tí mo mú kí ènìyàn kọ́ mọ́ gbèdò ní gbogbo ìgbà ní gbogbo ọjọ́ kò mọ̀ ní ìṣẹ̀lẹ̀ sí wa o.
1: Àmì.
0: Àtàwà àtìlé àti ọ̀dẹ́ wa àti gbogbo mọ̀lẹ́bí wa lágbára lọ́wọ́ ìlédùnmọ́rì ayọ̀ náà la mọ̀ rí o.
1: Bámi.
0: Àwa ó máa sọ lórí ètò yìí wípé òun kọ́ ò ní kọ kó ń ka wa kọ́ mọ́ kà.
1: Bẹ́ẹ̀ni.
0: Àwọn nǹkan tá a sì ń kà tá a máa ń fi léde a sọ pé kó le jẹ́ gẹ́gẹ́ bí ìjáyà fún yín o. Kì í ṣe wípé kẹ́ ẹ mọ́ gbèdò kanlẹ̀ tàbí kẹ́ ẹ kàn déédé gbọ́ kẹ́ ẹ sọ gbádànù. Bí kì í ṣe pé kálukú wa ká jọ fi ṣe ìdúwọ̀n ìgbésí ayé ara wa. Ẹ jẹ́ ká wo àwọn kókókókókó tí ń bẹ nínú gbogbo àwọn ìròyìn tí ń bẹ níwájú wa lónìí nítorí pé àwọn òǹkọ́ ti kọ́ òǹkà wa sì gbúdọ̀ ká.
1: Bẹ́ẹ̀ni.
0: Lọ́dọ̀ tèmi ohun tí mo kọ́kọ́ rí mọ̀ léléyìí o, ó mọ̀ lágbára púpọ̀ púpọ̀, ó mọ̀ lé kéńkà, ó mọ̀ lágbára o lórí àwọn ẹ̀sùn kan pé à ń gbé oògùn olóró, à ń gbé lọ sí ilẹ̀ ibòmíì, ìyá àgbàlagbà kan èyí ń tọ́jẹ́ grandma tí ń ṣe ẹni ọdún bíi mẹ́tàlé ní ọgọ́rin oníẹ̀mọ̀ tó ti fi ṣìkún òfin gbé padà lẹ́yìn ìgbà tí wọ́n sọ pé kínní ọ̀hún.
1: Ó mà tún lágbára pọ̀ ó da látinú ìwé ìròyìn punch lọ́sàn-án tòní lápá ọ̀dọ̀ tèmi bí wọ́n ní ọlọ́kadà kan rèé lẹ́nìí tí ẹnikẹ́ni kò tí ì mọyẹ tó ṣu wọ́n ní àwọn afurasí agbébọn kan náà ni wọ́n ṣe àkọlù sí nítòsí ilé ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀rọ ìyún ní ìlú Èkó.
0: Kàkà kéwì àgbọn ó dẹ̀ ń ṣe lọ́kàn túbọ̀ ń fojoojúmọ́ ń le sí i ní ẹkùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà yìí. Ìròyìn kan mọ̀ tún leléyìí kọ́lọ́ngọba kó ṣàmọ́ gbani wọn ni ẹnìkan leléyìí ó ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra o tí àwọn tó pọ̀ jáǹtì rẹ̀ tí wọ́n sì farapa yànnàyànnà níbi àkọlù kọ́gbà kan tó wáyé láàrin àwọn àgbẹ̀ àti àwọn kan tí ń pera wọn ní Fúlàní darandaran tí ń sọ̀rọ̀ àwọn di darandaran.
1: Látinú ìwé ìròyìn punch bákan náà ìlú Èkó níbẹ̀ gan ni mo ṣì wà báyìí níbi tí ìròyìn tuntun ń fìdí ẹ̀ múlẹ̀ pé èèyàn kan mọ̀ fi ara pa yánnayànna lẹ́yìn tí ọkọ̀ kan tí ó lọ ṣe tí ó fún ara rẹ̀ tí ó lọ sáré bá ìyún tirẹ́là níbi títí ń lọ gẹ́gẹ́ tirẹ̀.
0: Ọya bàrá. Ìròyìn kan leléyìí o, àwọn iléeṣẹ́ ọlọ́pàá tó ń bẹ ní ìpínlẹ̀ Edo wọ́n mọ̀ ti sọ àwọn ẹni afurasí ajínigbé bíi mẹ́ta kan wọ́n sọ wọ́n di ẹdun arinlẹ̀ wọ́n pa wọ́n lápáfà àpáfun débi pé gbogbo àwọn tí ń bẹ lákàkà wọn ni wọ́n ti dóòlà wọn.
1: Ó da ìpínlẹ̀ Rivers gan níbẹ̀ ni mo lọ báyìí níbi tí àwọn àjọ léyìí ti ń bójútó ìdúróore ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n ti gbé àgádá gòdò èèyàn sí ilé kan báyìí látàrí wípé ibì kan yá lulẹ̀ níbibẹ̀ tí ó sì jẹ́ kí àwọn èèyàn mẹ́rin ó fi ara pa yánnayànna.
0: Ìròyìn bẹ́ẹ̀ ìròyìn pọ̀ bìbà ìròyìn pọ̀ ó ti ẹ̀ yapa síwájú wa lónìí lọ́sàn-án òní lórí ètò yín ètò wa kàyéfì ńlá ìṣẹ̀lẹ̀
1: láàbí kò ní ṣẹlẹ̀ sí
0: wa. Ìwọ̀nba kókókókókó tá a lè mú wa lórí ètò yìí òun náà nù ni lónìí ṣùgbọ́n a bẹ̀rẹ̀ sí máa gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ a mọ̀ tu pẹ́rẹpẹ́rẹ rẹ̀ débi wípé ẹ mọ̀ kúlẹ̀kúlẹ̀ àwọn nǹkan ti ń ṣẹlẹ̀ èyí ni àwọn agbọn ni àwọn nǹkan ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Akìyìn ẹlẹ́m̀bẹ́ ni o bó o ní ojú ọjọ́ ti rí lọ́dọ̀ tiyín bó o lẹ ti ń manage bí nǹkan ti ń lọ sí o. A dúpẹ́ o lọ́wọ́ Ọlọ́run ọba wípé ẹ̀mí wa sì ń bẹ à ń bẹ láyé à ń bẹ láyé nítorí pé ẹni tó bá ń bẹ láyé tó ń bẹ láyé òun náà ló ń ṣe ilé ayé ẹni ọba tí ń kọ́ kò lè ṣe ilé ayé ká máa dúpẹ́ fún èyí hun. Alàdé tí ń jẹ́ Adéníyì ló kọ tí mò ń jẹ́ bàbá oníkẹ̀kẹ́ worldwide only overgraduate in the universe olówó orí ìyá lọ́jà kan ṣoṣo ní ìlú Mariwo.
1: Èmi ọmọ yín olólùfẹ́ yín àyòyàn rẹ̀ yín àbúrò yín Blessing Aroke ló kí n pẹ́ káàsán ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò kàyéfì ńlá fún ti tòní bákan náà ẹ̀ tí láǹfààní àti máa wà lójú òpó Facebook wa kitikiti ilé máa wà ńbẹ̀ ẹ̀yẹn kan mọ́ fi èròǹgbà yín ṣọwọ́ sórí ẹ̀ a máa kà jáde sígboro ayé bákan náà kẹ́ sì máa láìkì kẹ́ mọ kọ́mẹ̀ǹt kẹ́ mọ ṣíà
0: gbọmọ fọlọ wa fọlọ
1: kẹ fọlọ wa.
0: Ó dẹ́ ẹ jẹ́ kí a tẹ̀síwájú báyìí nítorí pé Yorùbá bọ̀ wọ́n ni pé tẹ̀síwájú náà ni ọ̀pá àṣẹ́gun. Ẹ jẹ́ kí ìwé ìròyìn kan ti ń bẹ ní ojú ewé kan ni inú ìwé ìròyìn The Hope léyìí tí mọ̀tajú kan ti mò rí lórí ọ̀rọ̀ wípé à ń gbé oògùn olóró à gbé oògùn olóró wọn ni grandma kan mọ̀ léléyìí o ti ń ṣe ẹni ọdún bíi mẹ́tàlélọ́gọ́rin wọ́n mọ̀ tó ń fa padà fi kélé òfin gbé lẹ́y leyin odun kan leyin to je pe ti won ti so pe o je bi esun eyi un ti won fi kan gba na ile ajo ti ohun gbogun ti gbigbegun ti ogun oloro ni orilede Nigeria ti a mo si NDLEA o na ni o ti se pe kitin re ke pelu awon awon baba kan awon iya agba lagba kan ti an pe ni grandma ni awon ipinle kan leyo to se pe ti won ti lo kaka kiri re to ti je wi pe nse ni won ka awon ogun oloro kan to je bi igbo ti n lo si bi won tonu eyun to je igbo won ka mu won lowo ni ipinle Cross River ati Kaduna ni to ti je wi pe aimoye awon nkan ogun ija oloro o na ni mo ka mu won lowo o ni asiko ise kan ti won se ni ipinle Plateau gege bi roye na bi o ti wi won ni baba kan iya agbalagba kan ti se ni odun bi meta li logorin ti o ko re nje uluma useshi Sunday o na lo je pe ti nbe ni ara awon ti an fi kele o fi gbe o won ni leyin odun kan to je pe ti an tun so wi pe iya yi e ti je bi esun yi agbalagba ni to ye ko tun ri be gege bi atejade iroyin leyin to je pe ti o jeyo ninu lati odo awon to je pe ti won be ni kakun eyi hun gbigbogun ti iwa ibaje igbogun oloro yi leyin to je pe awon lo nboju to ipinle Eko Taraba Kano Kaduna Edo Cross River ti ipinle Ondo Abia Rivers ati Plateau leyin to je pe won wo ni wo wi pe eyin won yi be ba le ni gbo awon na o ni gba o a ni gba ke ba ile yi je ke ba je mo wa lori o ni mo fi keli o fi gbe won o kini nkan to wa sele lori oro won bayi nibo loro na de duro e lo si oju ewe kan ninu iwe royin di o e lo ka eleyi to ku nbe o
1: lati nu iwe royin punch arakunrin kan to je pe eni eyun ni to si ileko ti imo ero leyi tin be ni ilu Eko iroyin fide mu le pe isele ohun na ni o sele ni irole ojo Saturday nibiti arakunrin ohun to tin gun alupupo re koja lo eyun ni agbegbe ohun ko to di pe awon eyan wa se akolu si okan lara awon eyan tin be ni itosi biti isele ohun ti sele leyi tin soro fa awon oniwe iroyin sugbon ti ko fi oruko re lede ojodi mo pe awon agbebo ohun ni won da arakunrin ohun lona nibiti tin wa alupupu lo won o si ni lese kese na ni won sina ibonbo o ni bi won ti da na ibonbo na ni won fi ese fe o ni ni kete ti isele on sele o na ni awon eyan tin be ni agbegbe ohun ni won ti sare si arakunrin ohun won ni sugbon ki won ti le to so pe won fe gbe ki won mo gbe lo ile iwosan won ni elemi ti gba ni enu re nigbati okan lara awon ise ile iso lopa wa soro di mimo won ni nikete ti awon eyan tin be ni agbegbe ohun ti won ti ke si ile iso lopa la won na ti wa be ti won si ti gbe oku arakunrin ohun lo si bi igboku pamo si won wa yodi mo pe awon ti bere iwadi bayi lati mo awon eyan gan ti won wa akolu ohun si arakunrin ohun ewo iroyin po sibe dada punch gan nibe ni mo ti mu wa fun yin
0: really trust ni iroyin tin be ni we iroyin tin be ni owo mi bayi bayi nibe ni iroyin na nlo ti jeyo nibi ti iroyin kan tin je ko di mo wi pe lati ipinle Edo awon ile ise olopa ti me nbe ni o mo ti so awon eni afunasi ajini gbe bi meta kan o won so won di edun andele won pa won patapata korogodo eni ti o wa de eni ti o je ajini gbe eni ti won ji gbe ohun gangan won wa dola re ile ise olopa eyun ka ti ipinle Edo lohun pelu ajosepo awon iko awon agbofiro kan o na ni ti so awon eni afurasi bi meta kan ni ti so won di edun arin le patapata ti won si pa won ni apafin apafun ati apagbin leyi to je wi pe awon okan ninu awon ti aje ajini gbe ti nbe ninu igbekun won to ko re nje Michael Akanwo o na ni won ma ti do la re o gege bi iroyin na ti wi won ni ki n se ile ise olopa nikan ni won dawo ni won da sise yi won ni pelu igbimo ati ifowosowopo awon omogun ti orilede Nigeria eyin ati awon ti je ajo telemuye ati awon ode ilu ati awon kan na to je wi pe ti won o fe ki nkan o baje ni ipinle Edo awon eniyan won yi ni won mo pawopo o ti won jo se ise yi gege bi oro re won ni awon eni afunasi bi meta na leyi to je pe won je iko ajinigbe o na ni won so je enu arile nigba to je wi pe ti won jo n fija pe ta ti oje ibon to bere sin kuririri lo ni kawu kawu kaka kukukukuku wane pupo ninu awon to ku won o ona ni amo ni won mori bo ti won si sa sa lo pelu ogbe ota ibon lara won tun wa je ko di mimo wipe kini kini on gangan o e lo si oju ewe ka o ninu ore yin dele trose lo ka ile to ku nbe
1: latinu iwe iroyin punch won ni isele ijamba oju popo leyi ti o sele iyun ni fasiti kan lagbegbe fasiti kan tin be ni ilu eko iyun ni oro ni ona lo ti mu ki eni gangan tin wa oko toyota o fi ara pa yan yan gege bi ajo tin boju to eto abo oju popo iyun ni ilu eko ti se so di mimo loju opo x won loni won ni isele ohun ona ni o sele indede ago meje oro ni tosi ile epo kan gege bi won ti wi won ni ohun to sokufa isele ohun ona ni ijanu oko ohun leyi ti ko mu won ni sewari eni gangan to wa oko Camry yi won ni ohun na ni o lo yabara ti o lo ba oko akoyoyo leyi ti nlo lowo waju ni titi re won ni won sadupe wepe ko gbemi lenu re won ni sugbon awako Camry ohun ona ni o fi arapa gbono yana nigbon wa nsoro bayi won wa nro gbogbo awon awako lati ri pe won ye awon oko leyi ti won gbe jade won ye wo dada ko to di pe won gbe jade si oju popo ki isele ijaba oju popo ko ma ba ma waye lemo lemo iwe royin punch gan nibe ni mo ti mu wa fun yin
0: emi na taju kan na ni waju mi na bayi loju ewe kan ninu iwe royin punch yi mo ri iroyin kan nbe o awon ba ti ja obi tin so layanu ti won fe ki nkan o da ni ipinle jigawa to je pe ko si nkan meji ti amon kunu re bi kin se pe ki amon ba awon transformer ati awon popo awon ina ti nbe ni awon popo oju ona ati adugbo yun street light kan mo ba je won ni owo asikun ile ise olopa ati awon agbofiro o mo ti te won bayi o ile ise olopa to je ti ipinle jigawa ni won je ko de mo bayi wi pe in je ni awon ti fi kele o fi gbe awon eni afurasi bi meje kan latari pe ko si nkan meje ti amon ki se loju aye won bi kin se pe ki won mo ba awon ina ti nbe kakakiri arin ilu ladugbo eyun ni ijoba ibile Kwaram eyun ni ipinle ni Kwaram eyun ni agbegbe bi kan eyun to je pe to nbe ni ipinle Jigawa lohun won ni won o ti e mo nbe won o du nbe o won to mo nran si waju lo si agbegbe ijoba ibile Awuyo nibe gan ni tin sise ibi won hun won ni ifikele o fi igbe o na ni o wa ninu awon atejade kan leyi to je pe ti an fi lede ni ojo osimi ti o koja yi gba owo eni ti o je alukoro ile ise olopa hun ni ipinle Jigawa eyun SP Shizu Adamu gege bi Adamu ni bi o ti so o ni eni afunrasi akoko o na ni Aminu Musa tin se eni odun meji din logoji leyun to je pe ti won pe ti o ngbe ni ilu New Guram Town ni ijoba ibile Guaram Lawn na won lo ni an fi kele o fi gbe o ni ojo 25 osu kesan odun 2026 ni nkan bi ago kan uru ni bi to je wi pe ti won ti ba pe o kan fi ada ati awon nkan mi tin be ni owo re a fi gba to fi si awon waya won yi lo wa bere si nge pi bi bi won sha ti mu atohun ati tani e lo si oju ewe kan ninu iwe royin punch e lo ka ile ijoku nbe o
1: latinu iwe royin daily post iwe royin ti fi de mule bayi pe opolopo awon nkonko leyi ti o po jantire ona ni awon afurasi darun darun ti won ti baje eyun ni abule rakum ni ijoba ibile Bakinladi ni ipinle Plateau eni to mo re kini wi nipa oro eto aboni Zagazola Makama lo so di mimo loju opo X re ni ana wi pe iko omogun na ni won fi di isele omule eyun ni ojo Saturday tin se ojo kewa osu ti a wa yi gege bi Makama ti wi oni nigbati iko omogun ti won lo si awon oko ohun ona ni won bere si ni ri orisirisi awon isele abi leyi ti awon afurasi darandaran ti se sibe ni bi won ti mu awon okan oko ti awon agbe ti gbin ti won bere si ni ba je lorisirisi gege bi o ti wi oni opo jati rere oni ki se nkan oko eyo kan ni mo awon nkan ti enu je lorisirisi ona ni awon afurasi darandaran yi ona ni won baje nigba to wa soro dimo oni gbogbo igbiyanju lati ri pe won mu awon eni ohun ona lo ja si pabo ni sugbon won tin gbiyanju bayi lati ri pe won se awari won bakan na nigba ti Makama tun ma soro oni awon eyan tin be ni agbegbe ohun ni won tin ra wo be bayi si awon eso alabo de ki won dakun dabo ki won ba won boju to awon agbele tin sise nitori ga bi won ti wi oni nigba ti awon Fulani darandaran ton ba ti wa se akolu si awon nkan oko leyi ti won se to fi mo awon eyan tin sise nbe won ni e wa wo ona wa da ti o ja wi pe onje a fi su won bo ni agbegbe ohun won ni gbogbo awon nkan woyi gan lo ma ma sokun fa owon gogo onje e wo iroyin po sibe dada daily post gan nibe ni mo ti mu wa fun yin
0: o da daily na ni nbe ni waju odo mi na lodo ti mi wo post re mi vetrust re bayi
1: o da be
0: daily trust na mo leleyi o arakunrin kan ni a ti wo lokurukuru rele ejo lori esun wi pe nse lo se aloni lowo gba to gba million mefa naira ni owo enikan ni ipinle ekiti ile ejo magistrate kan ti a mo si chief magistrate court leyi to je pe ti o fidi kale ti pe ti ilu ado ekiti o na ni o ti wo arakunrin kan ti nse odomokunrin eni ogbon odun to ko re nje sukuma nzi ogo kazimo o na ni won mo ti wo le ro ile ejo o lori esun wi pe nse lo puro o se ki o gbowo lowo enikan lu eni ohun ni jibiti gaga bi atejade iroyin kan ti o jeyo lati odo eni ti o je agbefoba ijoba eyun ni ile ejo magistrate ohun ASP Akinwale Oriyomi to so fun ile ejo na ohun ni nkan bi osu kan osu august eyun osu kejo odun 2025 ati laarin osu kesan odun 2026 na ni awon wahala won yi o na ni o mo sele ohun to bi pe nse ni gbogbo awon oju ni ati bere si nri okunrin ohun gaga bi onijibiti nibi to je pe nse lo ti bere si nlo kaakakiri lati mo parogba awon owo kan ati awon eru kan leyi to je wi pe ti nbe lowo awon eyan kan ti o nfi jibiti ti o fi ngba lowo awon eniyan o wa je ko di mimo wi pe awon esun won yi o na lo tako awon abala ofi kan ninu iwa odara ti orilede Nigeria ti ipinle Ekiti ti odun 2021 hello si oju ewe kan ni iweroyin daily trust hello kai le to ku nbe
1: lati nu iweroyin daily post won ni awon afurasi onijagidijagan kan onu ni won ti gbemi lenu arakunrin kan eni odun 28 to je eso abo vigilante leni ti won poruko re ni Goyok Jamok won ni isele ohun odun ni o waye ni abule magi umba ni ijoba ibile Bokkos ni ipinle Plateau gẹ́gẹ́ bí ẹni tó mọ kúkúdú nípa ọ̀rọ̀ ètò àbò Zagazula Makama ti wí ó ní ìṣẹ̀lẹ̀ yìí òun náà ni ó ṣẹlẹ̀ ndede aago mẹ́jọ àbọ̀ òwúrọ̀ ọjọ́ kẹwàá oṣù tí a wà yìí lẹ́yìn tó mú kí ikọ̀ ọmọ ogun Operation Enduring Peace kí wọ́n kọjá lọ síbi tí àkọlù ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ó ti wí ó ní nígbà tí ikọ̀ ọmọ ogun débẹ̀ òun náà ni wọ́n bá òkú jàmá tí wọ́n bá ojú ìbọn ní ara rẹ̀ àti tó wá jẹ́ pé ó wà nínú àgbàrá ẹ̀jẹ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀ wọn ni Jamoke ọ̀hún òun náà ni àwọn atiláwí ìyún àwọn onígàgídígàgan náà ni wọ́n ṣe àkọlù sí wọ́n wá ní ṣùgbọ́n wọ́n ni bí wọ́n ti rí iná ni wọ́n tọpasẹ̀ ojú ẹsẹ̀ ibi tí àwọn ènìyàn ń gbà lọ wọ́n ní ṣùgbọ́n wọn ò rí wọn wọ́n wá jòdì mọ̀ báyìí pé àwọn ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí láti mọ àwọn èèyàn gangan tí wọ́n wá ṣe àkọlù sí ẹ̀ṣọ́ àbò vigilante ọ̀hún bákan náà ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn mọ̀lẹ́bí ẹ̀ṣọ́ àbò vigilante ọ̀hún ni wọ́n ti gbé ara rẹ̀ tí wọ́n sì ti lọ sí gẹ́gẹ́ bí ó ti yẹ kí wọ́n ṣe ìwé ìròyìn daily post gan níbẹ̀ ni mo ti mú wá fún yín.
0: Ìdòyìn bẹ lọ́dọ̀ wa náà tó pọ̀ jáǹtì rẹ̀ rẹ̀ léyìí tó jẹ́ pé ti ń ṣe àtẹ̀jáde rẹ̀ nínú àwọn ìwé ìròyìn olójoojúmọ́ èyí ni àwọn ìròyìn kan tí ó ní í ṣe pẹ̀lú àgbọ́kọ̀hà báwọn yorùbá kan ti máa ń sọ
1: bẹ́ẹ̀ni ṣùgbọ́n
0: àgbọ́fikọ́gbọ́n làwọn máa ń pè nílé iṣẹ́ tí a ń bí ẹ jẹ́ kí n ṣe ojú òpó lẹ̀ báyìí kẹ́yìn náà kẹ́ ẹ lè dá sí nítorí pé ìwọ̀nba láti mú wáyé nọ́mbà tí ó dọ́dọ̀ wádà
1: 0805551 1110 tàbí 0706677 1822.
0: Hello.
2: Ẹ kò kúrò látàárọ̀.
0: Ọlọ́run ló yin iṣẹ́ jáde.
2: Ẹni wa lè la gbọ́ ọlọ́run.
0: Ẹyin náà ni yọjò.
2: Amigbésùn kèsì. Dúkẹ́ ló pe lágbègbè lábẹ́ di àná.
0: Ẹgbẹ́
2: àwọn tó ṣáná tó ń ká wáyà tó ń ká kọ bẹ́ẹ̀ ní kákòókò yẹn. Adúgbò pé ọwọ́ ti bá. Nígbà tí ìjọba bá gbìyànjú tó ta nǹkan fún ẹ̀ma gbìyànjú tó máa sọ ọmọdé kejì wọ́n sókòkò ẹ̀rí pé òkùdẹ̀ káàtó wúrọ̀ àwọn ilé ibi ìrẹ́ tí ìjọba kọ́ máa palẹ̀ wọ́n mọ́ ni lágbọ́lọ́ nàìjíríà ò ní bàjẹ́ o.
1: Ẹ ṣeun gan ni fún ìdásí tí.
0: Ẹ ṣeun
3: káàsán o.
1: Ẹ ṣeun káàsán o.
3: Kàyéfì ká.
1: Ìṣẹ̀lẹ̀ láàbì ò ní ṣẹlẹ̀ sí wa.
3: Ẹ
1: ṣeun gan ni.
3: Orúkọ mi ni Ẹjìnà Ọmọ láti Jọ̀ká. Mo kò bẹ àwọn adarí wa kan jọ nípasẹ̀ ètò ààbò torí kò já kéèyàn lọ sóko òwú dáko fún ọ̀nà àtijọ́ náà ni kí àwọn ọmọ púpọ̀ agbésùnmọ̀ mi tó tún máa ṣe àkólọ sí wọn ókè nígbà tó máa ṣàkólọ sí wọn ọ̀nà wọn lọ oúnjẹ tó pẹpẹ fẹ́ fọ́ lóde nàìjíríà
0: Baba oni keke worldwide, the only over gratitude in the universe. Olowo ori iya loja kan soso ni ilu Mariwo.

0: ọjọ́ ìràwọ̀ kò lè mọ́lẹ̀ tó ṣùpá. Adé orí ọ̀pin òjò tẹyẹkẹyẹ. Glow 99.1 FM Àkúrẹ́ Àgbálẹ́tu.
1: Gbàbí má gbàbẹ̀, gbàbẹ̀ má gbàbí, ibì kan lè yàn ó gbà táì débi àwọn rè. Ẹyà sọ wa kẹ polówó ọjà kájọ bùgbàjẹ lórí ìkànnì Glow 99.1 FM ìjàpọ̀ Àkúrẹ́ onílé iṣẹ́ ńlá àti kéréje kéréje oníṣẹ́ ọwọ́ àtòṣìṣẹ́ ìjọba ẹ̀já jọ ṣe.

0: wọn ní ẹkú lélà kárí alé ìrònà ńlá káwọn tó wà lójú ọ̀nà ẹkú dédé àsìkò yìí làákí ogba ọ̀tọ́ wà ní káàdì kíní akíyípẹ káàbọ̀ sórí ètò ògbédé láti lè ṣe rédíò amẹ́rọ jìjì ẹlẹ́rọ àmì jìjì jìjì àsìkò 99.1 FM tó kalẹ̀ sí ìjàpọ̀ adékúnlé adébáyọ lèmi jẹ́ ire ní mògùn ọmọ àwíṣẹ ọpọ gbèrè bíi erin fún wa kò bẹrẹ ní òjò kò lóore ìyẹn náà ni atẹnibọlá atẹnibọlá tí ò nílẹkùn tí ò ní kọkọrọ tó gbé ẹrú wẹwẹ ẹrú ńláńlá ìwọ fi wú lédè ní ọlọba jẹ lóbìnrin ọrọ ìtòsí dákun èjì rẹ ara ìṣokùn.
1: mi mo mọ kí lórúkọ rí aníbẹ o ayé rẹ á dáa mo kí ń wí mọ kú lé láti jẹjọ kí a ti kúrò lórí ètò mo tó padà débẹ o láyọ àtàlàáfíà èmi ni bàbá ìjẹsà o kí a mi sọ ní gangan èmi mọ ní kí a tún yí orúkọ mi padà kí a tún mi pè ní bàbá lẹ́rìí pa èmi mọ ní o ayérin adá o ìrà pẹ̀rẹ̀ kẹ́múyà mo tún ti débẹ o sórí ètò mo tún gbé dé kí adébáyọ adékunlé adébáyọ kò mí ṣe nǹkó pera rẹ nínú fẹlẹ mẹrin inú rẹ kò fẹlẹ o inú rẹ fẹlẹ o ó ti jẹ ayọ kẹtọ kó tó débẹ mo kí n púpọ̀ púpọ̀ mo tún ti débẹ lórí ètò mo tó gbé dé.
0: ẹ ṣeun ṣeun bó ṣe kórí náà nìyẹn àwa lálọ tún àwa lálọ sí ọlọrun ló fi jí kí wa ẹ máa bá wa bọ lórí ètò lónìí abalẹ rí òsì kò gbẹyìn adédọtun ọláòyè ló ti wà kalẹ ìwà ìrẹlẹ ni àkọlé rẹ tabakú ò níbẹ a lọ sí abala àríṣe làríkà lónìí ẹta fẹ gbéyẹwò náà ni rájí owó ni kókó rájí owó ni kókó ẹyin náà mọ wọn ẹ ti mọ wọn alápàlà làwọn náà ẹyàn náà mọ jíwèrè tẹlẹ ni.
1: kó tó di pé wọn di olórin sánsan.
0: bàbá wa kò bẹyẹ àwọn ọrọ kan wà tá a fẹ fi sí wa létí pé kí ládẹ wàá fa owó gbígbóná tó bẹ lóde nísì owó gbígbóná kì í ṣe pé owó jíjẹ ò dá owó gbígbóná ni ò dá.
1: Owu gbígbóná oríṣi owu gbígbóná mélòó ló wà a mọ yànnà náà gbogbo ẹ fún yín nígbà bá kú labalábí tá a wà
0: yìí.
1: ìwọ
0: náà wàá sọ́ra ẹ nígbà ẹ jẹ́ fi bẹ̀yẹ̀ lẹ̀ yusuf alẹ́gbẹ̀dọ̀ bí bàbá yìí olájọmọgbọ́n sí orí atẹ́gùn bákan náà ni ọkùnrin inú rúgbọ̀n sí ẹsẹ̀ kan náà
1: wà. ọ̀kan fi gọ́ọ̀bù sójú ó ní ká mọ̀ bá rẹ̀ yíjú àti ń yẹ̀yẹ́ mi náà yẹ̀yẹ́ ó ní mo ti darúgbó ọ̀bára rẹ̀ ń bẹ̀ ń bọ̀ náà nù díẹ̀díẹ̀.
0: ṣùgbọ́n ibi tí àgbà láti ṣe dúró lọ́mọ kéékèèké
1: bá a
0: bọ́mọdé ìsọ̀rọ̀ làágbá o kó lába ti ba àrọ́bá wo
1: àrọ́bá àrọ́bá wo àrọ́bá
0: àrọ́bá
1: ó bá mi náà gbére.
2: mo dé ní tewé adé mo bọ̀ ní tẹ̀bọ̀ yìí ọmọ yẹn adédọ̀tún dé lọ́sẹ̀ yìí lórí ìwà rẹ̀ náà ni àmọ́ n ó kọ́kọ́ kí ọba àwọn ọba arúgbó ọjọ́ àṣekọ amúbíọyẹ àṣekọ amúbíòtútù ọlọ́run ara ìbàrẹ̀ ni mo ṣe akú wíníwíní òjò lórúkọ ọlọ́run ọba òjò ayọ̀ ni ó máa rọ̀ nílé gbogbo wa òjò ìbànújẹ́ onírọ́sọ́dẹ̀ wa o. ọmọ yẹn adédọ̀tún dé lọ́sẹ̀ yìí lórí ìwà ìrẹ̀lẹ̀ náà ni ẹ̀dá tó bá ń bẹ nínú ayé bí ò bá níwà ìrẹ̀lẹ̀ ẹ bá ń bi léèrè pé ta ló jọ ọ jésù kristi tó jẹ́ bàbá wa òun gọ́ọ̀gàn níwà ìrẹ̀lẹ̀ ẹ̀dá tó bá ń bẹ nínú ayé ó ní láti fi ìwà ìrẹ̀lẹ̀ ṣe ohun gbogbo ọmọdé bá níwà ìrẹ̀lẹ̀ ó dá mi lójú párítọ̀ wá àgbààgbà bí ọmọdé bá níwà ìrẹ̀lẹ̀ ó dá mi lójú pá gòkè àpàdìdán bàgbà bá níwà ìrẹ̀lẹ̀ ó dá mi lójú wípé ọmọdé ò ní rí fín o ìwà ìrẹ̀lẹ̀ ṣe kókó òun gan ló mú mi rántí ìtàn kan tí wọn ò lè gbàgbé láyé ìwà ìrẹ̀lẹ̀ òun gangan ló jẹ́ kó yin ròyìn gbà láàánú kó ráàánú gbà lọ́jọ́ ọjọ́ náà òyìn ráàánú gbà nítorí pé kíni ó ní ìwà ìrẹ̀lẹ̀ erin dé erin lémi lerin lákàtàbú ó fi gbogbo ara ó fi gbéraga bẹ́ẹ̀ ni ìtòlótòló dé òfin yẹ rẹ̀ ó fi ra rẹ̀ gáraga ó lò lòun tóbi jù kò sẹ́ranko tí ò ṣègbéraga tán òyìn wá dé ó ní kí ni mo jẹ́ kí ni mo jámọ́ ta ni mí kí ni mí gangan bí ọmọ aráyé ó nífẹ̀ẹ́ ṣinṣin jù mí lọ èmi tí ẹ pààyè ń sá fún oyún ìrora rẹ̀ ńlẹ̀ gan ni ọ̀kọ́dá ayé wá fún e àlùbáríkà sáyé oyin ó wá fi ìwà ìrẹ̀lẹ̀ ó fi gba eré lọ́jọ́ ọjọ́ náà láti ìgbà náà sí tí dàkókò yìí gbogbo ayé pátápátá gangan ni wọ́n wá fi ọlọ́yin tọrọ ó dára kí ẹ̀dá níwà ìrẹ̀lẹ̀ kó lè gòkè àgbà nílé ayé lórúkọ ọlọ́run ọba orí inú wọn ò ní gbà tó dé wa jẹ́ ìṣẹ̀dá wọn ò ní gbàbọ̀dé nígbà kọ̀ọ̀kan bẹ́ẹ̀ dà bá níwà ìrẹ̀lẹ̀ ó lóhun gbogbo pátápátá eda ti o ba ni wa irele iru oni to n tetan idumoro ni jate ibadara keda sowa se iwa gogun loba wure o iwa ile gogun ni gbe ni doke oun ni gbe ni debi eyi oun ni gbe ni debi eye ori inu wo ni ba to de wa je o dara ka ni wa irele eda to ba nbe ninu aye ti o ba ni wa irele orun to ti woso ete loruko jesu a oni woso ete gbogbo ti tin gbo yin patapata e oni te loruko akoda aye o o dara keda ni wa irele ki gbogbo tomode dagba ko ni wa irele bi aya ba ni wa irele a ro run gba lowo oko poko ba ni wa irele ko so n taye oni se fun to o amo fe da ba wa ni aye ti o ba ni wa irele omo to ba ni wa irele gan o da mi loju wi pe obi a ma se ti re ni gbogbo igba bi eyan ba wa ni aye to ba le niwa irele gbogbo npata si ba nfe ni o te lowo amo se oni gberaga eniyan awo ni tembelu awo ni tembelu iru oni to won o le ra anu gba kin sepe nitori pe kini iwa irele le da le fi goke eda si ba nbe ninu aye ti o ba niwa irele iru oni to won afi bi oku alaye ni idumoro ni se wa lo wa laye a oni wa laye bi alaisi a oni wa laye bi en ti o si rarara eda so ba nbe ninu aye o ye ko le mo wi pe iwa ile lo le se on gbogbo ba ba fi wa ile soro fun eniyan o da mi loju pa gbo toni ton be ni ba fi wa ile to fi se on gbogbo ale goke agba bi ju o to ni se lo lojo ojo si se wa ri pe iwa ile oun lo jo ra anugba eda to ba nbe ninu aye ti o ba niwa irele iru ori to won o le goke agba ni o koda yi oni ja jabo a oni deni ese ibadara ka fi wa irele se on gbogbo bi omo se ba niwa irele oga se gbogbo ohun to ba nfe fun bi omode ba nbe nile aye to ba le nira irele si asiwaju gbogbo asiwaju gangan gangan la ma fe lawujo ohun amo omode to ba nbe ti o niwa irele iru oni to ti woso ete loruko olohun ba a oni woso ete ohun a oni te a oni ku a oni wa laye bi alaisi loruko olohun ba a oni deni apati lawujo ohun eje ka fi wa ile se ohun gbogbo omo yin adedosun na ni aya loye lu wi pe iwa irele gangan lo le mu ni goke apa o wa le ma bi yin lere pe ta ni kewi lase kan omo yin adedosun aya loye lu wi pe iwa irele lo le se ohun gbogbo ipade di lose to nbo

0: oṣooṣeun aya ọlá oyè adédọ̀tun ọmọ baba adéṣidà àkìyípẹ ṣeun àwọn ní ìwà ìrẹ̀lẹ̀ lónílé ayé
1: ìwà ìrẹ̀lẹ̀ ní
0: alágẹmọ tó rìn jẹjẹ ikú pa
1: atóbìnrin ọpọlọpọ jẹrẹ mọlẹgbà gbà
0: ọjẹ rọra ọjẹ rọra ọjẹ rọra
1: ọjẹ rọra
0: olówó ànádà ọlọlá ànádà ìrọmì ni ànádà
1: bá a ṣe ròyìn awolowo ń dà
0: abiola ada
1: ń dà
0: àtàwọn bẹẹ lọ ẹja sọra ṣe ilé ayé ò nira tó bẹẹ
1: kọkọrọ yàrá o ronú ẹ dáadáa
0: ilẹ̀ ń yọ
1: ilẹ̀ ń yọ ilẹ̀ ń yọ
0: ilẹ̀ ń yọ

0: o sọ wọn díẹ
1: o sọ wọn ẹ lọpọlọpọ náà tó pè ní 19k
0: bẹ dako bẹ dako buru lọdú ọmọdé nísìnyí atari ni mo pe
1: atari ni ọmọ bíbí ìpínlẹ̀ Kwara o ni bàbá yìí ṣe a sì bí fún bàbá Alhaji Ahmadu Ibrahim bàbá òró àti ìyàwó madam Adama Wúraọlá Abike Ahmadu bàbá yìí Buhari àti ìyá wọn ìjọmọ̀rọ̀ o ni wọ́n ti wá tiwọn ó parí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ yẹ ta mọ̀ sí ìwé òyìnbó wọ́n parí ẹ̀ tán wọ́n bẹ̀rẹ̀ ti kéwú wọ́n dẹ̀kọ́ kéwú náà débi kà sí nǹkan wọ́n kọ́ kéwú débi kà sí nǹkan ṣé 60 àbíkílẹ̀ pé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n kà náà wọ́n sì ṣe wòlímọ̀ fún wọn ìrìn sẹrímónì wọ́n sì graduation náà là ń pè ní wòlímọ̀ eré wọn bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bí èyí tá irú èmi tí mọ sọrọ ẹgà wọn náà bá wọn kọrin ká mọ jítàrí kiri tọdọ ìpínlẹ bá ti jísàrí àárò ó gba káàkiri
0: òkúlé
1: fámìlì látọ lórí ìgbẹjọ
0: òde náà láti pín wò
1: láti
0: pín nkàlùkù ó di gbà tiẹ
1: ìtúnú
0: àwẹ
1: àti bẹẹ bẹẹ lọ báà náà ṣe bẹrẹ nìyẹn bí Alhaji Sidiru Ayinde barista bí àjùlọmọ wúrà bí bàbá Haruna Isola bí bàbá ayinla olúmẹgbọn ayinde bakari gbogbo ọhún yìí jẹ ṣe bẹrẹ wẹrẹ nìyẹn kọlíntì ayinla kébé kwara àti ìlọ rẹkọọdù wọn náà kọ àti tí wọn náà kọjá tí àti ìlọwọ pẹlú orí ọfẹ ọlọrun orí atẹgùn ló 99.1 fm ibẹ̀ la wà lọ́wọ́lọ́wọ́ tí a ti mú bí orúkọ kúrò bí òwe bẹ̀ ẹ máa bá wa kalọ̀ 99.1 ibẹ̀ la wà. Bí bàbá ìṣe bẹ̀rẹ̀ sí ní kọrin ẹ̀wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn ó rẹ̀ jẹ́ nìkan tí ó yanrantí torí pé ó fi ara balẹ̀ ní tó fẹ́ ṣe ó wù pé àgbègbè ibi tó ń wà yìí kí ni yóò mọ lè tètè ta dáadáa kò sì kọrí sí Èkó àrómisá lẹ́gbẹ́ nìyẹn ó rẹ̀ díẹ̀ tó wá mókè díẹ̀díẹ̀ mókè àwọn tó jẹ́ àwòkọ́ṣe rẹ̀ pé ta ni mo wọ wájú òun náà nírú bàbá Haruna Isola bàbá gà ní àgbà lẹ́yìn ìgbà náà ó di pé òun náà bẹ̀rẹ̀ sí ní kọrin òun forin dáhùn yàn lára yá òun forin dáhùn yàn lára yá ẹ rí i pé wọ́n máa gbọ̀ wọ́n ní Kwara system Kwara system ẹ ti mọ ohun wọn ẹ wo ohun ẹ ẹ wo ti kọ̀lẹ́ntì ẹ wo àwọn ìyá kọ̀ọ̀kan tó ti kọrin láti Kwara
0: wọn. Àwọn bíi bàálù nǹkan.
1: Bàálù.

0: ọmọ wọn ní òró àkìyínkì ẹ ṣeun bó ti jẹ pé ẹ ò sí mọ ṣùgbọn iṣẹ tẹsí sílẹ ó sì ń tẹsíwájú kò dẹ ní bàjẹ kò ní bàjẹ ọjọ kẹjọ oṣù karùnún ọdún 2022 bí ọdún mẹrin síbi tí a wà ó dẹ tuntun lé lóṣù méjì kan sí mẹta ni bàbá yìí dágbére fúnlẹ ayé pé tó ọmọ dìgbò ó ṣe o ó dìgbò ó ṣe ṣùgbọn ohun tí wọn ṣe sílẹ kò lè gbàgbé a ò dẹ lè gbàgbé ẹ ọpọlọpọ ló ń ṣèdárò pé kò yẹ kí bàbá yìí ti lọ ọdún mélòó ni wọn ẹyin náà sì ro ọdún 1941 dc 59 pẹlú 22 ọwọ ajé ló ọjẹ ló that's 72 ojú 72
1: 59 plus 21
0: àwọn òfin bẹ́ẹ̀ kóyàwó jọ bó ti jẹ́ pé mùsùlùmí ni wọ́n àwọn òkóyàwó jọ rárá wọn òkóyàwó jọ alájà serifat asake adisa owó ni kókó ẹnìkan tá a mọ̀ tó jẹ́ ìyàwó wọn onígbàdárúkọ yìí orúkọ àwọn ọmọ gan wọn ara ṣe ní jẹ̀lẹ́ńkẹ́ pé ẹ mọ ẹ mọ̀ pé àwọn yorùbá ìsàtì ẹ bá fẹ kí wọn máa dárúkọ àwọn ọmọ wọn
1: bẹẹ
0: ni báyìí ni mo bí iye ọmọ báyìí kò yí ti ojú ọlọsọ
1: ọlọmọ
0: bẹẹ ni òun sì tójú oníkà mẹsànán ká ṣùgbọn alájà serifat asake adisa owó ni kókó ó ní ìyàwó tí wọn fi sílẹ lọ nígbà tí wọn kọjá lọ a sì gbàdúrà pé kọ lọhùn tọjú wọn kó dá wọn sí kó fún wọn lóúnjẹ kó fún wọn nígbàlò bí àárín ẹ sì jẹ nìyẹn rájà owó ni kókó ó ní àríṣe làríkà wa lónìí mọ̀rẹ̀ tó mẹ́nuba àwọn rẹ́kọ́dù díẹ̀ tí wọ́n ṣe léyìí tí a lè mẹ́nuba bíi kwara system àpàlà náà ni bákan náà ni oríṣiríṣi ìjọ ọlọ́mọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàsóbíà yìí náà fi kọrin fún ilẹ̀ àpapọ̀ yorùbá ibo àti haúsá jíjẹ́ wàsóbíà mọ́bọ̀ ilé náà ni mọ́bọ̀
1: mọ́bọ̀
0: náà ni wàsóbíà kankan náà ló túmọ̀ sí àti ẹ̀mọ ibi tẹ́bẹ̀ ìjọba náà là ń fẹ́ gbéde yẹn kalẹ̀ tá a máa kọ tí
1: àti mọ̀
0: sí jẹ yọkànmù èdè ọwọ́ ajé
1: nìkan
0: àwọn amú haúsá yorùbá a lọ mọ́ra wọn
1: àwọn
0: ajé
1: bí
0: wọn tá a máa sọ.
1: yóò yira díẹ̀
0: yóò yira
1: sẹ́mi ni wà á kọ́ ní èdè mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ ni wà á pé mo fẹ́ mọ̀.
0: àwọn kọ́dẹ̀ mọ́lá ẹ̀tẹ̀ tí lọ́kọ́ léèwé àwọn kan
1: ìlú ọ̀nà ẹgbà húsá
0: kékèké ni kì í ṣe púpọ̀
1: kì í ṣe kékèké ọgbà húsá
0: àní mi ò gbọ púpọ̀
1: sáàmọ̀rìn lóru
0: kàdákàdá
1: tọ́ bá sọ òkè kàdákàdá ni mọ́rin lóru
0: bàṣọ ṣe bá
1: sọmọ ìgbà wọn bá ń di ní.
0: àní mo lè kìtì ìdí ni mo yá ránkẹ́ mọ́tò ẹ inú gbó tí mo gbà mọ́ tètè ẹ wọ́lọ́wọ́ ni jẹ́ ìkéjò lẹ́sẹ̀
1: tó mẹ́kun
0: ní ònira
1: nígbà tí o tiẹ̀ lẹ́sẹ̀ ní ibo ló fẹ́ kọ́ lára rẹ̀
0: ibo ló fẹ́ kọ́ kò sí ibi tó fẹ́ kọ́ lára wa rájò owó ni kókó òun la gbé
1: yẹ̀wò.

0: àjọpẹ́jú ṣe rere lókè pẹ́ àwọn fẹ́lẹ́ bonú tí ò járí kan ṣebi àjọ máa péjú ṣe tó dára àwọn ọ̀dẹ̀ ní bàjẹ́ o àdẹ̀ ní fẹ́kẹ́ yìí náà ó bàjẹ́ rere lámọ̀ ṣe ibi tí ọlọ́run bá àníṣèkà ibi tí ọlọ́run bá ràn wá lára ṣe mọ́ lára máa ṣe àwọn ò ní kọjá àyè ara wa
1: torí gbogbo ayé ò gbọdọ̀ mọ́ gbóhùn wa báyìí ká tún wá mọ́ sí ká àwọn ò gbọdọ̀ bá wa ń bẹ̀.
0: wọ́n sì lè ra wọn dání mà wọn ò
1: fẹ́ kí wọ́n ní ìjọba
0: ọmọ ẹ alágbádá bó ni gbogbo nǹkan ní abẹ́
1: rẹ̀ yóò wọlé wa
0: bẹ́ẹ̀ náà ni sunday láti jọkà ọlọ́pàá ẹlẹ́rìn látòkè ti kópa bákan náà ni ìyá israel ìyá gébú oríṣiríṣi àtàwọn èèyàn wa tí wọ́n jẹ́ gbajúgbajà lórí ètò yìí
1: tí wọ́n ń kí a tí wọ́n sì ń gbọ́ lójú rẹ̀.

0: ètò kan bẹ tí kò ní pẹ wáyé lọjọ jímọ yìí pẹlú ògo ọlọrun ètò náà la pè ní
1: o tó gẹ
0: bẹẹni o máa dé láìpẹ ọjọ jímọ yìí laago mẹsàn sí aago méjìlá wákàtí mẹta péré ni ẹ jẹ kí a jọ gbọ o.
2: Àsìkò rèé fún gbogbo wa láti gbàdúrà àgbàyọrí torí gbogbogbo ayé tó fi mọ́ ìṣòro lójútùú lọ́dọ̀ Jésù Kristì Olúwa wa. Ìdí rèé tí ìjọ The Gospel Faith Mission International Gofarmate Region 23 fi tẹ́pẹ́pẹ́ ètò àdúrà tá a pè ní Operation Otoge. Ìṣòro nínú ìgbéyàwó Otoge, kámọ̀rọ̀ ọmọ bí Otoge, àìríṣẹ́ Otoge ni bá ṣe mọ ṣàbápàdé Jésù Kristì Akírísọ́re ní Friday kẹta ní gbogbo oṣù ní Gofarmate Solution Cathedral Owode Àkúrẹ́ bẹ̀rẹ̀ látàgo mẹ́sàn-án títí dàgo méjìlá. The Gospel Faith Mission International is inviting you to Operation Otoge, a power-packed prayer program designed to liberate people from every challenges bedeviling them. Join us every third Friday of the month at Gofami Solution Cathedral. Owode Àkúrẹ́
0: Ministry. Àjọ péjú ṣe orere lókè pẹ́. Àwọn pẹ́lẹ́ bonú tí ò járí pa ṣe bí àjọ máa péjú ṣe
2: God. Gbogbo ìṣòro Otoge lónìí.
0: Àwọn ọ̀dẹ̀ ní ìbàjẹ́
2: o. Pastor Dr. Elijah Oludele Abina, General Overseer, Gofami. Olùkéde Pastor Adékun Adébáyọ̀ fún gbogbo ìgbìmọ̀ ìpàdé àdúrà yìí.
0: Àdúrà ni àdúrà ló ń gba agbára kì í gbà pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run aago mẹ́sàn-án sí aago méjìlá wákàtí mẹ́ta gbáko ni kí làkórí ti oṣù yìí òun náà ni divine elevation ìgbéga látòkè wá ìgbéga látòkè wá ẹni ẹdúró tí kò tún kú ẹnì kankan nínú ilé jésè yìí mọ́ ni wọ́n ní kan rán dáadáa dán kan ìkan tó ń bẹnu gbóṣá tó wà ní bẹẹsì lọ mú dáfid pé ìtọ́ yọ gbọ́dọ̀ gbẹ tí dáfid gbọ́dọ̀ wọlé wá bẹẹsì mọmọdé náà ni bó dẹ̀ sí ń bọ̀ ọlọ́run sọ fún wòlíì náà pé ẹni náà nìyẹn ẹni náà nìyẹn á gbé ọgá o ṣùgbọ́n onílù àdúrà
1: bẹẹni
0: á gbé ọgá o ṣùgbọ́n onílù àdúrà onílù àdúrà ohun tó dára fẹ́ àdúrà
1: èyí
0: tó kù díẹ̀ káàtó fẹ́ àdúrà àdúrà ló lè ṣe kò sí nǹkan míì tó lè ṣe mọ́ bọ̀ ní abala ó tó gẹ́ wákàtí mẹ́ta gbáko ni enough is enough ibi tẹ́ dààmú ayé rẹ dé ibi tẹ́ dààmú ẹ̀ dé yìí ó ti tó
1: bẹ́ẹ̀
0: ó ti pín báyìí wọ́n sàmọ́ bọ̀ wàá pàdé wa lórí ètò ń bẹ̀ wọ́n náà wọ ẹni tẹ́ sọ pé ó kéde bó ṣe rí nìyẹn ara fani fatima wà ní tí ọlọ́run yọ̀ǹda fún wa láti lò agbọ́rọ̀ ló bó ṣe dára agbọ́rọ̀ fi gbogbo ẹ̀ náà ṣe àwàdànù olúwa yóò ràn wá lọ́wọ́ ọjọ́ jímọ̀ yìí ní aago mẹ́sàn-án sí aago méjìlá àárọ̀ sọ pé aago méjìlá àárọ̀ mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán gérégé ìletò náà wà fún just 3 hours ìwọ pàdé wa ní Owode Cathedral Gulf Farmint Gospel Faith Mission International Region 23 headquarters ibẹ̀ ni. Ẹ jẹ́ ká máa bá kíní ọmọ òbí àwọn bàbá àìsàn náà bàbá arájí ọmọ tó wà ń bẹ̀ kọ̀ọ̀mọ́ tí ì lọ ń dáná já lọ sọ́dọ̀ ẹbí ní sàwòbí

0: torí pé ọjọ́ náà ti ń sá lọ díẹ̀ díẹ̀ ẹ lè pè wá sórí àwọn abala tí a ti mẹ́nu bà lórí ètò fẹ́fẹ́ ti polówó ọjà ẹ fẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò kẹta bẹ́ẹ̀ náà fẹ́ gbé nǹkan síta fún ìṣẹ́jú márùn-ún ìṣẹ́jú mẹ́ta ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì
1: ẹ kàn sí wa
0: ẹ rí pé alágbádá ti bá wa dùn pọ̀ ní ìṣòro tó jẹ́ mẹ́ta a náà dẹ̀ mọ̀ pé ọwọ́ ọlọ́run wà lórí iṣẹ́ wọn lọ́wọ́lọ́wọ́ yóò sì máa tẹ̀síwájú
1: pé
0: àdìbòlùwàṣòwò ká pàdánù ọlọ́run lè àwa fẹ̀yìn tì onímọ̀dó lórí àgbélébu àbí mo rọ̀ má àgbélébu orí àpáta ni mo wà ilẹ̀ mìíràn ìyanrìn

0: alágbádá pè mí o.
1: Mò ń jẹ́.
0: Ó pè wá o.
1: Mò ń jẹ́.
0: Ẹ já lọ sí Eyike lọ́hun ká lọ wo.
1: Ìyàwó rẹ̀ ni wa mu minerals mo ní ìmọ̀. Wọ́n máa ń sinmi lálejò tó máa débẹ̀ ṣùgbọ́n wò dá mi mọ̀.
0: Wọ́n máa lọ bẹ̀.
1: Mo yọ òjò máa ń ká mi mọ́dọ̀ alágbádá ni. Òjò máa ń ká mi mọ́fẹ̀ ni.
0: Bá mú kọ́sọ́mà lọ síbẹ̀ kán lọ ra páànù kán lọ kanlé.
1: Mo máa ń júwèé bẹ̀ fáwọn kọ́sọ́mà o. Ẹ má sọ mí lẹ́nu o.
2: Alágbádá Source Nigeria Enterprises. Ilé kíkọ́ ló ṣe pàtàkì láti lè ríbi gbé ríbi sùn láti fẹ́ lẹ́dẹ̀ẹ́ ni pamọ́ sí. Èjé ká lọ sílé iṣẹ́ tó ń tojú lówó ohun èlò kọ́lé alágbádá Source Nigeria Enterprises. Don't stop building materials. Tẹ́ bá fẹ́ fi kọ́lé àtọ̀hún tẹ́ bá fẹ́ fi kàn. Wọ́n ń ta ìṣó, iron sheet, asbestos, gbogbo roofing materials. Lè máa bá ń bẹ̀. Bákan náà ni wọ́n tún ń ta aluminium roof, rubber ceiling, àti àwọn tó bá fẹ́ fi Gerard dára sílé wọn. Gbogbo ẹ̀ ní bẹ́ẹ̀ lẹ̀ bìbà. Wọ́n ti máa bá ni rólé láti kàn. Tátẹ́kù kankan ò ní lè gbé. Ojúlówó ni building materials ti ń ta. Owó tí ó ń ta wọn. Àǹfààní bẹ fáwọn tó bá fẹ́ jẹ́ alágbàtà. Wholesales and retailers. Bọ́ndùbọ́ndù trailer. Àwọn tó mọ quality. Alágbádá Source Nigeria Enterprises gan ni wọ́n kàn sí. Number 22 Odudu Street. Opposite Classified Junction. Òkè Arata nílùú Àkúrẹ́. Lẹ́gbẹ̀ẹ́ Sammy Factory. Phone number wọn rè 0703-395-9144 tàbí 0704-003-7328. Alágbádá Source Nigeria Enterprises.

0: oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọn yọ rédíò àwa ara wa níjọ.
1: Hello, hello, hello, hallelujah, praise the Lord.
2: Láṣẹ Adébẹ̀yì mọ́kọ yìí ń làgbà ọ̀lẹ́. Èmi ni kọ́kọ́ mo wà lóde òtò lónìí, àwọn ọ̀jọ̀gbọ́n mi náà tún ti wà ń kalẹ̀ láti pé kí a tún mọ dá sí àwọn ọ̀rọ̀ tó wà lórí ètò nìkan òjọ̀kan. Kó tó di pé mo lọ sọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n mi, orí ọ̀fẹ́ yìí ni mo tún lò láti sọ fún ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa lásìkò yìí. À ń gbádùn ètò yín, òun nìkan kọ́ ló ṣe pàtàkì. Ẹ̀yin fún ara yín, àwọn ìṣòro tí ẹ bá rí tó dàbí pé ó mú láyé ayín, ó fún yín ní àwọn kéèyàn máa ronú, kọ́lọ́run mọ̀já rogun ẹ̀jẹ̀ ríru. Ṣùgbọ́n àwọn ohun tó bá le fún èèyàn lẹ́jẹ̀ ríru, ìṣòro tó bá ń dé báyàn téèyàn ro àròkàn, ẹ mú kúrò lọ́kàn yín. Ẹ wá sórí ètò agbọ̀ràn ọ̀dùn níléeṣẹ́ Glow. Ní gbogbo ọjọ́ Àlàmísì Thursday là ń ṣe ìgbohùn sílẹ̀ ní dédé aago 12. Ẹ̀yin ẹ wá síbẹ̀, ẹ wá bá àwọn ọ̀jọ̀gbọ́n pàdé, ẹ wá sọ ohun tó ń dùn yín. Tó bá lẹ́nìkan tó wà níbì kan tó ń rẹ yín jẹ, èèyàn kan ló gbowó iṣẹ́ lọ́wọ́ yín tí ò ṣe é, tó tún sọ fún yín pé kí lẹ fẹ́ ṣe, ẹ̀yin náà ẹ má ba lérí, ẹ ṣáà máa bọ̀ lórí ètò. Àbí èèyàn kan ló ní àwọn ẹ̀tọ́ yín lọ́wọ́ tó yẹ kó fún yín tí ò fún yín, ẹ wá sórí ètò. Pẹ̀lú ọgbọ́n àti ìmọ̀ àti òye àwọn ọ̀jọ̀gbọ́n, pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run ọba, kò tí ì sí ohun tí wọ́n gbé wá sórí ètò yìí tí Ọlọ́run ò bá wa yanjú. Èyí làwa náà fi ń fọwọ́ Ọlọ́run sọyà pé tẹ̀yìn náà bá wá tí yín ò ní ṣòro ṣe ní agbára Ọlọ́run. Mo wá ní kí n lo orin ọ̀fẹ́ yìí láti kí àwọn ọ̀jọ̀gbọ́n mi tí Ọlọ́run fún ní ọgbọ́n náà láti máa ṣe ètò yìí, ìpè wọn tó káàbọ̀ sórí ètò lónìí. Bàbá Emmanuel Adéwọlé Àbànà, ẹ mọ̀ káàbọ̀ sórí ètò.
3: Ẹ ṣeun olóòtú, mo kí ara ilé o. Nínú oṣù tá a tún wọ̀ ẹ́, àní wọnú ẹkúnnú ẹ̀. Ayé ò ní rí wọn mú o. Tọmọtọmọ àní jì sọ́fìn. Ọjọ́ wa di alẹ́, àní dàgbà ẹ̀yà. Èso wa ò ní rẹnu o, ẹ kulé.
2: Wọ́n lẹ kulé, wọ́n léso wa ò ní rẹ̀ dànù. Gbogbo abiyamọ tí bá ń bẹ̀ ń bẹ̀, ẹ ṣàmì àdúrà. Wọ́n lẹ́rù tí abiyamọ èyí tú, wọn ò ní gbé káwa mọ́lé. Àmì. Pásítọ̀ Kúnlé Adébáyọ̀, ẹ̀yin náà mọ̀ káàbọ̀.
4: Ẹ ṣe ṣe olóòtú, àtúndúpẹ́ pé Ọlọ́run tó fún jẹ́ ari ìmọ̀lẹ̀ àlàyé ìtùnú. A yin Ọlọ́run pé ó fún wa lórí ọ̀fẹ́, wípé àwa náà wà láyé, a wà láyé, a sì wà lókè pẹ̀. Ṣùgbọ́n kan tí màá jẹ́ kó di mímọ̀ fúgba ni pé máa rántí gbogbo tó ń ṣe lónìí, ó wà lákọsílẹ̀. Wọ́n sì tún tẹ̀ síta fún ẹ lọ́jọ́ kan kí wọn náà fi ti ara rẹ̀ gbọ́. Ìyẹn bẹ́ẹ̀ rántí pé ọjọ́ kan ń bọ̀ tínú òdìlẹ̀ lẹ́yìn àṣoṣo jẹ́. Ẹ káàsán.
2: Wọ́n ní ọjọ́ kan ń bọ̀, ọmọ mi rántí ti àwọn sinimá àtijọ́ àgbéléwò ńgbà náà. Wọ́n ní ọjọ́ kan ń bọ̀ tí fọ́n pẹran tọ́ pẹ̀lú pẹran tíyàwó ọlọ́ta tí ò ní jẹ ń bẹ̀.
4: Ìyàwó
2: tó ṣe wàhálà ò ní jẹ ń bẹ̀, síbẹ̀ náà yóò tún máa dùn.
4: Ògbórí ẹlẹ́mọ̀sọ́.
2: Àbí ọ̀rọ̀ ń bẹ ń bẹ. Tó ẹ̀yin èèyàn wa, ẹja ṣe rere. Kò náà yàn ní nǹkan kan, mo wo gbogbo nǹkan tó wà nílé ayé, n tó rọrùn jù láti ṣe ni rere. Kò dìgbà tó náwó, kò dìgbà tó Ọlọ́run kàn fún yàn, ẹni tọ́lọ́run bá ti fún lẹ́bùn ẹ̀, ó rọrùn fún yàn láti ṣe rere. Ìwọ tó ò bá sì mọ̀ ṣe tẹ́lẹ̀, kọ lọ́dọ̀ àwọn tó ń ṣe é, kí wọ náà máa ṣe rere. Èní la mọ̀, ta ló mọ, kódà gan àmọ́ ìní, ìṣẹ́jú tá a wà yìí la mọ̀. Ìṣẹ́jú tí ó tẹ̀lé kò sẹ́ni tí ó tó mọ tó lè ṣẹlẹ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n ta wí yìí kó ka ṣe rere mọ́ wa lọ́wọ́. Ẹ jẹ́ ó ká ìwà rere mọ́ wa ní gbogbo ibikíbi tí a bá wà, ní gbogbo ìgbà tí a bá ń lò lórí ilẹ̀-èdè ìpẹ̀. Ẹ jẹ́ kí rere kó máa wù wá ṣe, ká sì máa ṣe. Òun ló ní èrè tí ọkàn àwọn ẹbí wa máa fi balẹ̀. Àwọn ọmọ tá a bá fi sílẹ̀ ọkàn wọn á balẹ̀ pé bàbá wọn èé ṣèkà, ìyá wọn èé ṣebi. Nítorí náà ó di dandan àwọn gbúdọ̀ mọ rí rere ni. Ẹja fẹ̀yìn sókà ìyá wa o, ojú òní tì wá. Ní ọ̀sẹ̀ tí ó kọjá, ẹ̀yin tí ẹ bá ń bá wa bọ̀ lórí ètò agbọ̀nàdùn, eri pe afenuba awon oro bi meji meta kan ninu awon oro ina ni a tun pada si loni ntori won ni bi na o ba ti tan laso eje o le tan le kan areti awon iya ademoye lose to koja pe boya won ayoju sugbon won o yoju won wa fi won wa so oro lori fóònù wa mbẹ won ti soro pe titi de asiko yi won logbe ni akingbade awolo atawon eyan ti won ni oro ile pe won o ti yanju e fun won egbo eyan ojogbon ihawo la yin ko se o
4: iyo to akosina ni pe ki ogbe ni
2: akingbade
4: awolo akingbade awolo oruko rere osojuworo on fadaka lo ideri te se fun wa nbe ni pe e lo yanju gbogbo nkan ni odo awon family ni odo community lohun then ti awon olupona lona ondo road pe lo yanju e pelu awon to mu eso wa sibi awon ebi ademoye pe bo ba pe won gba meta lohun ti won gba meta nbi tabi won fe lodidi ni ona kan ninu mejeji ipe e lo yanju re ele ma se pade pelu awon to wa ni odo community iyen ni awon to nile sugbon ti bi a se nso gege bi nkan ti won fi to wa leti pe e o ti se ojuse na e ti se ojuse na o ku die ka to tori mi fe ki bate wa bi enu yin do maran e maran pe a o ye awon ori be eya ti baba ademoye e mo be si johnson fra a mo pe ti johnson sugbon yi to kan wa gbogbo le yi te mo wa sodo wa e ti te wa alati se re ebi so fun wa won tun pe wa gan pe ka to bere ito leni pe eni yo mo ti se ba ko ti se baba ni o je ka won fe wa sibi yo pe awon fe make sure pe owo awon te ile na receipt ti o ni ti bi gan a mo bi te ba de na fi ni ka imeje ji jo yoju se ti gba receipt fun won abi e ti ri gba o je bi ti mo se le soro de nipa re bayi
2: won ni se ti gba receipt fun won abe ti ri gba gege bi oro baba bana won ni oro gbogbo gbogbo oro won ni ke se lori alabaun won ni ki lode to se pe awon sofio on gbogbo gba abi
3: e se olotu ati ara ile o ma dun mi pe awon kokan to je ti temi wa n sofio sugbon omo san bayi ni kokoko bayi ya e ekan wa bayi to wa ni sakani mi ti mo wa bayi ore ofe ni mo ri gba boya ma wa ni kini chai wa ni keji a mo sugbon ore ofe olorun ti a ri gba e ni oro ni sofio ode kosi ona kona ti sofio ba wa ti ke mu yan jebi onile a jebi eni to je kini a tu eni to ri to ra kan a jebi ni de yi e wo gbogbo won ikan ni won ni oro ni sofio ode ikan ni won tori pe kini to ba so pe o da ni bi ikeje o ko so da to ba ni pe o da ni bi awon to so pe o da nkan eni sofio ba to wa gba receipt lowo onile tori pe oni ile be o wa ta ile yo kan e o ta fun awon mi ijo de gba receipt ni bi kan won ba ni pe eni to nile lo tu ile ta fa won mejeji
2: abi wahala ni
3: sofio ina ni okunrin ta n daruko iye enu edun bi sugar
2: nja to wa bi
3: abi ki se bi sofio na ni
2: abi
3: sofio to je pe o gba ile orile ti ile se metala o ta mo kan lanu e o ni ohun o ti pari ise
4: o ti pari ise
3: o ni le fe wa gbe ile ko won oda o ma ti e se mo o fe gba ile mi amo to ti ta le fun pe rara o ni receipt ni oni la wa de pe eni to wa tun bebe pe e ma tu ta ni e ma tu ra ni e nibo sofio na ni sofio mi wa to je pe ile se 120 by 100 abi 100 by kini won pe 60 by
4: 120
5: 60 by 120
3: o ma so de 45 si 100 o wa mu ile meta o ge si merin sofio na ni e wo orisirisi ki la ti fe so bayi nigba to je pe eniyan o mo ise ta gbe fe eni to sise to ni ise gan so ise on dara daada je mo pe awon gan ni ra daada eyan to de se daada nbe ba ise a le fi wo won ona enikan pari lado ta fi gbogbo ado la pari
4: abi
3: so bi o to wa ni sakani wa bayi to je pe oran ni oloja bi pe aso won we ke ka won mu won ko le won to pada tuta mu won ni property wahala ni ade kan bayi to je pe on funra e lo se pastor to tun se sovio se wa ani tolorun e wa wo omo so te ko gbogbo bayi ya e ejo se ro a ma ba ile le o ni awon ijoba wa gbo fi le pe eni to ba ti tirile ta bayi ehon le ni e ma ku si nigba ti sovio ba ta lo nile oni lagba pe o si nile nbe awa ni pe ile sovio la tun mu won lo be ta tun ma juwe ile yen fun ba sovio lo lo gba receipt lowo onile e ri kan ejo sovio e ma so awon ara ilu atawon ti o mo kankan nipa sovio e ma so won sinu okuku tori ojo ale tori ojo kan bo sa bo rin bo sun ojo kan mani gbogbo kan to kojo awon ojo kan na ni yoruba ni pe epekin jo mo le o dagba e se oloto
4: eh lai ti kuro lori oro sovio pastor emi ran ti pe won ni egbe kan to pe ni professional clinical of Sovios se awon egbe yin na o ngbo abi awon ti won fesun ko won se won sara omo egbe ni abi ko sin ti egbe le se lori iru awon eyan be
3: ase olotu elomi wa bayi to so pe ohun fe ko se Sovio tin se Sovio ta line wa ni ko duro so ma se hu desi bi ko ma se hu nigba to ga ba kuro nbe o tu deni to tu de Sovio niyan o de pe ko na to ma gele o tu de pe ko gele mefa ko ge mejo ko se mejo ko se mesan won ni sugbon ta lo lododo nbe
4: nti mi ti en gbianju lati so nitori awon kan lo lewe won ko ise awon le an ti se won yi won si lawon egbe se o ye ki won o duro ki won laju won le ka won kan si mo tabuku egbe
1: Zari baba bana ti pari oro ti nbe nle yi en ti o ba se dada ko digba ti won to so fun ko to pako yo ba so pe yo fi omo ti o di amodun won awon egbe ti e so won yi ara fa ni fatima wa nro won mi o so pe gbe omo egbe kan o da o sugbon baba Emmanuel ti pa o ti pari e pise ani enikan lo pari te fi so pe gbogbo
4: lo pari
1: ani ibi e fo loju otun ewure re fo loju osi
4: yo se
1: amo ni bele ni ewure wa lo si ile ni ile lo je wa nbe o wa nbe ewure wa e to wa je wa re wa pe wo ewure buruku wa lele amu ni buni erin we ran afoju yi ki lo se to n tabi la mu se gbo pin si meji se eran to foju lo soro ba abi olowo re to je afoju lebi ni amu ni buni eran ibiye ibiye fo loju oto eran fo lo fuju osi ba ni yen se je niyan egbe gan fun ra re sa na do dada bakan ni se egbe do dada ta won mo egbe o fi do dada te gbe ba duro ore omo egbe o do dada sugbon te be na ba ti ku die ka to consent e ko le fun pe ko lo ba won mo le nibi kan ko se pe oni gbe gbogbo wa adugbo bi kan fun ko wa won to no ni saru mo je nbe die ninu won lojo looto la fi nso ile yi so ko si gbogbo omo egbe na mo pe mama so mi na mama asiri ti e na ko le ba mo bi wa ti da soro mi o ma bi wa ti da soro mi tori wo na se bo se ri kaakiri
4: ni
1: ke gbe duro ode Sofio General wa ni state yen state ni yen ti joba ni yen ta na ba rayi joko lowo eyin ti na ni bi ti ti se kloku e na o se se ka ru wisi kan tun wa
4: abi
1: so mi la fi so wi pe ka won olori egbe ko di egbe mu ko de ri pa awon egbe to ni o ko nba eyi to ba ti fe ku oba tete pariwo e sita omo egbe wa ni looto sugbon tori ile ati sososo ko gbo o ati yo ko nu egbe towo ijoba ba te to sugbon to gbe ni akigbade awo lo ta menu ba to fi de ba fi de bi ta de e de wo awon sofio na lona rese lohun
5: tabi
1: e wa won sofia na ni bi kaakiri bakan oda na
5: i wa oda
1: kankan ni kan
2: awon to da nti e wa se won ti e ti wa ya nkan mi
1: eh iru kankan na ni ti rugba kan so e jowo bibele ni ka wa di ododo daju ka si di eji ti si ododo re mu didi ni e ta fi le so pe gbogbo sofia won le gbogbo won ni ka gbogbo won lo le a le so be tori pa won kan si wa to si ja laanu ebe nikan la pe njo ni bi ba nbe se pe ko se e to tele o ti sare me so pe owo lowo o ti
2: deyan ju
1: e e ma jo ko won lo ba je lori te nikan sa ni yen sugbon e wa we nikan
2: ninu
1: ona bi merin marun to won waju wa enikan so ilo se ti e lo di to yi that mo pe won ri bakan na ni yen sugbon nu ogorun bo ye le ri meta bi merin marun ninu won so wa jo ra won
2: abi o
1: so ki oluwa ko ran wa lowo ebe idile ademoye akigbade awolo anreti lojo mejo ko lo akojo ran wa lowo
2: to ani idile ademoye ati ogbeni akigbade awolo eyin le sora yin di omo san bayi ti o ko ponpo bayi e
1: o ko ponpo baba bi kaka olotu
2: abi
1: olotu
2: e bo lo mu wa ya odo awon professional body
1: ma se ya na ni e ko mi e ma so po n lo omo san eh ori bakan leti abi oye a le duro sori ibe yen pe won pe mi lo omo san eh so ni bi bayi bayi bayi won yen fi gboro eh so oro so
2: nitori awon soro gbo
1: awon tori awon soro gbo se to ba ma wi come on ati en to ma gbo
2: oh ogbeni akingbade awolo e ge bi nta won ojogbon so njo e wa bi ah e fi wa lokan bale be si se soro na njo na lohun o munu wa dun pe ah ah a se ri lara won eh won le ta le won yi pe a se ro mo lu abi nbe sugbon lati igba na wa di asiko yi ki lo wa de ki lo de nbo le fi oruko omo lu abi ojo na nbo le fi si ta wa nje ki nkan mi ko tu wa ma yi lu nkan mi ko ye ori be ati pon yin le njo na ngba e so pe e lo yanju e inu wa se dun ati fa afagbo fun yin atun yonda okun e lo yanju e fun won sugbon o se yin ya wa lenu pe di asiko yi awon ebi si nso wi pe ileri te se ngba na e muse ateyin ati awon ebi to ni ile ni odo ati ti ondo road oni titi di asiko yi ko si to yanju nbe so ye ko ri be ogbeni akingbade awolo edakun afi o tonu afi beyin ere teyan nje lori ise teyan ba fo tonu se in la fi royin e ba wa yanju oro awon idile ademoye yin ki won wa sori eto ki won wa yin asin fe keyin gan na wa sori eto ke wa so wi pe o ti yanju eyin la reti lodo yin e dakun ojo ni tiyin ise yin oni dise o
1: olotu ba ma ranti e re pe ala arakunrin akigbade awolo won salaye fun wa pe ile olupona odo road awon olupona pe titi o peju titi osu kejo si kesan awon pari re emi fun ra mi mo tun so wi pe e saja fi se nu osu kewa
2: abi
1: osu kewa na lo tun ti de to tun ti
2: keru nlo bayi
1: ojo mejo won ojo ko je arira kan wo bi te baba de mbole yeju ti odode mbole yeju ta wo lupana de
2: awon
1: lupana mejo wa si bi o sugbon ki awon to mu ejo wa si bi kun o le ri le won pe e da so pe ohun tabi yin pe won a ri gbogbo e pe nibe to ba rin e se je niyan
2: to a ni pada sori e mo ogbeni awolo e ja rin ka mo bi ti oro de duro eyin e bi ademoye e mo binu o ati ni suru lati yin wa suru na le ni eni gbagbo pe aje igbe ile na a yanju ti yin ato yin lowo igbiyanju na ta tun gbiyanju pe ko ki ta awon mi tun da gbogbo aniyanju lagboro olorun a tun pada sori odo baba komo lafe ojo baba komo lafe ojo te ba gbo eto e ti a se koja nse la paro wa si yin titi aroyin apon yin ageyin lori eto ni a se ro awon omo baba na ngba na wi pe ke awon na gbiyanju ki won ran baba lowo e lo ni owo yi to seku
4: nto te wa lori owo to seku ato didi owo gan oro pon die oro pon di yi te ko so ato yi te to re nto en to saajo won fun ta koko ngan na na kan fi lawon bu won lasiri awon na titi wa ba mi pe a kan fi bu won lasiri awon de ro pe kikile le ya laarin ose kan si meji won mo pe to ma to pe bayi
2: o tun ma pa bayi o
4: bari yen se je niyan mo de pe baba baba ni
2: ka sa jo komo komo ro wa
4: ka sa jo pe I ri letter lo fa gbogbo eleyi se Godwin osare o si pe mi ni jeta
2: abi
4: se o de da bayi se o de da bayi se o de da bayi
2: ki ye pe
4: ti o de da bi ele mo ni ko da be lo to ko mo wore ko sa fi won da wa pe bi gbogbo o se lo yi o si nbo wa ni yanju pelu ogun olorun o je ba ni ese lo oju ese ni mo pe pastor na
2: irin folami
4: pastor de mi o titi lo baba baba de tun mu lo de ile olowa nle sugbo won ori yan ta won ori yan ra awon sofia bi meta merin mewa lori ile pe kon le ri leta ko wo le yanju pe won o ti e fe kon ma daruko won lori ategun o je bi arin ese je bo se lo
2: abari nkan wi si abana
3: oloto kọlọrun alaye ko pese fun baba
2: ami
3: ko ran oluran lowo si
2: ami o
3: lati ri pe arakunrin se ye pe wa godwin osare eyan to ba mo oro enu e to se nso be ni pe ko yin bo tabi ko ge ada tabi to se ba kan bi ko se pe ore ofe olorun ti arigba lodo olorun nipa oro e baba ati awon omo ki olorun alaye ko ran ala nu si won la le so ko le re owo arakunrin da pada ati bi ti owo yoko ti jade tori ti o ba je be ti o ba je be ko ma ba de pe baba yen se awon agbe furu ase lo de bayi ni baba agbalagba tabi pastor to mu won wa kon be si de awon rigborigborigbo o ba je be ni awon owo ya ma ti jade sugbon kini tumo to fi wa sodo wa bi ko se pe ke wahala ti isoro ko ma se nilo nigbati awon yo se ba ko wa fowo pa kale kemu awon omo ti o da se won ma da si awon eyan to wa nbe ba ni pe ke baba mama lo tori agbalagba
2: ibi ti e soro de lo fe lo mu mi nti mo ro lokan bi pe ti baba ba te nduro de ile tita se awon omo baba na se ile tita lawon na nduro de abi won ko momo ma fe ran baba lowo
3: tori oruko e kejo eyin omo baba
4: se baba pe awon omo pe ko ran won lowo
3: so so loju won kokan tun mo beto ni olotu
2: nkan tun
4: tori modidi so wi pe baba awon omo nko e se pe won ah won ni won ba ta le ri fi jam bi 10000 20000 ten send si won ijo la fe ko yen joda
3: ah pe ko so loju won niyan
4: so ko ko won ma ba won mo na se ri lo je kun ka ko je kun mo ronu bi won se ro yi sube mi mo pe o tu akoko ti ekun gboro yo o tu akoko ti egun gboro yo
2: so baba komo lafe ojo tori pa wa na fe dagba ila se nbu le tagba awa na fe deni ale ila se nsaponle eyin agbalagba sugbon ko wa ni da ka wa omo pon yin le keyin na ke mo se aponle awon omo tori ngba wo ta se agbeyewo nti o wa nle bayi ati awon oro ti won le so in ta wa nwo nbe ni pe o dabi pe e so leti awon omo pe e nso owo bayi abi gbese bayi wa nle nítorí ọmọ tó lè tí wọ́n lè máa tiraka ẹgbàásílẹ̀ kan ẹgbàásílẹ̀ méje ó túmọ̀ sí pé wọn ò gbàgbé yín ṣùgbọ́n kí ló dé àwọn ibi tó dàbí pé nítorí bóyá ẹ tiẹ̀ ń ro pé ẹ̀yin nìkan lẹ̀ ń jórúkọ yìí ẹ fi sọ́kàn pé àwọn ọmọ yín wọ̀nyí náà orúkọ yín náà náà ń gbé kiri kì í sì ṣe ohun tó tọ́ kí orúkọ yìí wá bàjẹ́ nítorí ọjọ́ ọ̀la àwọn ọmọ yìí ń kọ́ ẹ̀yin ọmọ bàbá kọmọláfẹ́ òjò ibikíbi tí ẹ bá wà tẹ́ ń gbọ́ ètò yìí afẹ́rọ̀ yìí ni a ò fẹ́ ká máa dárúkọ bàbá yìí lọ́sọ̀ọ̀sẹ̀ lórí ètò yìí ẹ dákun ohunkóhun tí ẹ bá lè ṣe 160,000 lówó yìí bàbá fi 100,000 ránṣẹ́ ó kù 60,000 100,000 tí wọ́n ní wọ́n fi ránṣẹ́ náà la tún bọ́ báyìí pé àwọn kan ló tún fi ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú ìrètí pé ọ̀sẹ̀ tó bá tẹ̀lé o owó á jáde wá fún wọn padà káṣá wa fọkàn sí pé gbogbo owó tí ó yẹ kó ti àkátá bàbá jáde báyìí ó jẹ 160,000 ẹ̀yin ọmọ bàbá kọmọláfẹ́ òjò níjọ̀ka ẹjọ́ nítorí ọlọ́run ohunkóhun tẹ́ ẹ bá lè ṣe láti gba orúkọ bàbá ẹ̀ kúrò nínú afẹ́fẹ́ láti gbà á kúrò ní tí àwọn èèyàn ó máa gbọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ dákun ẹ bá wa ṣe é ọgbọ́n tí ẹ bá lè ta ẹ bá wa ta ohunkóhun tí ẹ bá rí pé ẹ lè dá ọgbọ́n ẹ bá wa dá ọgbọ́n ẹ káyé pariwo bàbá yìí lọ́sọ̀ọ̀sẹ̀ ẹjọ́ ojú òní tì yín pásítọ̀ erin fọlámi èmi mọ̀ pé ẹ súnmọ́ bàbá dáadáa ẹ sì mọ́nú àwọn ọmọ wọn ẹ dákun ẹ bá wa gbẹ́rù yìí ẹ pe àwọn ọmọ tẹ́ ẹ bá mọ̀ ẹ ṣàlàyé fún wọn kì í ṣe ohun tó pọ́n ẹ̀yìn náà lè pásítọ̀ lójoojúmọ́ lọ́sẹ̀lọ́sẹ̀ lórí afẹ́fẹ́ ìǹtẹ́ ẹ jẹ ẹjọ́ nítorí ọlọ́run ẹ bá wa ṣe gbogbo ọ̀nà tẹ́ ẹ bá rí pé ẹ lè gbà àwọn tó súnmọ́ bàbá àwọn èèyàn bàbá ẹ bá wa ṣe ọ̀nà kí ọ̀rọ̀ owó yìí kó tán kí n ti rún yìí kó kúrò ńlẹ̀ káyé porúkọ bàbá yìí lórí afẹ́fẹ́ torí inú àwa gan òdùn láti máa pè wọ́n ẹjọ́ pásítọ̀ erin fọlámi ẹ bá wa wo nǹkan tẹ́ ẹ lè ṣe sí ojú òní tì yín iṣẹ́ yín ò ní dìṣẹ́ àní sọ́jú bẹ́ẹ̀ abẹ́ni tẹ fẹ́ wí.
4: Olóòtú mo kàn fẹ́ kí a yan gbólóyìn bẹ̀ ni pé kì í ṣe pé bàbá talẹ̀ fún èèyàn tàbọ̀ talẹ̀ fẹ́yàn méjì mẹ́ta ẹnìkan péré wọ́n talẹ̀ fún nípasẹ̀ pásítọ̀ erin fọlámi ní ẹ fi bá ọmọ àjọ gẹ́ẹ̀tì ilẹ̀ ṣùgbọ́n nígbà tí ìjáde lórí dòwe nígbà tí jáde láàrin tọkọ tìyàwó tí wọn bá ra ilẹ̀ ìlọ́kọ yarí pé wọn ò fẹ́ ilẹ̀ mọ́ náà láti wá ta ilẹ̀ padà kówó lè jáde ìlọ fàṣábà bí ọ̀rọ̀ ti ń bẹ lóde yìí mo fẹ́ ká là
2: ó lè bá ó lè mọ̀
4: kì í sí pé báyà bàbá lu jìbìtì wọn lu jìbìtì wọn talẹ̀ wọn fáwọn yẹn nílẹ̀ ṣùgbọ́n àwọn yẹn wò pé ilẹ̀ ibi tí ẹ fáwọn ó dà pé àwọn fámìlì ń ṣe kínní kan tàbí wọn ò ṣe kínní kan kó wọ́n tà kó fáwọn lówó wọn padà tàbí kó bá wọn gẹ̀ẹ́tì owó wọn ilẹ̀ ọ̀hún dẹ̀ ní gbà wọ́n fi ra owó péréte òun ni wọ́n rà bóyá 300 àtòwò òwe àti gbogbo rẹ̀ ọjẹ́ 360 ibi tí ìrìn àjò yẹn dé dúró nìyẹn ọkọ̀ wa ní iye tó jẹ́ tówó tòun níbẹ̀ òun ni 160 kó bóun wá tòun ìta àfìfà nìyẹn pé tó tí bàbá bá lè ṣe tàbí tí ìyàwó tó bá lè wá 160 síta ìyàwó náà dákẹ́ láti ìgbà náà ọmọ wọn tó ọmọ tó dẹ̀ wà láàrin wọn tí àwáǹtì torí ẹ ṣáájò yìí pé
2: ìyẹn
4: patience pé kò ní í dá kí àárín wọn dàrú délẹ̀ tọmọ yìí ń kọ́ bóyá ọmọ ni ó tiẹ̀ wá lólẹ̀ káyìn ṣùgbọ́n ìyẹn kù sí wọn lọ́wọ́ ìtọ́sàfà sábà bí ọ̀rọ̀ yìí nìyẹn kì í sí pé bàbá kì í sí pé bàbá talẹ̀ fẹ́yẹ̀ méjì mẹ́ta o ẹ̀ńtẹ́ ẹ̀ta fún lólóhùn ọ̀fẹ́ lẹ̀ mọ́ so àwọn wá fẹ́ talẹ̀ padà ni wọn ò tí wàá rí tà láti mówó wá.
2: Aṣọ́njọ́ kí a fìyàn sílẹ̀ a ti gbéṣẹ́ fún pásítọ̀ erin fọlámi kí wọ́n ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí ẹyin ọjọgbọn mi ki mo so fun yin emi fun ara mi mo pe kabiyesi ajagunbade ti ode kabiyesi sunday ade wale boboye
1: e so pe e pe alagba kan boboye emi de ku so be tori pe gbogbo e ta ba so pe kabiyesi kabiyesi o ni tumo to po leti elomi
2: be ni
1: san la si rin
2: aje mi ni petoro
1: ko si kabiyesi kan to ma daruko e lati yo ojo yi poje arugbo lowo arugbo 79 years poje lowo elo lowo na owo ile latodo kewa bi kokanla bayi 250 nigba ta wa ojogbon lo sibe won roju roju 100 lati nu osu ke se se bere osu keje ni abi abi pari osu kefa won ni titi ipari osu keje awon san iyoku ati gba na won o ti san won ti so risirisi odun leyin igba na ti won sanwo ya ni ya ya e de npe wa to ba de ti npe yen gomi fe le ma bo loju eyan
2: eyan fe le ma
1: so de ni to won ba po pe dada ka wa lo wa owo ye sita ka ko fun ye oni ya sibe sibe ba ba san ta ba so ru e se alafu to wa le ti so ti se di then lori eto awon eyan wa bere si pe wa ba se npe ba se seto lo ori si si ni se npe awon pe kabiyesi kabiyesi so pe to won ba ti to ba ti ronu owo ya owo ma sako lowo hun owo ni rowo mo ni eh olomoja rogun afẹ se ogun afẹ se ni debt si yan lara
2: be ni
1: iya ni ohun rowo rogun ohun ori le bori daada ile hun njo ni won aba to tun lo rimbo mi se ko yen ko won sanwo le onile fun elo ni 150 to ku to se pe ba se fe onje lo se fi je ku won yonda re ko fi ki yen ya fi je ina de lo tun pe won
2: mo je tun pe mo tun atun mo tun salaye eh on ni se bi igba ti ohun eyi to nsan ko ohun mo ye nkan ti o sele si hun ko to di pe ohun le ri san emi te wa so order ni gbogbo ona e wa owo yi ke so ko kuro lowo yin ko si nkan ti o tun se yin mo ngba ti o won wa se ani kinjo enikan pe won bye bye bye bye
1: e fe fun lowo ni to le e fe fun lowo to ba fe ra le
3: a se
2: o kan pa mi lerin ni
3: oro te ba lo oro e ah mi o ni lo tori ilu
2: e ma fogba yan gan
3: mi o ni lo oro e tori ilu ni tori ojo mi oba to ba ma pada nigba to ba dagba oba to ba ma wo be oru de ye a wa nbe titi ti o le ta buku e mi o de fe tori aloruko ewo a le so pe adamoda kabiyesi ni o boya igboju tabi kankan be lo fi da tori pe ninu oro to n so jade ko ye ki omo luabi ma so iru e odido oba ilu ta ko le wo ta ko ilu le lowo to ba wa jo mo ilu on lo wa nse bayi ise wo lo fe se e kan ti mo ni lati so ni olotu ni pe awon loba loba to sun mo la wa fejo esun ki je pe a fe lo ri won iru ilu to sun mo awa ma daruko e mo ilu on boya ilu yen le gba laye be iru awon osiba awon kokan be to ye kin da wa ma pe
2: ibi ti
3: mo awa ma pe oba awon oba to sunmo ilu e pe se e gba ilu ilaye laarin yin
2: e je ma gbo mi se ri bi ti mo wa ti mo ti pe kabiyesi gbogbo awon to wa nbe ngba ti mo ta nsoro oba osi e wa wo ri yin lotun lo si oni se baba kan gbogbo yin awon lo yato won lo koja be ikan nu o
3: iru awon oba egoba awon kire kankan be awa ma a be oruko won awa ma fi be ilu on ejo kabiyesi ilu ba ejo e ba wa be oba ilu bayi ko ye ba won ba je eh ko to gba ni en tori won ni omo mi ma pa mi omo mi ma pa mi omo mi ma pa mi
2: nbo ba dojo
3: nipa to ba de ko omo mi ma para ya buku ti de ni en ori ade la ma pe to ye kiro ele ma jade si onde kankan se un ja mo kan to se o ku sowo wa o
1: tun be nle yi
3: a ni soro jo
1: ore ofe olorun to fun wa
4: nta kan ma so na ni pe ki
3: ko so wo iya o ya ara iya o ya ara iya o ya e ma je ki iya e o ku bele pelu ironu oro yin
4: eyan ba jagun gba de o je ko ni tumo lowo eniyan awon kan de so na pe ka lo si ri akari ni ona rese ka lo ma bere nbe mo ni emi o a nilo ati lo bere nkan kan onikun lo mo ka to se buruku won ku ara fu
2: won po n se buruku
4: so bi arin e se je niyan sugbon ka ro tojo ori mo ya oni ya ki kabiyesi de mo tutu so pe kabiyesi kabiyesi na wo to oro ni
3: a le so fi alagba kabiyesi
4: lo alagba na bi
3: ala a so se ka n
4: alagba ni won ti won ti joba be yen won ti je sugbon awon oba yoku na mo bi irin ajo oba be yen na to se ri
3: awon oro mi te ba n lo mo se won
4: nda oba osi eni kokan yin o de kan yin oba agoba o kan yin
3: oba agbeja agbeja gan
4: o tun ko agbeja o kan yin oba isinigbo o kan yin se abi se
2: odegede
4: odegede so baba na ni won
2: oba ni gbogbo won
4: so odegede abe deji na gbogbo wa wa a so pe ki baba lo ma kesi eyin yoku e ba wa sula sugba pe baba yi je nikan lowo toda ma ti wa nigbo kabiyesi o ti di baba
2: tabi
4: ehn sugbon o ka luku lomo bi ti ohun dagba to ohun si
2: ohun baba to ohun si
4: so bo se ri niyan e ba wa ba won soro pe elo ni 150 e ke lo ti o to wo te fi repo sawon oko bamba bamba ti nbe lagba layen e jo tori olorun oruko rere sajuwuro ohun fadaka emi ko ni iwo ko ni iyen e fi yen le oruko lu se pataki kode se nkan te se nbe yen ti yagun o ma nti mo fe ke mo nbe niyan be so nbe yen gan ya ma ka to bele pe so dun e se gbogbo e se ya o mo ni abo kekere le fi se gbogbo awon odun won yen oluwa ran wa lowo o e je supe o
2: te wa ye mi nda si
3: isu na lo je
2: abi baba sunday adewale boboye ajagun gbadẹ ti ilu ode oro yi ri bakan loju mi n ba so pe oye mi ran mo pa a ma si ranti n gba won fi ton mu oro ba kan wa na n gba na ko ti e je ka so se ka lo lose meji
4: se meji lon lon
3: ose keji
4: njo te gboro yen wa ta pepe
2: ta pe
4: elo kabiyesi wa mo mu ba ba wa oni bo mu la wa
2: ibo la wa
4: ala wa bi ba ba won de ba wa nbe odidi kabiyesi niyan o toro won fe apole won de fe oruko won oba wa nbe oju ese laarin ose kose meji won de yanju le e awa ijo ba won lodo fu so
2: pe apada wa eniyan o wa dupe ni
4: so
2: gaun
4: e da file be ye wa na tin gbo ba awon ara lu gan gbo
3: eni pe emo leri ni e to lo lo pake pake o no so pe ti e bo ti e bo ti e bo o no bo ki lu gogan lo re ta ba lu waju ani bakan ta ba tun le yan to le bakan ani bakan awon ara adugo so pe bakan awon eyan to so pe bakan e wa wu wa bakan na bayi sugbon ran ti pe
2: gbogbo ti won win gbogbo ari bakan
4: da ko gbogbo eyo olori kabiyesi oba boboye ajagun gbadé gbogbo eyin olori afori ade beyin afori awon omo yin beyin afojo ola eyin na beyin
2: atojo ola awon omo yin
4: atojo ola awon omo yin e wo ti ya rugbo ti isele yi kan emi na fe dagba o e ba so fun kabiyesi ko won soju se
2: o fe je pe ibi ti pastor gbe le gan ni oju to oro gbogbo eyin iyawo eyin aya nile kabiyesi yi e dakun ero tawon omo yin ero oruko ti awon omo yin ma lo ngba oba dojo ola e wo toruko yi e ba wa ba won soro ko si be okunrin se lagbara to obirin mo bi won se mu e ba won soro ki won seto fun iya yi e dakun ojo ni tiyin gbogbo yin le jere omo tori ojo ola tiyin ati tawon omo yin e ba won soro ki won seto a ni soju be mama victoria ni kefa fun mi

0: Ọlọrun lọwọ dìde fún yín. Agbára Ọlọrun. Alẹ́ yín ò ní bàjẹ́, ojú ò ní tì yín.
1: Olóòtú. Ṣé sì wá wò mí ràn ni? Ṣé dẹ̀ jẹ́ kí ajagun gbadé fìyà jẹ mí gbé? Wọ́n ti ẹ̀lẹ́ ẹ̀dárúkọ wọn mọ́. Wọ́n lẹ kàn rẹ ẹ̀dákọ kábíyèsí mẹ́kọ ara ń dákọ. Ajagun gbadé ẹ̀ fi bọ̀bọ́ yèsí mu ni. Torí Ọlọ́run.
0: Àbí bó ṣe rí lọ́dọ̀ ìyá nìyẹn.
2: Ìyá dẹ̀ ti dàgbà, ó dẹ̀ wà nù àárẹ̀.
0: Kò sí ẹni tó máa gbọ́ tí ìyá ẹ̀ bá bá sọ̀rọ̀. Omi afẹ́ ẹ̀ máa jáde lójú èèyàn fún ẹ.
2: Ó wà nù àárẹ̀.
0: Ẹ́
1: ìyá ìbá ẹ̀. 100,000 tí wọ́n gbà FMC ni wọ́n náà sí lọ́wọ́.
0: Ibẹ̀ náà náà sí. Wọ́n ara òun náà tí ìmókun di bá ṣe ń sọ̀rọ̀ yìí. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin olórí láàfin Kábíyèsí Adéwálé Bọ̀bóyè ẹ bá wọn sọ̀rọ̀ o. Ẹ bá wọn sọ̀rọ̀. Kó tó di pé a ṣe ìgbohùn sílẹ̀ ní ọjọ́ Àlàmísì ìyẹn Thursday. Ẹ jẹ́ ká ti rí àyípadà sí rere. Ojú ò ní tì yín. Kó tó di pé a lọ lórí ètò yìí. Èmi fẹ́ kí a tún fi àsìkò yìí a lórí ọ̀fẹ́ yìí láti pàrọwà sẹ́yìn ẹni rere ìlú. Àwọn kan wà tí wọ́n nílò ìrànlọ́wọ́ tí à ń fún rere ọ̀rọ̀ wọn lórí ètò yìí. Ẹ jọ nítorí Ọlọ́run. A fẹ́ kí ẹ bá wa jáde ìrànlọ́wọ́ sí wọn. Láwọn mẹ́tẹ̀ẹ̀ta tí à ń pariwo ọ̀rọ̀ wọn lórí ètò yìí. A fẹ́ kí ẹ bá wa jáde ìrànlọ́wọ́ fún wọn. Ẹ wo ti ọ̀gbẹ́ni Agboola tí wọ́n wà nílùú Ìta Ògbólúlọ́hún. Wọ́n nílò ìrànlọ́wọ́. A ṣe tún lè máa ṣàlàyé ohun tó ṣe wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ yín ló ti mọ̀ ọ́n. Ṣùgbọ́n a mọ̀ pé bí ìlú ṣe rí. Síbẹ̀ náà ẹ̀yin tí Ọlọ́run bá fi sí lọ́kàn. Ohun tẹ́ bá lè fi ràn wọ́n lọ́wọ́ ẹ bá wa fi ràn wọ́n lọ́wọ́. Ọ̀gbẹ́ni Agboola yìí. Iṣẹ́ abẹ ni wọ́n fẹ́ ṣe fún. Ẹ jọ̀ọ́ ọ̀nàkọ́nà tẹ bá fi lè ràn wọ́n lọ́wọ́. Owó tí ǹtẹ bá ní tẹ lè fi ràn wọ́n lọ́wọ́. Ẹ bá a fi ránṣẹ́ sórí ètò. Ojú òní tìyín ẹ dákun. Ẹ dákun ojú òní tìyín. Ohunkóhun tẹ bá lè fi ṣe ìrànlọ́wọ́ fún Ọ̀gbẹ́ni Ọláwálé Agboola. Ẹ fi ránṣẹ́. Àsùnwọ̀n tí ẹ lè lò tí ẹ lè fi ránṣẹ́ sí. 80 37 16 53 05 OPE ni. Ẹ sì ti rí Kúnlé Adébáyọ̀ làwà ń bẹ̀. Ohunkóhun tí ẹ bá fẹ́ fi ránṣẹ́ sí àsùnwọ̀n yìí. Kí n tupè ó dàngbà náà. 80 37 16 53 05 OP account. Kúnlé Adébáyọ̀ làwà lẹ́bà ń bẹ̀. Ẹ dákun ojú òní tí ohunkóhun kò sí ní tó kéré jù kò sì sí ní tó pọ̀ jù. Bá a ṣe nílò ìrànlọ́wọ́ fún Ọ̀gbẹ́ni Ọláwálé Agboola. Bákan náà ni ti Ọ̀gbẹ́ni Síkírù Adébáyọ̀ náà wà ń bẹ̀. Àwọn alágbára ìlú ló lo agbára fún wọn. Àwọn tí wọ́n ń pè ní hit and run. Àwọn ló gbá wọn, wọ́n sì sá lọ. Ṣùgbọ́n pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, ibi tí wọ́n fi pa náà, wọ́n ti ń gbìyànjú ẹ̀, wọ́n ti ń tọ́jú ẹ̀. Ó wá kù díẹ̀. Ó kù díẹ̀ kí wọ́n parí ìtọ́jú yìí. Ni wọ́n nílò ìrànlọ́wọ́ owó. Ẹ mọ̀ pé ẹni tí egbò ń wà lọ ẹyìn ẹsẹ̀ tí wọ́n ṣọpẹ́rẹ́ṣàn, wọ́n mọ gba abẹ́rẹ́, wọ́n mọ lo oògùn. Bẹ́ẹ̀ ni wọ́n sì máa jẹ, wọ́n mọ mu. Nítorí ta wí yìí, ó ti gba gbogbo iṣẹ́ lọ́wọ́ wọn. Gbogbo ohun tí wọ́n ní, tí wọ́n lè sọ pé bóyá iye tá a fi pamọ́ síbì kan tẹ́lẹ̀, wọ́n ti na tán. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ọ̀nà kanna tí ẹ bá lè gbà láti ràn wọ́n lọ́wọ́. Ẹ bá mi dìde ìrànlọ́wọ́ fún wọn. Ẹ jọ nítorí Ọlọ́run. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n mi ẹ̀yin náà bá ń pàrọ̀ wá sáwọn èèyàn. Pásítọ̀.
1: Wọ́n ti gbà rọ wà tẹ́ pa. Olúwa ràn wá lọ́wọ́.
0: Àmì.
1: Wọ́n ti gbà rọ wà. Àti sọ lójoojúmọ́. Ètè mi bá kàn sọ fáwọn ẹgbẹ́ oníwẹ́dà ní Ìjùta Ògbólú. Ìjùta Ògbólú ẹgbẹ́ oníwẹ́dà. Àwọn ajórin
0: mọ́rin.
1: e dakun e ba mi fa okunrin mara

0: kúrẹ́ ọ̀dọ́ se tẹ̀tẹ̀dẹ́ kọ́ lérí bí jòkó
1: nítorí láti agogo mẹ́jọ àárọ̀
0: títí di ago méjìlá ọ̀sán
1: ni solution àwọn alágbára yóò máa wáyé
0: o fẹ́ kí gbogbo wa lọ mọ̀ pé
1: wọ́n náà wọ́n kánsẹ̀lì mọ́ wa pẹ̀lú wòlíì
0: lẹ́yìn ìgbà tá a bá ṣe program tán
1: ọ̀pọ̀lọpọ̀ olórí ẹ̀mí ló máa fi orin ìyìn ṣeṣẹ́ ìránṣẹ́
0: ẹ ṣàdẹ̀ tí mo bàbá wa dáadáa
1: ikọ̀ àti ìrìjú olódùmarè
0: apostle jimoh ìmọ́lẹ̀ ayọ̀
1: àti màmá kọ́kọ́rọ́ agbára
0: prophetess ìfẹ́ olúwa jimoh
1: wọ́n máa fi pè àti májẹ̀mú sọ̀rọ̀ àṣẹ
0: ẹ pé bàbá kọ́kọ́rọ́ agbára sórí ago yìí
1: 0064306132
0: solution àwa ní gbogbo ọjọ́ Tuesday
1: gbogbo ènìyàn jẹ́ àjọ pàdé níbẹ̀
0: gbogbo wa la máa ní ẹ̀rí rere.

0: Ondo State.
1: Tẹ̀tẹ̀dẹ́ kọ́ lé rí bíjò kó.
0: Nítorí láti agogo mẹ́jọ àárọ̀.
1: Títí di agogo méjìlá ọ̀sán.
0: Ní solution àwọn alágbára yóò máa wáyé.
1: Mo fẹ́ kí gbogbo wa lọ mọ̀ pé.
0: Wọ́n náà wọ́n cancel mọ́ wa pẹ̀lú wòlíì.
1: Lẹ́yìn ìgbà tá a bá ṣe program tán.
0: Ọ̀pọ̀lọpọ̀ olórí ẹ̀mí ló máa fi orin yìí ṣiṣẹ́ ìránṣẹ́.
1: Ẹ ṣàdẹ̀ tí mo bàbá wa dáadáa.
0: Ikọ̀ àti ìrìjú olódùmá.
1: Apostle Jimoh Imole Ayo.
0: Àti màmá kọ́kọ́rọ́ agbára.
1: Prophetess Ife Oluwa Jimoh.
0: Wọ́n máa fi pè àti májẹ̀mú sọ̀rọ̀ àṣẹ.
1: Ẹ pé bàbá kọ́kọ́rọ́ agbára sórí ago yìí.
0: 0806430-6132.
1: Solution àwà ní gbogbo ọjọ́jọ́ Tuesday.
0: Gbogbo ènìyàn já àjọ pàdé níbẹ̀.
1: Gbogbo wa la máa ní ẹ̀rí rere.
2: Tó bá ti di ọlá, gbé omi yẹn, gbé kẹ́gì ẹ kó máa bọ̀. Omi tó máa gbà ti wà nílé ìjọsìn yẹn. Kìkì pé kò kàn mú ìgbàgbọ́ ẹ̀ dání. Ohun tá à ń ṣiṣẹ́ lé lórí, a ṣe ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́. A ti bẹ̀rẹ̀ láti Tuesday tó kọjá tá a ti ń ṣiṣẹ́ lé lórí. Nọ́mbà tó máa pè mí sí tá a bá ti parí ètò ní 0706705-5611. 0706705-5611. Nọ́mbà tó máa pè mí sí nìyẹn. Lẹ́yìn ètò ni kò pé tó bá lo wo nínú ìwé Ephesians, ìwé Ephesu, Ephesians chapter 6 and verse 10. Ó sọ nǹkan kan níbẹ̀. Ó ní lákòótán ara mi jẹ́ alágbára nínú Olúwa àti nínú agbára ipa rẹ̀ ní àkótán ara mi jẹ́ alágbára nínú Olúwa àti nínú agbára ipa rẹ̀. Tó bá ti jẹ́ kó rẹ̀ lójú ìjà tó ń jà lọ́wọ́ yẹn, ogun yẹn máa borí ẹ̀. Tó bá ti lè jẹ́ kó rẹ̀, sórí ẹni tó ń gbógun ti ẹ̀, ó mọ̀ pé rí rẹ̀ ló ń fi lè win yẹn. Tó bá wo dára wa rí pé gbogbo ènìyàn ló jẹ́ winner. Ẹnìkan ni champion. Gbogbo ènìyàn ni winner. Ẹnìkan ni champion. Ẹnìkan tó bá jẹ́ champion yẹn, òun ló máa gba àmì tí winner ò gbà. Ife ẹ̀yẹ tí winner ò gbà, champion ló ń gbà. So o gbọ́dọ̀ jẹ́ champion nínú ogun tó ń jà yẹn. Lóòótọ́ mo mọ̀ pé o sunkún sùn lánàá ni. Lóòótọ́ ò tí jẹun látàárọ̀. Lóòótọ́ gbogbo ẹ̀ lé. Iṣẹ́ yẹn ti dàrú. Ọmọ ti dàrú. Ilé ọkọ dàrú. Ohun gbogbo dàrú. Ṣùgbọ́n ẹnìkan wà tó bá sọ agbára nù. Ogun yẹn borí ẹ nìyẹn. Má sọ agbára nù. Gẹ́gẹ́ bí ohun tá a kà níbí. Lórúkọ Jésù yóò dára fún
3: mi.
2: Pè mí sí orí nọ́mbà tó máa pèsè tó jẹ́ studio line olele 0805551110. Hello, ta ló sọ̀rọ̀?
4: Hello, bàbá.
2: Ẹ sún kúrò nídìí rédíò yín.
4: Ẹ kú ṣe pàṣà.
2: Kí lẹ fẹ́?
4: Ẹ jẹ gbàdúrà fún mi.
2: Kí lórúkọ yín?
4: Ọmọ ni Yòjé Wùmí.
2: Níbo lẹ ti ń pè?
4: Àtàbùsọ̀rọ̀ níjọ̀ka.
2: Mo sọ tẹ́lẹ̀ sí ayé yín bí wòlíì Ọlọ́run àlàyé. Gbogbo ẹnikẹ́ni tó fara rẹ̀ dá májẹ̀mú pẹ̀ ní dìde. Mo bú ìtàṣẹ́ ikú máa pa ẹni.
3: Àmì Jésù.
2: Okùn ẹ̀mí ẹni máa jáde àná.
3: Àmì Jésù.
2: Àṣẹ jáde ọ̀rọ̀ tẹ̀lé. Gbogbo ẹni tó lò ní sinmi ogun jíjà. Lórúkọ Jésù, okùn ẹ̀mí rẹ̀ máa já.
3: Àmì Jésù.
2: Ìrànlọ́wọ́ máa dìde sí yín.
3: Àmì Jésù.
2: Jésù Kristì Olúwa wa.
3: Àmì.
2: Ẹ jẹ́ kẹ́ lómi pẹ́ pè mí lẹ́yìn ètò. Hello.
4: Hello.
2: Ẹ sún kúrò nídìí rédíò yín.

0: yẹ won tan won bomi aye sanra ade fugba ti sawo omo ya tan itan ni mu ni tan ohun agbaye se ni ku leyin eni
1: ena
0: o de agbagba buri yangbe to kami lutiti atoto dere tin fogbo igbaye se igbaye se awon akoni ro ni jaso akoni oduwa Eto akoni oduwa yo mo kuriri latago ni leje igbo safefe glow 99.1 fm ijapo nilu akure ni gbogboju aje monday bere latago mejo abo asale sago mesa abo asale ori eto yi le o ti mo gboda awon akoni ile yoruba ti won ti gbaye lapakata bomi ojo abi won iwa ti gbaye se won loke ipe abibili ati bebe lo akoni oduwa omode lolorin agba lo nitan olu omo femi ogunda isi apede bi ene layin agbolohun bi oje kakakakake ibiti oro kamore laya kakaka elede to mede tin felegede jegede apede dele elede to mede
2: kai kai ka
0: akiyemi michael baba ilara na yo mo ko mo lupobo lori eto ohun akoni oduwa
3: abe ti sunun le ni ti lesu o deyin eto
4: In a world full of noise, confusion, and endless pressure, here comes a moment where you must look within. Welcome to a new dimension of growth, a rebirth of purpose. Formerly known as Fire Within, now transformed into something deeper, stronger, intentional, Mindful Capital. Mindful Capital, a sacred space where your mind is sharpened, your spirit is awakened, and your path to wealth, clarity, and inner strength is revealed. Join us. Spiritual teacher, Dr. Ezekiel Akonde, and your host, the voice of insight, Ayobami Enitilo, as they guide you through powerful teachings, mind renewal, and practical wisdom for living a fulfilled life. Every Monday from 9:30 p.m. to 10:30 p.m. on Glow 99.1 FM, step into your higher self, because true wealth begins from within. Mindful Capital, build your mind, master your life.
5: Lójoojúmọ́ làwọn ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lóríṣiríṣi káàkiri àwùjọ wa tó ń fẹ́ àbójútó àti àkíyèsí ìdí nìyí tí kan ní Glow 99.1 FM ìjàpọ̀ Estate Àkúrẹ́ fi gbé ètò kan kalẹ̀ tá a pè ní láwùjọ lọ́jọ́ Ìṣẹ́gun àti Ọjọ́bọ̀ láago mẹ́wàá òwúrọ̀ sí 12 ọ̀sán.
6: E pàdé àwọn atọ́kùn tó dántọ́ níbi tí wọn yóò ti máa tọ́kùn ètò náà pẹ̀lú ìrírí tó jinlẹ̀ àti àníkùn òye sójú náà ti mú ìdàgbàsókè tó múnádóko wá sí àwùjọ wa.
5: Lábala lábala lètò yìí pín sí ṣe bẹ́ẹ̀ mọ̀ pé ẹnu àgbàlóbi ti ń gbó ọ̀rọ̀ àgbà lábala àkọ́kọ́.
6: Bó ṣe ń lọ ló tẹ̀lé.
5: Abala ojú ọjà náà ń bẹ níbi tẹ́ ò ti mọ bójú ọjà ti rí. Abala tẹ́ ti pàdé àwọn alẹ́nu lọ́rọ̀ láàrin ìlú ń bẹ pẹ̀lú àwọn àlàyé tó múnádóko.
6: Abala tẹ́yin olólùfẹ́ wa náà yóò ti máa fi ìmọ̀lára yín hàn lọ́nà tó bófinmu náà ń bẹ.
5: Ẹ̀yin ni kẹ mú kalẹ̀ owó àtọmọ kájọ bójútó àwùjọ wa lọ́jọ́ Ìṣẹ́gun àti Ọjọ́bọ̀ láago mẹ́wàá òwúrọ̀ sí 12 ọ̀sán láwùjọ láwùjọ láwùjọ.
6: Tọ̀tẹ̀ yìí ó dùn yàtọ̀ torí pé tòní òjọ tàná tàná sì yàtọ̀ sí tọ̀la.

0: òun alágbára.
1: Èyí ni ìjọ Christ Apostolic Church ilé àṣeyọrí. Fi ń pe gbogbo ènìyàn láti darapọ̀ mọ́ Ọlọ́run ní ìkànnì Grow 99.1 FM ìjápọ̀ nílùú Àkúrẹ́ ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago mẹ́ta àbọ̀ títí di aago mẹ́rin ọ̀sán lórí ètò àṣeyọrí ni tèmi pẹ̀lú wòlíì J. A. Fàlàyé bàbá àṣeyọrí. Ẹ darapọ̀ mọ́ wa lórí ìsìn ọ̀sẹ̀ṣẹ̀ wa ẹ̀kọ́ bíbélì ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday láti aago márùn ìrọ̀lẹ́ títí di aago méje alẹ́. Ìpàdé pọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ ní ọjọ́ Àlàmísì Thursday láago márùn ìrọ̀lẹ́ títí di aago méje alẹ́ ní Second Gate ìjọ mímọ́ CAC ilé àṣeyọrí. Ẹ tún lè darapọ̀ mọ́ wa ní ọjọ́ rú Wednesday láago mẹ́sàn òwúrọ̀ títí di aago méjìlá ní orí òkè àṣeyọrí èyí tó kalẹ̀ sí Edu Village Quarry Stonework ní òpópónà Ṣàṣà. Jésù ni Olúwa.

dìgbà tí ìtúsílẹ̀ bá wáyé kí ìtìyàn tó yí padà torí pé pẹ̀lú ọwọ́ agbára ni Ọlọ́run fi mú àwọn ọmọ Ísíráẹ̀lì kúrò nínú ìgbèkùn nílé àjòjì. Ètò wákàtí ìtúsílẹ̀ rèé 30 ìṣẹ́jú tó kún fún òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti lè ṣe ìránṣẹ́ Mountain of Deliverance and Holiness Ministry orí òkè Àgùnlà tó wà ní kìlómítà 2 Agamo Road Ìta Ògbólú nípínlẹ̀ Òǹdó ní gbogbo ọjọ́ Wednesday láago 5 àbọ̀ sí 6 ìrọ̀lẹ́. Ẹni Ọlọ́run pé ló yàn ẹni tó yàn ló ṣe lógo ẹ pàdé Pastor Oladipo Bankole níbi wọn yóò ṣe máa fi ògidì ọ̀rọ̀ Ọlọ́run láìlábùlà ṣùgbọ́n tó kún fún ìtúsílẹ̀ nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀ àti sàtánì bọ̀wà. Ọjọ́ Wednesday ni o 5:30-6 p.m. fún àdúrà àti ìtọ́ni ẹ pé bàbá orí òkè Àgùnlà sórí nọ́mbà yìí 0805-423-4466. Ọ̀rọ̀ Olúwa dúró títí láì ọ̀rọ̀ yìí sì ni ìhìn rere tí à ń wàásù fún gbogbo ènìyàn. Ẹ̀rí rẹ̀ dájú nípa ìtúsílẹ̀ àtòkè wá.

0: méjì lètò yìí yóò máa pín sí.
1: Ìpele àkọ́kọ́ la ó ti máa mẹ́nuba àwọn ìdojúkọ tá à ń rí nínú ìgbéyàwó lóde òní àti àtúnṣe sí wọn.
0: Ìpele ìkejì la ó ti máa kán lu agodo ìfẹ́.
1: Gbà ya fọkàn
0: gbọ̀kọ̀ fàyà.
1: That is
0: máṣe kí
1: ẹ pè wá kẹ́ ẹ tún kọ lẹ́tà sí wa lórí ètò yìí.
0: Fún ìbéèrè ẹ pè wá sí
1: 08035632282.
0: Today's own with Ọlálójú.
1: Ẹ máa gbọ́.
2: Ẹ̀yin olólùfẹ́ àti ẹ̀yin tó ń wá ìfẹ́.
3: Ẹ káàbọ̀ sí ọgbà ìfẹ́, ètò tó ń fún ọkàn láyọ̀ àti ìtura.
2: Pẹ̀lú olólùfẹ́ ẹ̀yin MC Chuchi K.
3: A ó ka àwọn ìkíni fún olólùfẹ́ tí o yàn láàyò.
4: A ó tún fi àwọn orin ìfẹ́
3: gbé lárugẹ. A ó tún bá yín wá ìfẹ́ tòótọ́. Ẹ ó tún láǹfààní láti máa gbọ́ àwọn àṣírí ìkọ̀kọ̀ Secret Place.
5: Odò ìfẹ́ kún máa lò ẹ́. Bínú ìfẹ́ jó mi ò kò yá.
6: Láti agogo mẹ́sàn-án sí agogo mẹ́wàá ní gbogbo ọjọ́ Wednesday.
2: Ní kẹ́ pàdé bàbá ìfẹ́ Olúkáyọ̀dé Ajayi Chuchi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí Chuchi K.
3: Bẹ́ẹ̀ ni ẹ darapọ̀ mọ́ mi lórí ìkànnì Glow 99.1 FM Ìjàgbó Estate Àkúrẹ́.
7: Ìfẹ́ làkọjá òfin o.
3: Ọgbà ìfẹ́ ni gbogbo nǹkan. Ìrìnàjò ìfẹ́ wa.

orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni olódodo sá wọnú rẹ̀ ó sì rí iyè ọ̀rọ̀ yìí ni mo fi ń kiyin káàbọ̀ sórí ètò wákàtí òmìnira níbi tí bàbá wa nínú Olúwa Prophet Samson Taiwo Adegoke ti máa ń fi ọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wá lọ́sọ̀ọ̀sẹ̀ lórí ìkànnì yìí ẹ wò tòní yóò tún lágbára púpọ̀ ẹ jẹ́ ká tẹ́tí bẹ̀lẹ̀jẹ́ ká gbóhun tí ẹ̀mí tó ní fún gbogbo ìjọ

0: ìmọ́tó tó borí àrùn mọ́lẹ̀ bí ọyẹ́ ṣe ń borí ooru ìwà ìgbìn òye ọmọlúàbí bàbá ti jí kàgbálẹ̀ kàgbàtà jíjù ọ̀rá omi tàbí ìpanu sójú pópó ìwà ìbàjẹ́ ní ìwà òbùsí ní pẹ̀lú léyìí tí ń kóra jọpọ̀ ṣe jàǹbá fún ìlera ọmọnìyàn àìsàn kò dé pàgọ́ tiwa o bójútó àyíká rẹ lónìí kí ìlera rẹ ó lè jí pépé iléeṣẹ́ glo 99.1 fm àkúrẹ́ lónìí má gba ìdọ̀tí láàyè láyìíká rẹ
1: Ayẹyẹ wọn tán wọn bomi ayé sanra. Adé fúgbà tí sáwọ ọmọ ìyá tán. Ìtàn ní mú ní ìtàn. Ohun àgbáyé ṣe ní kù lẹ́yìn ẹni.
2: Ẹna
1: ó dé. Agbangba buri yangbe to kami lutiti. Atoto dere tin fogbe igbaye se igbaye se awon akoni ro ni jaso. Akoni o duwa. Ètò akọni òdua yóò mọ kùrìrì látẹ́gùn níléṣẹ́ ìgbóhùn sáfẹ́fẹ́ glo 99.1 fm ìjàpò nílùú àkúrẹ́ ní gbogbo ọjọ́ ajé monde bẹ̀rẹ̀ látago mẹ́jọ àbọ̀ àṣálẹ̀ ságo mẹ́sàn àbọ̀ àṣálẹ̀ orí ètò yìí lẹ́ ó ti mọ gbọ́dọ̀ àwọn akọni ilẹ̀ yorùbá tí wọ́n ti gbáyé lápákẹ́ta bómi ọjọ́ àbí wọn ìwà àtìgbáyé ṣe wọn lókè èpẹ̀ á bíbélì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ akọni òdua ọmọdé ló lorin àgbà ló nìtàn olúọmọfẹ́mi ògúndàyí sí àpèdè bí ẹni láyín agbólóhùn bí ọ̀jẹ̀ kákákákákákẹ́ ibi tí ọ̀rọ̀ kámọ́rẹ̀ láyà kákáká elédè tó méde tí ń felegede jegede àpèdèdè lélédè tó méde
3: káíkàíkà
1: akínyẹmí michael bàbá ìlara náà yóò mọ kọ́mọ olùpọ̀bọ lórí ètò ọ̀hún akọni òdua.
4: Àbẹ́ ti sunnú léyìí ni
5: bẹ́ẹ̀ tí lè sùn ó dẹ̀yìn ètò.
6: In a world full of noise, confusion, and endless pressure, there comes a moment where you must look within. Welcome to a new dimension of growth, a rebirth of purpose. Formerly known as Fire Within, now transformed into something deeper, stronger, intentional, mindful capital. Mindful capital, a sacred space where your mind is sharpened, your spirit is awakened, and your path to wealth, clarity, and inner strength is revealed. Join our spiritual teacher, Dr. Ezekiel Akonde, and your host, the voice of insight, Ayobami Enitilo, as they guide you through powerful teachings, mind renewal, and practical wisdom for living a fulfilled life. Every Monday from 9:30 p.m. to 10:30 p.m. on Glow 99.1 FM, step into your higher self, because true wealth begins from within. Mindful capital, build your mind, master your life.
7: Glow FM 99.1 Akure Ewenu leke ewenu oko
8: Faro na mfe o Akure adura watiga
9: Ojo pe ti won ti soju Akure North and South Federal Constituency nile igbimo asojusofin Labuja sugbon loje yi

dìgbà tí ìtúsílẹ̀ bá wáyé kí ìtìyàn tó yí padà torí pé pẹ̀lú ọwọ́ agbára ni Ọlọ́run fi mú àwọn ọmọ Ísíráẹ̀lì kúrò nínú ìgbèkùn nílé àjòjì. Ètò wákàtí ìtúsílẹ̀ rèé 30 ìṣẹ́jú tó kún fún òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti lè ṣe ìránṣẹ́ Mountain of Deliverance and Holiness Ministry orí òkè Àgùnlà tó wà ní kìlómítà 2 Agamo Road Ìta Ògbólú nípínlẹ̀ Ondo ní gbogbo ọjọ́ Wednesday láago 5 àbọ̀ sí 6 ìrọ̀lẹ́. Ẹni Ọlọ́run pé ló yàn ẹni tó yàn ló ṣe lógo ẹ pàdé Pastor Oladipo Bankole níbi wọn yóò ṣe máa fi ògidì ọ̀rọ̀ Ọlọ́run láì lábùlà ṣùgbọ́n tó kún fún ìtúsílẹ̀ nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀ àti sàtánì bọ̀wà. Ọjọ́ Wednesday ni o 5:30-6 p.m. fún àdúrà àti ìtọ́ni ẹ pé bàbá orí òkè Àgùnlà sórí nọ́mbà yìí 0805-423-4466. Ọ̀rọ̀ Olúwa dúró títí láì ọ̀rọ̀ yìí sì ni ìhìn rere tí à ń wàásù fún gbogbo ènìyàn. Ẹ̀rí rẹ̀ dájú nípa ìtúsílẹ̀ àtòkè wá.

0: méjì lètò yìí yóò máa pín sí. Ìpele àkọ́kọ́ la ó ti máa mẹ́nuba àwọn ìdojúkọ tá à ń rí nínú ìgbéyàwó lóde òní àti àtúnṣe sí wọn. Ìpele ìkejì la ó ti máa kọ́lu agbódo ìfẹ́. Gbàyà fọkàn gbọ̀kàn fàyà. That is
1: match making.
0: Ẹ pè wá kẹ́ ẹ tún kọ lẹ́tà sí wa lórí ètò yìí. Fún ìbéèrè ẹ pè wá sí 08035632. Today's own with Ọlálójú. Ẹ máa gbọ́.
2: Ẹ̀yin olólùfẹ́ àti ẹ̀yin tó ń wá ìfẹ́.
3: Ẹ káàbọ̀ sí ọgbà ìfẹ́, ètò tó ń fún ọkàn láyọ̀ àti ìtura.
2: Pẹ̀lú olólùfẹ́ ẹ̀yin MC Chuchi K.
3: A ó ka àwọn ìkíni fún olólùfẹ́ tí o yàn láàyò.
4: A ó tún fi àwọn orin ìfẹ́
3: gbé e lárugẹ. A ó tún bá yín wá ìfẹ́ tòótọ́. Ẹ ó tún láǹfààní láti máa gbọ́ àwọn àṣírí ìkọ̀kọ̀ Secret Place.
5: Ojo ìfẹ́ kún máa lò ẹ́. Bínú ìfẹ́ jó mi ò fò yá.
6: Láti agogo mẹ́sàn-án sí agogo mẹ́wàá ní gbogbo ọjọ́ Wednesday.
2: Ní kẹ́ pàdé bàbá ìfẹ́ Olúkáyọ̀dé Ajayi Chuchi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí Chuchi K.
3: Bẹ́ẹ̀ni, ẹ darapọ̀ mọ́ mi lórí ìkànnì Glow 99.1 FM Ìjàgbó Estate Àkúrẹ́.
7: Ìfẹ́ là kò jẹ́ òfin o.
3: Ọgbà ìfẹ́, ìfẹ́ ni gbogbo nǹkan, ìrìnàjò ìfẹ́ wa ò ní dànù.
8: Nípa òjò nígbà ẹ̀rọ, ọkọ̀ ìfẹ́ wa ò ní dànù, ìpìlẹ̀ ìfẹ́ wa lò.

bá bọ̀ wọ́n ní kán tó fìyàn joyè láàrin ìlú ẹni ń láti jẹ́ ni rere o ẹni iyì ẹni ẹ̀yẹ ẹni àpọ́nlé eléyìí gan ló mú kí ọba dr clement adesuyi astrop ajimoko kẹta ọwa obokun adimula sílẹ̀ ìjẹ̀sà tó fi ọ̀túnba láì orí owó jẹ́ oyè sàlórò ti ìjẹ̀sà àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn láti gun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ni wọ́n péjú-péjọ láti bá ọ̀túnba orí owó yọ ayọ̀ láàfin ọwa obokun tìlú ìjẹ̀sà bàbá ní ká mọ̀ ṣe dáadáa ká mọ̀ ṣe dáadáa ká mọ̀ wùwárẹ́ kì í ṣe nítorí òní o nítorí ọ̀la ní nítorí ọjọ́ kan ọ̀jọ́ kan tí wọ́n ó mọ sọ̀rọ̀ nípa tiẹ̀ pé ṣóun ni ká mú àbó nǹkan ni ká mú ṣóun ni ká mú àbó nǹkan ni ká mú ṣó wọ̀ tiẹ̀ ṣó mèkì ẹ̀ ṣó jọmọ re ṣó jẹ́ èèyàn re òun la ṣe mọ́ ní ká ṣe dáadáa nítorí ìdíkọ́ nítorí ọ̀la ni àkísà lọ́rọ̀ tuntun yanranyanran tilẹ̀ jẹ̀ṣà pé ìgbà yín yóò sàn wá o kádé pẹ́ lórí kí bàtà òye pẹ́ lẹ́sẹ̀ kí ewé òye kó pẹ́ pẹ́ pẹ́ pẹ́ lórí yín congratulations to you.

mọ̀ pé lọ́sẹ̀ tó kọjá mo sọ̀rọ̀ nípa Hank Anuku tí ó ní káwọn èèyàn mú sùúrù fún ìṣèjọba ààrẹ Bọ́lá Tinúbú o tó sì wá sọ pé látìgbà tí ìyàwó òun ti ṣaláìsí ó ti dà àwọn ọmọ sí ń gbá tóun ń bá àwọn ọmọ yẹn tó ń bá àwọn ọmọ táwọn jọ ń yí kiri mo tún ti mú ròyìn Hank Anuku wá fún yín lọ́sẹ̀ yìí o ẹsẹ̀ mọ̀ pé lọ́sẹ̀ tó kọjá ni mo sọ pé léyìn ọ̀sẹ̀ yìí ó tún wá fi nǹkan kan léde táwọn èèyàn mọ ó ní jẹ́ mọ̀ pé òjíṣẹ́ ọlọ́run lòun ó ní jẹ́ mọ̀ pé python lòun ǹjẹ́ jẹ́ mọ̀ pé wọ́n da àmì òróró léun lórí ni ó ní kí ìwá ṣe ẹnìkan ṣá ló ṣàdàmì òróró léun lórí ó ní python yìí náà kàdé bóyè ló da àmì òróró léun lórí ó ní gbogbo ìgbà tóun gbé nílùú èkó òun lọ sí school of theology láti lọ rè kọ́ nípa bá a ti ń ṣe iṣẹ́ python ó lóun sì kàwé òun kọ wọn fóun ní sabuké tí wọn sì da àmì òróró léun lórí ó ní àmọ òun ò kàn ṣe gbogbo ẹ báwọn èèyàn ṣe gbé léjú àmì pàìtàn àmì òjíṣẹ ọlọrun àmì kìnnìkan ó lóun lífù láìfò òun nọmà ó ní àmọ àwọn tó bá mọ òun dénúdénú àwọn tó bá mọ òun délédélé wọn mọ wípé python lòun pé òjíṣẹ ọlọrun ni òun fẹràn iṣẹ ọlọrun tọkàntọkàn ọlọrun sì ń gbọ ti tòun ọlọrun gbọ àdúrà tòun nípa ní ọrọ ọ̀nà ti tòun ni o ọlọrun ń gbọ àdúrà ti tòun èmi sì láìkẹ o kì í ṣe gbogbo àwọn tí wọn gbé kán tó bí wọn who are you I'm python ìwọ mọ sọ pé python kinní kan ni ẹ jẹ kí ìwọ ẹ jẹ kí ìwọ ẹ jẹ káwọn èèyàn sọ wípé ṣé pastor ni yín ọwọ no wonder ìwà yín ló fi hàn pé pastor kì í ṣe pé kẹ tó sọ̀rọ̀ kinní kan I'm pastor kinní kan ẹ kúrò lórí ẹ kọ́ lọ́run ó ṣàánú gbogbo wa.

Ojú obìnrin ní ilé ọkọ o, kọ́lọ́hún ó ṣàánú wá, kọ́lọ́hún mọ̀ jẹ́ afẹ́ ọkọ̀ ọlọ́kọ̀, kọ́lọ́hún fún wa ní ọkọ̀ orí wa. Ìkan lára àwọn òṣèré tíátà lédè Yorùbá obìnrin Tóyọ̀sí Adésànyà ó ti sọ ohun tójú rẹ̀ rí o nígbà tó ń wojú olúwa tí ń wá mọ ní jẹ́bẹ́ o. Ó ní onírúurú iṣẹ́ abẹ, onírúurú IVF, àtọpẹ, àtọpọ́lọpọ̀ nǹkan ló mọ̀ ṣe lórí pé kóun lè di ọlọ́mọ láyé. Ó ní ìgbéyàwó àkọ́kọ́ tóun kọ́kọ́ wà nínú rẹ̀. Ó ní 15 years lòun lò nílùú Àkó Ẹwà ní Àyín, tóun ò gbọ́ pa, tóun ò gbọ́ po nínú ilé ọkọ òun. Ó ní àmọ́ ìgbà tọ́lọ́hún ó ṣe ohun ìyanu fò ẹni tóun wá fẹ́ lẹ́yìn yùn. Òun mọ̀ dọ́lọ́mọ̀. Ó ní àmọ́ ojú rí tó oríṣiríṣi iṣẹ́ abẹ tí ò tiẹ̀ ṣe IVF owó. Ó ní àmọ́ òun dúpẹ́ lọ́wọ́ ọkọ òun fún àdúrótì rẹ̀, fún tí kò jẹ́ kó júrò, tí kò wò pé irú èèyàn wo leléyìí tó kàn dáhùn láàmú yìí. Àgbàládùúrà pé tọ́ ọlọ́run ó ba yín wo ọmọ òun o, gbogbo àwọn tó kù náà tó sì ń wo ojú olúwa, ọlọ́run ó dà wọ́n lóhùn láìpẹ́.

àfàsìkò kí ọ̀gbẹ́ni adébọ̀ bọ́láńlé festus pé wọ́n ku ọjọ́ bí àgbàládùra pé igba ọdún kan ni o wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lórí òkè pẹ̀ nínú ayọ̀ àtàlàáfíà tẹ́ ń bá gbọ́ ìkíni yìí láti lè ṣe positive 102.5 fm tó wà ní information village nílùú àkúrẹ́ aya yín yẹmi adébọ̀ àti àwọn ọmọ yín lónìí kakiri bẹ́ẹ̀ wá mọ sá lọ ilé torí wọn ti ń ranjú mọ́ mi báyìí ojú sì mọ́ ń faṣọ ya ṣe é mọ̀ ojú ó má wàá faṣọ mi ya ẹjẹ́ mú ọ lọ ilé kí n lè padà wá lọ́sẹ̀ tó ń bọ̀ gbémi sọ́lọ́ yìí dìran lórúkọ tèmi ẹjẹ́ ká mọ ọ̀rẹ́ rìn ẹjẹ́ mọ wà láàrin èrò ẹ mọ jẹ adádí o wàhálà no dey finish sí o ire àtayọ̀ láti pàdé bye bye catch you later bye.

0: gbogbo ibi tí ẹ ti ń gbọ́ lè ṣe yìí. Àkú àtàárọ̀. Bó o níṣẹ́ lónìí.
1: Ẹ jẹ́ ká ṣe bá Folúwa.
0: Ṣé dáadáa lẹ́wà?
1: Bàbá ò ẹ máa ṣe
0: o. Ẹ jẹ́ bí àwa náà ti wà.
2: Ẹ jẹ́ ká ṣe bá Folúwa.
0: Ní ọjọ́ kejìlá,
2: bàbá ẹ máa ṣe o.
0: Ní oṣù kẹwàá ọdún 2026.
2: Ṣé bá Folúwa.
0: Iléeṣẹ́ rédíò ìjọba àpapọ̀ lẹ́gbọ́. Positive 102.5 FM ló Àkúrẹ́. Ní ọwọ́ àsìkò báyìí.
1: Ṣé bá Folúwa.
0: Kẹ̀lẹ́ńkẹ́.
1: Bàbá
0: ṣe o. Báyìí. Kò sí gìrìgìrì lọ́rọ̀ tí a.
1: Ẹ jẹ́ ká ṣe bá Folúwa.
2: Ọpẹ́ la mú wa o.

ṣùgbọ́n bó ti wò ó rí ni ọlọ́run ò gbúdọ̀ kú lẹ́nu wa ọlọ́run kú ṣẹ̀dá wa fún náà ni gbogbo ògbà ìsínbèrè náà ni ìyẹn wa.

yín ọlọ́run o bá mi mọ ẹ ṣe mo dúpẹ́ mo tọpẹ́ dá láti á ṣe ẹ̀yìn ṣà ń bẹ nígbà téèyàn bá ròǹgbà mi bó ní ti ṣe yín bó ní ti ṣètò ló kàn tiẹ̀ wàá súyàn gan téèyàn bá sì wàá wò ó ronú ò da nǹkan kò sí bóyàn ṣe lè ro nǹkan tó lè wàá mú kí wàálẹ̀ èèyàn kó wá pòórá kó mú ọ̀nà àbáyọ wá sí ní téèyàn bá ń rò lọ́kàn kò ṣẹlẹ̀ bá wọn ni ó ṣàrò náà ọlọ́run ṣàṣe dá wa ni ó ṣe wáyà wá.

kí mọ mu wa lọwọ jẹjẹ lọwọ sẹlẹnsẹ ni àti àṣe. Tọrọ dé dúró báyìí. A lọ ké pe táyé currency ni. Tó bá gbà láàbì tó bá lọ làwa náà ṣe kìnìlá tẹ̀lé lọ. Orí kìnìkan la fi ń wo nǹkan kan.

àwọn èèyàn ń wò pé ìrírí mi wá pọ̀ ìrírí mélòó ni inú mi rí bí ṣe ọ̀rọ̀ tí ń sọ gọ́fà ní sọ̀rùn gbogbo wa náà ni gbogbo ẹ̀ rọra rí bákan sí báyìí kéèyàn kan èèyàn kan ò rẹ́nìkan bú èèyàn kò rẹ́nìkan bá wí èèyàn kò sì rẹ́nìkan sọ pé bí nǹkan ṣe rí lélẹ̀ a mọ̀ manage ara wa ní lọ́wọ́ tá a wà yìí manage ni èmi gan mo ṣe wà mi bá rí bí nǹkan ni mo ti fẹ́ já nǹkan gbà pàtì ní ìjàgbà tèmi gan ṣe kí ni ti kà á lẹ̀ torí ojú lásán ò ṣe é ṣe nǹkan kan mọ́ ní ìsìn kọ́ lọ́run kó ṣàánú wa ni lọ́wọ́ tá a wà bó bá wá yọ ọ́ lẹ̀ lọ́dọ̀ tí yín tẹ̀sí rí páwọn kan ó kù díẹ̀ káàtó torí ṣe mọ̀ pé àwọn èèyàn tá a wà náà atọ́kùn àtòbin ó máa ń dásìkò kan tó yẹ pé aró mọ tìyàn ìtìjú ó dé pé àmì bá bèrè owó lọ́wọ́ lágbájá tí ò fún mi yóò dùn mí dójú egbò ni ìsinmi tóun náà ti ń là kọjá ní ìsìn láwọn arọra wò pé jẹ́sà jẹ́ ń dúró lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ mi jẹ́ ń dúró sí àyè mi mọ́ jẹ́ ń kọjá àyè mi bẹ́ẹ̀ bá wá ríro ẹni bẹ́ẹ̀ pé ẹni tí mò ń wò ẹ̀ nǹkan ń ṣe lágbájá kẹ́ẹ̀kan rọra pè wọ́n ní wíbẹ̀ náà ẹgbà ilé ẹgbà tọ̀hún tó àwa láwa fúnra wa

0: Iléeṣẹ́ rédíò ìjọba àpapọ̀ positive 102.5 FM nílùú Àkúrẹ́ lè ń gbọ́. Ẹ mọ̀ pé mo ti sọ lọ́wọ́ Sẹ́lẹ́ńsẹ́ lọ́wọ́ Jẹ̀lẹ́ńkẹ́ ló bá dé lónìí. Kò sí gìrìgìrì lọ́rọ̀ tí a. Tó bá di aago mẹ́jọ àbọ̀ ní ètò tí ọpọ́n súnkàn Restoration of Our Pápá àti ìmúpadàbọ̀ sípò. Ilé ti Warriors of Christ nílùú Ondo Ṣonígbọ̀nwẹ́ òun náà ni a máa mú afún yín.
1: Ṣọlá ẹ̀mí ọmọ Amusa rà ń fọ kọ́sùrájà tún bí máa ń kọ́ ní kúndọ́nù.
0: Mo ṣàrọ̀rá ń yọ́ lẹ́yọ kọ̀ọ̀kan ní.
1: Àwa dé.
0: Láti á ṣe lọ́wọ́ Sẹ́lẹ́ńsẹ́.
1: Àwa là ń tọ́.
0: Lọ́wọ́ jẹ́jẹ́.
1: Àwa dé.
0: Kò gbagidi rárá. Báwọn ẹ̀mí ṣe gbé wá lónìí nù a ó sì máa ṣe bẹ́ẹ̀ àjọ máa fi ṣe àlàfibọ̀ látapá bí ni.
1: Àwọn tí wù mí wà wà.
0: Ó ṣeun bá mi jẹ́ kóra máa lọ lọ́wọ́ Sẹ́lẹ́ńsẹ́ báhun kò sí gìrìgìrì kò sáriwo

0: 102.5 Positive FM Akure.
1: Láti lè ṣe rédíò ìjọba àpapọ̀ Positive 102.5 FM nílùú Àkúrẹ́, aago mẹ́jọ àbọ̀ sílùú ní báyìí, Restoration Half Hour, wákàtí ìmúpadàbọ̀ sípò láti ìjọ Warriors of Christ nílùú Ondo ni a máa mú wá fún yín, ẹ máa bá wa kálọ̀.

0: láti jà àwọn ẹ̀bùn kan kárí bíi ti yóò kádà kẹ̀kẹ́ marwa tẹlifíṣàn rédíò àti fóònù olówó iyebíye olúborí gbogbo ẹ̀ dọ́kọ̀ ayọ́kẹ́lẹ́ olómi tútù ọ̀nà kan gbòógì rèé láti fi sàmì dúpẹ́ ayẹyẹ ogún ọdún 20 years tí alhaji àgbà bàbá aláàánú ti ń ṣèwòsàn fún tọmọdé tàgbà kò tán síbẹ̀ o mùsùlùmí kan láǹfààní tíkẹ́ẹ̀tì ọ̀fẹ́ ọ̀sìlù mẹ́kà tí kìrìsìtẹ́nì kan láǹfààní láti lọ Jerusalem alhaji àgbà bàbá aláàánú ló tó bẹ́ẹ̀ ẹ máa lọ sí èyíkéyìí offices bàbá aláàánú fún ìtọ́jú ẹgbà káàdì yín ẹ̀túngba tíkẹ́ẹ̀tì a fi yí koto tí ó wáyé láìpẹ́ nídìí mango òkè ọgbà nílùú Àkúrẹ́ ẹgbọ́kadà ní Lafẹ́ Junction ẹ lọ gba àwòsàn kẹgbà tíkẹ́ẹ̀tì ní Nago Plaza opposite Àlàáfíà Hotel ọwọ́ ẹ lọ gba àwòsàn gba tíkẹ́ẹ̀tì ní Bakusa Street tó dojúkọ ilé ìyá Bakusa ìlú ọ̀rẹ́ ẹ má jẹ́ kí káàdì àti tíkẹ́ẹ̀tì yín sọnu o òun la fi yí koto telephone
1: 006-397-0829.
0: Ìyá tankété ayé ń lé ọ́n bí òun sá lọ́ka fàṣàn ń bo lọ wọ́jà yí ò tó gbọ́ ìmọ̀ràn mi ó yá lọ́dọ̀ alhaji àgbà bàbá aláàánú spiritual home ó gbóná bí ẹlẹ́gùn ṣọ̀pọ̀nà òun gan lọ́nà àbáyọ tọ́pọ̀ àwọn tó fẹ́ tàtàjèrè ń sátọ̀ ẹni wọkọ̀ wáyà ẹni fẹ́ gbọ́mọjọ́ má lọ bẹ̀ kọ̀nfáàmù ni kì í ṣàṣàwọ̀ nínú kápọ̀ owó ayé kúrò lára ni
2: ṣèbí ìlú Àkúrẹ́ ni wọ́n wà
0: bẹ́ẹ̀ ni wọ́n wà ní ìdí mango òkè ọgbà lọ́jọ́jọ́ Wednesday Thursday àti Friday sọ fọ́lọ́kadà ní Lafẹ́ Junction Àkúrẹ́ nílùú ọ̀wọ̀ ẹ lọ pàdé wọn ní Nago Plaza lọ́jọ́jọ́ Saturday àti Sunday opposite Àlàáfíà Hotel ọwọ́ Monday and Tuesday ní ká ẹ lọ pàdé alhaji àgbà ní Bakusa Street opposite ilé ìyá Bakusa ìlú ọ̀rẹ́ alhaji àgbà kọjá bẹ́ẹ̀ àgàgà ìyọnu àgbàlú olóṣèlú contractor ẹ̀yin ni ìyọnu àgbàlú wà fún mo já ọ̀tán telephone 0806-397-0829.
3: Ẹ̀ka lẹ́ òkè yín níbi tí ilé iṣẹ́ yìí bá ń dé gbogbo mo kí yín tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́ mo kí yín tológun tológun mo kí yín tìwà rẹ̀fà mẹ́fà mo kí yín níbi tí wọ́n ti ń fojú òbílẹ̀ jẹun mo kí yín níbi tí wọ́n ti ń fi ìkóríta mẹ́ta dàmọ́ onílé ohun àlejò mo kẹ́yìn ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ ajẹ́májẹran tó lè gun afàìfúnilẹ́dìí ẹ̀sìn gbòdìndì ọ̀ràn ẹran lọ́wọ́ ẹni mo kí yín o mo sì ṣèbà fún yín torí wípé bí kò lóòbá ṣèbà olódùmarè ilẹ̀ òní lanu fún alágẹmọ tẹ́ ń wò yìí bí ò bá ṣèbà ọlọ́run ọba mi àláwúrà bí kò ní lè pààrọ̀ aṣọ tiẹ̀ ìdí nìyí ni mo fi ń ṣèbà fún gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ ní rọ̀ wá ní àtàwà yìí ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ mo yún ògbìn nínú ìkara wọn ẹ̀yin àgbàkan àgbàkan tẹ́ ẹ mà yìí ti ń dùn nínú ọ̀sán ẹ̀yin àgbà tẹ́ ẹ ní kọ́kọ́rọ́ lé ayé lọ́wọ́ ọlọ́run ọba mi gbélé ayé ó gbé sọ́wọ́ àwọn kan jẹ àwọn kan lọ àwọn tá a sì ń sọ̀rọ̀ nípa wọn yìí àwọn lónìí kọ́kọ́rọ́ àwọn lónìí ilẹ̀kùn bó bá wù wọ́n wọn lè ṣílẹ̀kùn fún wèrè lásán lásán ayé a sì máa kẹ́ wọn ayé a máa gẹ wọ́n bó bá sì wù wọ́n wọn á tilẹ̀kùn mọ́mọ olówó ọlọ́lá ọlọ́rọ̀ wọn á tilẹ̀kùn mọ́mọ ọba ọmọ òjòyè pàápàá jùlọ wọn lè tilẹ̀kùn mọ́mọ ààrẹ orílẹ̀-èdè kó má rọ́nà lọ àwọn gangan nìyá òjijì fìhí arúgbó aṣọ mákànlẹ̀ àwọn aláàfáà tọmọ yóò gbìn nínú ìkara wọn àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tí wọ́n mẹsẹ̀ bíbélì tá a tọ̀ àwọn ẹlẹ́sìn kan àbáláyé tí wọ́n mọdò fá tó gbé olúkálùkù wá sílé ayé ìbáyìn mo ṣe fún tèní ewúrẹ́ ló wọlé tí ò kágò ló dẹrùn àmúso àgùntàn àbọ̀lọ̀jọ̀ ló wọlé tí ò kágò wọ́n fi ẹran rẹ̀ wọ́n fi ń yálé lọ́jọ́ léyá mo ṣèbà fẹ̀yìn ajínigbé lọ fún tèní mo ṣèbà láàjì àgbà bàbá aláàánú òun mímà tọlọ́run ọba mi gbé kalẹ̀ fúnrọ̀ wá ní àtàwà yìí láti máa tu ọmọ ẹ̀dá sílẹ̀ nínú pákàleke fúrọ̀jan yìí ti ń bẹ nínú ayé lórí òkè èèpẹ̀. Ṣé ẹ ti gbọ́ pé bẹ́ẹ̀ bá wá sílé iṣẹ́ aláàjì àgbà bàbá aláàánú ohun mímọ̀ tọlọ́run ọba mi gbé kalẹ̀ bẹ́ẹ̀ bá wá fún ìtọ́jú tàbí àmọ̀ràn kí títẹ̀ bá ti débẹ̀ ẹ má jẹ́ ó fò yín ru o ẹ pé kán fún yín ní ìwé pélébé tí wọ́n fi ń yí kòtò oríire ẹ lè yí bẹ́ẹ̀ kọ́lọ́hún yí ìtàn ìgbésí ayé yín padà sí rere ẹ sì tún lè yí kó jẹ́ pé ìǹtẹ̀ ti ń fọkàn án rò tẹ́ ń gbòògbẹ tẹ́ ń fojoojúmọ́ wá mí jẹ́ lé lórí lọ́lọ́hún ó ṣe fún yín ẹ má wá gbàgbé gbogbo ibi tẹ́ ẹ ti lè bá aláàjì àgbà bàbá aláàánú ohun mímọ̀ tọlọ́wọ́n bá mi gbé kalẹ̀ fákòókò yìí pàdé àwọn ilé iṣẹ́ wọn tó jẹ́ pé bẹ́ẹ̀ bá débẹ̀ bẹ́ẹ̀ bá rí wọn ẹ mọ̀ fò fáyọ̀ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ fẹ́ wá rí bàbá ní ìlú àkúrẹ́ olóyè mẹ́kùn ọmọ afidà sílẹ̀ fogun ẹnu túnise bẹ́ẹ̀ bá ti ń bọ̀ láti ibi tẹ́ ẹ ti ń bọ̀ gbogbo ní gbogbo ìgbèríko tó yí ìlú àkúrẹ́ po ẹ pẹ́ ń lọ sí lafayette junction bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ̀yìn ẹ sọ̀kalẹ̀ nínú ọkọ̀ tẹ́ ẹ wọ̀ bó bá sì jẹ́ pé ọkọ̀ ti yín lẹ̀ ń gbé bọ̀ bẹ́ẹ̀ bá ti lè béèrè lafayette junction bẹ́ẹ̀ bá ẹ lè dúró ń bẹ̀ ẹ̀yìn ẹ tawọ́ báyìí kẹ́ ẹ mọ́ lọ́kadà àbò ní márúwá àbáwọn ọlọ́kọ̀ lẹ̀ ẹ pẹ́ ń lọ sókè ọgbà ní ìdí mango nílé iṣẹ́ aláàjì àgbà bàbá aláàánú ohun mímọ̀ tọlọ́run ọba mi gbé kalẹ̀ láti máa fi ntí ọlọ́run ọba mi fún wọn sọmọ aráyé lóore èyí ò ní ní ìlú àkúrẹ́ olóyè mẹ́kùn ni o bó bá sì jẹ́ pé ìlú ọ̀wọ́ lẹ lórí ọ̀fẹ́ sí nagor plaza ní ìdojúkọ àlàáfíà hòtẹ́ẹ̀lì ibẹ̀ lẹ ti máa rí bàbá láṣẹ ọlọ́run bó bá sì jẹ́lu ọ̀wọ́ ẹlẹ́ẹ̀ lọ sí bakusa street ní ìdojúkọ ilé ìyá bakusa nílùú ọ̀rẹ́ lọ́hùn-ún ọjọ́jọ́ wednesday thursday friday lẹ láǹfààní láti máa rí bàbá ní ìlú àkúrẹ́ olóyè mẹ́kùn níbí níbi tọ́lọ́run ọba mi pé kó jẹ́ olú ìlú fún ìpínlẹ̀ ondo lókè ọgbà ní ìdí mango lọ́jọ́jọ́ wednesday thursday friday lẹ láǹfààní láti máa rí bàbá ẹ̀yin tẹ́ ń bẹ ní ìlú ọ̀wọ́ ní nagor plaza ní ìdojúkọ àlàáfíà hòtẹ́ẹ̀lì nílùú ọ̀wọ́ lọ́hùn-ún ọjọ́ saturday àtọjọ́ sunday lẹ láǹfààní láti máa rí bàbá bẹ́ẹ̀ bá sì ti wò ó wípé ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ wá bá wọn sọ yìí bọ́ sí òpin oṣù mo bẹ̀yìn ló kọ ọlọ́run ọba bàbá òní lè wà ní ìlú ọ̀rẹ́ ẹ ní ìlú ọ̀wọ́ lọ́jọ́jọ́ saturday àti sunday tó kẹ́yìn oṣù ṣùgbọ́n ọ̀nà àbáyọ kan bẹ tẹ́ ẹ lè gbà rí bàbá òun sọ fún yín bó bá sì jẹ́ bẹ́ẹ́ wípé ìlú ọ̀rẹ́ lẹ ti fẹ́ rí bàbá ọjọ́ monday ọjọ́ ajé àtọjọ́ ṣẹ́gun ni bàbá ń bẹ ní ìlú ọ̀rẹ́ lọ́hùn-ún ẹ̀yìn ẹpẹ́ ń lọ sí bakusa street o ní ìdojúkọ ilé ìyá bakusa nílùú ọ̀rẹ́ ẹpẹ́ aláàjì àgbà bàbá aláàánú ohun mímọ̀ tọlọ́run ọba mi gbé kalẹ̀ fún ìran tá a wà yìí láti máa ṣọmọ ẹ̀dá lóore lẹfẹ́ rí ẹ̀dá ọlọ́kadà ẹ̀dá onímọ́rúwá àbáwọn ọlọ́kọ̀ ọ̀lẹ̀ dúró ẹ pé bakusa street lẹ ń lọ ní ìdojúkọ ilé ìyá bakusa nílùú ọ̀rẹ́ lọ́hùn-ún àmọ́ nítorí àwọn alọ́nilọ́wọ́gbà fìríǹdì ọ̀kẹ́ alọ́kó lòún kígbe àwọn jàgùdà páálí ti won le pe awon ni alaji agba baba alaanu won yonda agu lewo baba fun yin iyin oni ni o je atona yin lati dodo baba fun gbogbo nte ba fe ba won so labe aso 080-63-97-0829 tabi 080-83-67-84-51 080-83-67-84-51 number to jade si le ise alaaji agba baba alaanu o mima tolowo ba mi gbe kale fun gbogbo nte ba fe gbogbo eyin te gboja kale to je pe oju kan bayi nle wa bi omi adagun eyin to je pe e fi keke wole oko lati gba na e gbo pa e gbopo oro wa dojuru ko soruko ton ti fun yin tan nile oko tabi ninu malebi ti yin wa pe ako ibepe ni ko le takutu wa pe wi pe gbogbo nto ye ko ni sori oke ipe o ti se sohun ti o si

yin wa lati gba te ti wole oko eyin to je pe ojojojo ni won riran irin ajo fun yin e boyibo alawo funfun jeun ilu oba lati wo yin yi iru awon iran bayi ki tan ku lodo awon ojise olohun afa atawon elese kan abalaye won si tin jese yi fun yin o ti le logun odun ama egbiyanju gbogbo n to ye ke se lati rin ajo ohun le ti se be ba wa de embassy tan won pe kilode ori kan la nwo yi ori mi la nwo ninu pa le yin eyin o ti mo wi pe nkan kan ti n ba yin fira lagu ara yin nkan ti n ba rin ajo yin fira awon kan ti ti wo bo o ye ke le gbagbo wi pe ẹni wálé ayé tí ò tọ́jú ara rẹ̀ wáyé asán ẹni wálé ayé tí ò káràmásìkì ọ̀rọ̀ ara rẹ̀ wáyé òfo ẹni bá sì sùn tó na kọ̀kọ́ lẹ̀ tó sùn pọ̀pọ̀rọ̀ ó dá mi lójú pé ń tọ̀hún ò lè tẹ̀síwájú èmi a máa wí fáwọn ẹ̀dá èèyàn pé ẹni bá ti sùn kó lè sùn ìdí nìyí làlàájì àgbà bàbá aláàánú onímọ̀ tọlọ́wọ́n bá mi gbé kalẹ̀ fúnra wa ní àtàwà yìí ná fi gbẹ́tọ̀ ayé le kalẹ̀ láti lè mọ̀ wípé ilé ayé tá a wà yìí bàbá a máa ṣe ọmọ ọmọ a máa ṣe bàbá ìyàwó a máa ṣe ọkọ ọkọ a sì sọ ìyàwó rẹ̀ dìgbẹ̀wò dání láti jẹ́ ènìyàn nílé ayé wọ́n bá sì pé owó tó níye ni wọ́n fi tọ́jú yọ́ ma kówó ọ̀hún kalẹ̀ torí pé ó ti mọbi tó ń dè é mọ́ pé kò lè bọ́ nínú páńpẹ́ tó ń fi mú un ìdí nìyẹn mo fi ń sọ fún yín pé ẹni bá ti sùn kò lè sùn aláàjì àgbà bàbá aláàánú onímọ̀ tọlọ́wọ́n bá mi gbé kalẹ̀ mi sọ fún yín pé ẹ dákun ẹ má wọ̀rọ̀ ayé yín bó ṣe ń lọ yìí owó kọ́múlé láǹtà ńlẹ́gbà nígbà tẹ́ sì ti gbowó ìtàn owó onírú lẹ fi ń sanwó nǹkan míì owó òun ò yọ ojoojúmọ́ ni wọ́n pariwo lé yín lórí tẹ́ ẹ gbà tẹ́ ẹ fi ṣe nǹkan kan ibi tẹ́ ẹ gbọ́jà kalẹ̀ sí ojú kan náà ló wà bí omi adágún ẹ̀yin ṣáà ń pé ọlọ́run ó ṣèyanu ọlọ́run ó ṣèyanu ìgbàwó lẹ́mọ̀ pọ́ ọlọ́run ó tó ṣèyanu ẹ má jẹun parọ́ tàn yín aláàjì àgbà bàbá aláàánú òun mímọ̀ tọ́lọ́wọ́n bá mi gbé kalẹ̀ ó láwọn ètò àdúrà kan tí ọlọ́run ọba mi gbé kalẹ̀ látọ̀wọ́ wọn bíi ẹ̀yọ́nú àgbàlú àtolóṣèlú àti àwọn oníkọngilá ìyọ́n ní kọ̀ǹtáàtọ̀ àwọn ọ̀gá nílé iṣẹ́ olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n fẹ́ wípé àwọn náà fẹ́ dorí àpèsìn wọ́n fẹ́ dẹni iyì wọ́n fẹ́ dẹni ẹ̀yẹ láwùjọ ẹ̀yọ́nú àgbàlú kò wá fún èèyàn kan o kò sì mú ẹlẹ́sìn ẹlẹ́yàmẹ̀yà lọ́wọ́ gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ sí ń ló lè gbà á ló sì lè lò ó torí wípé ká wálé ayé ká má rí nǹkan kan mú nílé ayé ó jẹ́ ní tí màá ń dùn yàn púpọ̀ ọjọ́ wo lẹ ti rọ́mọ olówó tó fọmọ tálákà àfẹléyìí tó bá ya ọmọ pàpá ńlágé lára ọmọ olówó ni ó tó fọmọ ọmọ tálákà tí ọ̀rẹ́ jẹ tí ọ̀rẹ́ mu ọjọ́ wo lẹ ti rọ́mọ tálákà tó yan ọmọ olówó lọ́rẹ̀ẹ́ lọ́rọ̀ ẹ̀ kò rí kò sùn ó máa ń pẹ́ ìdí nìyí mo fi ń wí fún yín pé aláàjì àgbà bàbá aláàánú onímọ̀ tọlọ́run ọba mi gbé kalẹ̀ wọ́n bá yín sọ̀rọ̀ bọ́rọ̀ ayé yín ó ṣe rí bẹ́ẹ̀ ṣe rìn bẹ́ẹ̀ ṣe tó àmọ́ bẹ́ẹ̀ bá ti wá lè gbọ́ tẹ́ ẹ sì tẹ̀lé àmàràn tí wọ́n fún yín ó dá mi lójú pé dìtò ń lọ sùn ó sùn èyí tí mo wí fún yín nípa ẹ̀yọ́nú àgbàlú kò sẹ́ni tí ò lè lò ó ẹ jáde lè ṣe aláàjì àgbà bàbá aláàánú onímọ̀ tọlọ́wọ́n bá mi gbé kalẹ̀ lákòókò tá a wà yìí mò ń bọ̀.

0: ọjà ni mo gbé kalẹ̀ yìí tí ò sẹ́ni bèrè tí mò ń tà ó yá ń bàdàn jàre.
1: Ìyá tankété ayé ń lé ọ́n bí òun sá lọ́ka fàṣàn ń bo lọ wọ́jà yé ò tó gbọ́ ìmọ̀ràn mi ó yá lọ́dọ̀ Alhaji Àgbà bàbá Alanu spiritual home ó gbóná bí ẹlẹ́gùn ṣọ̀pọ̀nà òun gan lọ́nà àbáyọ tọ́pọ̀ àwọn tó fẹ́ tàtà jèrè ń sátọ̀ ẹni wọkọ̀ wáyà ẹni fẹ́ gbọ́mọjọ́ á lọ bẹ̀ confirm ni kì í ṣàsáwọ̀ nínú kásìpọ̀ owó ayé kúrò lára ni.
0: Ṣèbí ìlú Àkúrẹ́ ni wọ́n wà.
1: Bẹ́ẹ̀ni wọ́n ń wà ní ìdí mango òkè ọgbà lọ́jọ́jọ́ Wednesday, Thursday àti Friday sọ fọ́lọ́kadà ní Lafẹ́ Junction Àkúrẹ́ nílùú Ọ̀wọ́ ẹ lọ pàdé wọn ní God Plaza lọ́jọ́jọ́ Saturday àti Sunday opposite Àlàáfíà Hotel Ọ̀wọ́ Monday and Tuesday ní ká ẹ lọ pàdé Alhaji Àgbà ní Bakusa Street opposite ilé ìyá Bakusa ìlú Ọ̀rẹ́ Alhaji Àgbà kọjá bẹ́ẹ̀ àgàgà ìyọnu agbàlú olóṣèlú contractor ẹ̀yin ni ìyọnu agbàlú wà fún bòjá ọ̀tán telephone 0806-397-0829.
2: Gẹ́gẹ́ bí n tí mọ̀ wí fún yín pé ẹ̀yọ́nù àgbàlò kò yọ ẹnìkankan lẹ̀ tó fẹ́ bọ́ kúrò nínú páńpẹ́ ayé bẹ́ẹ̀ bá sì ti gbà á tẹ́ ra tẹ́ lò ó ẹ fọpẹ́ fọlọ́run ọba aláwùrabí torí wípé ẹnu wálé ayé tí ò rí nkankan gbámú èyí ò ní òṣẹ́ ẹni tí wọ́n fọ̀rọ̀ rẹ̀ wé ijó tó kọjá lórí àpáta tí ò nípa ìdí nìyí la fi fọn rírí rẹ fún yín kẹ́nì míì máì tí ìfara lébùsùn láṣáálẹ́ bírú eléyìí kango méjìlá ango kan ó tó lò yóò ti dìde bí ìgbà ogún ọgọ́ta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti máa ṣẹ̀yọ ó yẹ kó ti mọ̀ wípé nkankan ti ń bá òun fira nínú àgọ́ ara àwọn àmì ń bẹ wọ́n ní ọ̀kúbó ọ́ níyàwó lọ́dún tí ń bọ̀ ọlọ́ ti pẹ́ jù àtìgbà tí ọ̀ ti ní ń kọ́ àwọn àmì obìnrin á máa wò wọ́n lọ́kàn àmọ́ bí wọ́n bá lè dẹnu kọ́ pẹ́rẹ́ báyìí ìṣòro dé ó yẹ kẹ́ ẹ ti gbàgbọ́ wípé nkankan ti ń ba yín fira ẹ dákun mo bẹ̀yìn lókọ̀ ọlọ́run ọba aláwùrabí ẹni bá mojú ọ̀nà báyìí ní tọ́ àwọn àgbà pé ẹni mojú ògùn ní pàbìnì rè Alhaji Àgbà bàbá aláàánú onímọ̀ tọ́lọ́run ọba mi gbé kalẹ̀ fún wa kàtí tá a wà yìí kọjá pé adébẹ̀ àárín nkankan pẹ̀lú ọ̀rọ̀ àmàràn tọ́lọ́run ọba mi yọ̀ǹda fún wọn láti máa fi ṣọmọ ẹ̀dá lóore ẹ̀yin ni kẹ́ ẹ wá dìde hùwìyà láti wá ojútùú sọ̀rọ̀ ayé yín àti sí ti ń bá yín fira ẹni ẹ̀gún bá gún lẹ́sẹ̀ ní ṣe lákàlákàlákà relé alábẹ́ bẹ́ẹ̀ bá mọ̀ wípé àwọn kan tá a fẹnubà lórí fọ́nrán àti ilé ìtànsọ yìí jẹ́ kan nínú tí ń bá yín fira ẹ dákun ẹ dìde bí lọ́ọ̀lá bá ti mọ́ ẹ̀yin ẹ máa lọ sí Bakusa Street ní ìdojúkọ ilé ìyá Bakusa ní ìlú Ọ̀rẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbé lágbègbè Ọ̀rẹ́ pátápátá ẹpẹ́ ń lọ sí ilé iṣẹ́ Alhaji Àgbà bàbá aláàánú onímọ̀ tọ́lọ́run ọba mi gbé kalẹ̀ ẹ̀yin ẹ dọ́lọ́kadà àbónímọ́rúwá àbọ́lọ́kọ̀dúró ẹ pé Bakusa Street lẹ́ ń lọ ní ìdojúkọ ilé ìyá Bakusa torí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ rí bàbá lọ́la ìyún ni ọjọ́ ìṣẹ́gun níbi tọ́lọ́run ọba ó ti ṣẹ́gun fún yín nọ́mbà wọn rèé 08063-97-08-29 tàbí 08-83-67-84-51 bẹ́ẹ̀ bá lè pe bàbá ó dá mi lójú pé dídùn lọ́sọ̀ọ́sọ̀ ọjọ́jọ́ Monday Tuesday ni bàbá máa ń bẹ ní ìlú Ọ̀rẹ́ gẹ́gẹ́ bí mo ṣe pe nọ́mbà rẹ̀ fún yín ẹ lóore ọ̀fẹ́ bẹ́ẹ̀ bá ń gbọ́ ètò yìí fúngbà àkọ́kọ́ láti rí bàbá ìyẹn ò ní lọ́la òde yìí gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ ní ìlú Àkúrẹ́ àti gbogbo agbègbè ti ń bẹ ní ìgbèríko Àkúrẹ́ pátápátá tí ẹ fẹ́ rí bàbá Alhaji Àgbà bàbá aláàánú ọjọ́ Wednesday Thursday àtọjọ́ Friday ni bàbá máa ń bẹ ní ìlú Àkúrẹ́ olóyè mẹ́kùn níbí gbogbo ibi tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ pẹ́ ẹ lọ sí Lafẹ́ Junction bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ̀yẹ dá ọlọ́kadà onímọ́rúwá àtọlọ́kọ̀dúró ẹpẹ́ lọ sí òkè ọgbà ní ìdí mango nílé iṣẹ́ Alhaji Àgbà bàbá aláàánú bẹ́ẹ̀ bá lè débẹ̀ bọ́nà bá ṣe pé kámikámikámi bọ́nà bá wá di táwọn àgbà pé wọ́n máa ń fi kòríta mẹ́ta dàmú onílé òun àlejò ọ̀nà àbáyọ̀ kan ṣoṣo tó wà léléyìí láti lè fojú rin bàbá òun lágbo léwọ́ wọn 08063-97-0829 08063-97-0829 tàbí 08083-67-8451 08083-67-8451 bẹ́ẹ̀ bá lè pe àwọn aago yìí ó dá mi lójú pé dídùn lọ́sọ̀ọ́sọ̀ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ lérò pé ìlú ọ̀rẹ́ ìlú ọ̀wọ̀ lẹ́ẹ̀tì rí bàbá na god plaza opposite àlàáfíà hòtẹ́ ní ìdójúkọ àlàáfíà hòtẹ́ gangan ọjọ́ saturday àti sunday lẹ́lànfààní àti rí bàbá ẹ pè wọ́n sórí aago léwọ́ wọn bákan náà 08063-97-0829 tàbí 08083-67-8451 ó dá mi lójú wípé bẹ́ẹ̀ bá lè fojú rin bàbá gbogbo tí ẹ lérò wípé òkè ìṣòro yóò di pẹ̀tẹ́lẹ̀ títí dọjọ́ mẹ́jọ ìní tátù fi láǹfààní àti pàdé níkànnì níléeṣẹ́ alálùbáríkà yìí positive fm 102.5 mo gbà á ládùúrà wípé ẹrù tàbí yamọ kan kì í tú wọn ò ní gbé ká ẹyìn àti èmi mọ gbogbo ibi tó kù kọrọ yóò níyanjú nínú ọdún yìí aláwúrà bí èyí ọba yín yanjú rẹ ẹ bá wàá gbàgbé nọmba aláàjì àgbà bàbá aláàánú ẹ jẹ ká fi iléeṣẹ aláàjì àgbà bàbá aláàánú kásẹẹtù kúrò nílẹ ó tún di lọjọ mẹjọ akíníọlá franklin lorúkọ tèmi jẹ orún ayọ báyìí ńlá sọ.
0: ọjà ni mo gbé kalẹ̀ yìí tí ò sẹ́ni béèrè tí mò ń tà ó yá ń bàdàn jàre.
1: ìyá tankété ayé ń lé ọ ń bí òun sá lọ́ka fàṣàn ń bọ̀ lọ wọ́jà ayé ò tó gbọ́ ìmọ̀ràn mi ó yá lọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú spiritual home ó gbóná bí ẹlẹ́gùn ṣọ̀pọ̀nà òun gan-an lọ́nà àbáyọ tọ́pọ̀ àwọn tó fẹ́ tàtà jèrè ń sátọ̀ ẹni wọkọ̀ wáyà ẹni fẹ́ gbọ́mọjọ́ má lọ bẹ̀ confirm ni kì í ṣàsáwọ̀ nínú kápọ̀ owó ayé kúrò lára ni.
0: ṣèbí ìlú Àkúrẹ́ ni wọ́n wà.
1: bẹ́ẹ̀ni wọ́n ń wà ní ìdí mango òkè ọgbà lọ́jọ́jọ́ wednesday thursday àti friday sọ fọlọ́kadà ní lafẹ́ junction Àkúrẹ́ nílùú ọ̀wọ̀ ẹ lọ pàdé wọn ní na god plaza lọ́jọ́jọ́ saturday àti sunday opposite àlàáfíà hotel ọwọ́ monday and tuesday ní ká ẹ lọ pàdé aláàjì àgbà ní bakusa street opposite ilé ìyá bakusa ìlú ọ̀rẹ́ aláàjì àgbà kọjá bẹ́ẹ̀ àgàgà ìyọnu àgbàlú olóṣèlú contractor ẹ̀yin ni ìyọnu àgbàlú wà fún mo ja ọ̀tán telephone 0806-397-0829